0: Ìjàkadì wa kọ́ ìkànnì ọmọlúàbí splash 105.5 òkè téńté tábìlì láwa o.
1: Báyà fúlà ńlá oògùn fáyà fún.
0: Amina.
1: Fásùnfù ẹ̀ ló ń là sí ibi àdì yìí. Mọ́ ń la fún tòkúlì iṣẹ́ ìwà ìlẹ́.
0: Torí ìjà òòna.
1: Fásùnfù ẹ̀ ló ń là sí ibi àdì yìí. Mọ́ ń la fún tòkúlì iṣẹ́.
0: Inú Súrátù Yàsín ni bàrísítà ti lọ yọ àyà yìí jáde.
1: Mo yí bà mí rọ̀ bí Ọlọ́run. Má bá mo yí bà mí rọ̀ bí Ọlọ́run.
0: Àwọn tí wọ́n bá mọ kéwú dáadáa wọn ò ti mọ̀ pé inú Súrátù Yàsín ló ti lọ yọ ọwọ́ ọ̀sàlẹ̀ pátápátá àáyà tó gbẹ̀yìn ni bàbá ń kà fún wa.
1: Báyìí ló ń jẹ́ mú ibà, má bá mú ibà mi rọ̀ bí Ọlọ́run.
0: Àwa wá bí Ọlọ́run ní àgò láàjì tá a wà yìí o, pé àti àlùbáríkà ni, àti dárájà ni, àti íkímọ̀ ni, àti ráhmà ni, gbogbo ẹ̀ Ọlọ́run dákun mọ́ bá jẹ́ mọ́ wa lára o. Àti mú ibà ara kálukú wa, Ọlọ́run dákun mọ́ bá jẹ́ o. Má lọ ilé ẹnìkankan, má igbó ìyàgò láàjì ni kò mọ́ bọ̀. À ń kí gbogbo ẹ̀yin èèyàn wa pé àtúkù dédé àsìkò yìí bọ́lọ́run ṣe ń kádàrá pé ká tújọ pàdé ara wa láàjì tá a wà yìí lóru òní tí í ṣe ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bá a ti máa ń ṣe. Pé tẹ́ ẹ bá ti ń gbóhùn wa báyìí, a ti wà níbi wíńdò yín à ń kàn kó. A wà lẹ́nu ọ̀nà ilé yín à ń kàn kó. A wà lóòkan àyà yín à ń kanlẹ̀kùn bẹ̀ kó. Bá a ti ń kọ́hun, à ń pẹ́ kó.
2: Àgò láàjì.
1: Àbẹ̀kẹ́ adé mi àlàjá yá.
0: Kí ni mo ń ṣe bàrísítà náà?
1: Látìwò ìyáálé gbogbo wa o.
0: Ìyáálé àwọn òwú ṣé mo rán bí tó ìyá sí un. Ẹ wo ẹjẹ́ mọ́ kí káàbọ̀ sórí ètò tá a pè ní àgò láàjì níkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé fún Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ọlọ́run ọba ló tún fa ní àǹfààní aláìlẹ́gbẹ́ o, tá a fi lè pàdé ara wa láàjì lónìí. Mímọ̀ ṣe wa kọ́ o, agbára wa kọ́. Ẹ wo àwọn kan bẹ tó jẹ́ pé a jọ ṣètò yìí ní ìjẹjọ ni, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí tọ́, Ọlọ́run ọba tó ni wá, ó ti lu ọlá rẹ̀ lé wọn lórí. Ẹlòmíì ńkọ́ ó ti jáde sálì kíámọ̀, ẹlòmíì ńkọ́ ó wà lórí àkẹ́tì àìsàn, ẹlòmíì ńkọ́ ń bẹ láyé ṣùgbọ́n kò mọ̀ pé òun wà láyé, ẹlòmíì ńkọ́ kò tiẹ̀ lè sọ báyé lòun wà ni, àbọ̀rùn lòun wà ni. Àwọ̀ wá dúpẹ́ torí pé ó fún wa ní àlàáfíà, ó fún wa ní ìdùnnú, ó fún wa ní ayọ̀, ó jẹ́ ká gbápá wa ó ṣe é gbé, ó jẹ́ ká gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé. Gbogbo ohun tá à ń ṣe à ń rí ṣe nírọ̀rùn nírọ̀rùn. A dúpẹ́ o fún Ọlọ́run ọba tó ṣe léyìí fún wa. Bàbá wa lè dúpẹ́ a jẹ́ pé irú wa báyìí a more nu o. Àwa wá dúpẹ́ láàárọ̀ yìí o, a sọ pé alhamdulillah a more ibi Ọlọ́run bá wa dé lónìí, àánú ńlá la rí gbà lọ́wọ́ ọba tó ni wá.

0: ṣeun tẹ n fọkan ba wa lo ni kan ni ọmọlúàbí lórí ètò ta pe ni
1: agolajin
0: gbogbo ẹyin èèyàn wa nílẹ yìí àti lókè òkun a kiyin o a kiyin lórúkọ ọlọrun ọba mo kí alhaji kabir jalaruru ọmọlé jalaruru mbàdàn ẹ kú múra ayẹyẹ ìrántí bàbá yín alhaji lamidi jalaruru bàbá ẹ ní dẹni àná ẹ túbọ̀ máa tẹ̀síwájú láṣẹ lọ́wọ́ elédùmarè mo kí bàbá murakiyo aka bakiyoyo mo kí wọn kú ara fẹra kú olólùfẹ wọn ìyá murakiyo ìyá bakiyoyo lágbára lọwọ ọlọrun ọdún yóò jìnà síra wọn iwájú tí ìyá bakiyoyo dojúkọ yóò dá o ẹ̀yìn tán fi sílẹ̀ ò ní bàjẹ́ kò ní jùbà lọ lábalẹ̀ eléyìí torí pé kò ní wù mí kémi náà mọ́ ṣomi lójú gbèrè gbèrè o torí pé èèyàn dáadáa òun ni ìyá bakiyoyo

0: ẹjẹ́ afi abala bẹ nlẹ ka fi ilẹ baun ṣe ẹlẹ alẹ yin ẹlẹ ani yin tabi ẹjẹ́ oníṣẹ́ ọwọ́ tabi ẹjẹ́ n tó n tabi àwọn ọjà alẹ bi wòsíwòsí ẹ wá jẹ́ obìnrin tí ò tí ju ìbímọ ẹyọ kan àbí ìbímọ méjì lọ. That's mother of a kid or two kids. Ọjọ́ orí wá wà láàrin ọgbọ̀n ọdún sí ogójì ọdún. Ẹ̀yin náà wá ń wò pé àdánìkan wà ò da ẹ̀fẹ́ dá wà. Ẹ̀fẹ́ ládé lórí. Ẹ̀fẹ́ wà lọ́ọ̀dẹ èèyàn kan. Tí wọ́n fi mọ́ pè ní Mrs. Lágbájá. Ẹ pé nọ́mbà yìí o. Àbẹ́yìn náà jẹ́ ọkùnrin. Tọ́jọ́ orí yín wà láàrin ọgbọ̀n ọdún sí ogójì ọdún àádọ́ta ọdún. That's from 30 to 40, 40 to 50 years old. Ẹ sì jẹ́ èèyàn dáadáa ẹ ṣoun rádaràda.
1: Omi wọ́n yọrin yẹrẹ rẹ̀ o. Omi wọ́n yọrin yẹrẹ.
0: Ẹ sì fẹ́ láya lọ́ọ̀dẹ̀.

aago mẹ́wàá àárọ̀ yìí ni kẹ́ ẹ tó pé o aago mẹ́wàá àárọ̀ yìí òun ni kẹ́ ẹ tó pé 08167782354 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08167782354. Ká tún fi abala inú ilẹ̀ báhùn ká tún fi ilẹ̀ báhùn àwọn èèyàn ti ń bẹ ní ojú òpó Facebook tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Kẹ́hìndé ojú awo Olúdoyè Túnmíṣẹ́ Ara àti Adéwálé Ahmed Waheed àwọn eléyìí wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ sórí tábìlì ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook níjẹ́ bẹ́ẹ̀ ní ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn ẹ̀yin náà fẹ́ wò ẹ fẹ́ wo bí dọ̀hún ṣe ń lọ ẹ máa lọ sí tàkọ́yọ̀já Facebook tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ẹ wá lọ bá wa pàdé ńbẹ kò sí ti fi ṣèyàn ẹ jájọ kawasaki on a kestrel level.

0: BBC ń go viral. Àwọn fọ́nrán tí ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n mọ̀ pọ̀ ní tàkọ̀ ayélujára. Èyí tẹ́yìn rínú. Ìtàkọ̀ ayélujára mọ̀ kún fún oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ lára. Ìtàwọ̀ òṣèré. Ṣé nígbà tí ó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó ń go viral tẹ́ mú wá fún wa. Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò gbọ́dọ̀ jọra wọn ni o. Ẹ ṣèlérí fáwọn èèyàn, ẹ ṣèlérí fáwọn tí ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́.
1: Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run, ó ń go viral tí màá tún mú wá fún yín, màá bá yín kó wá ní rẹpẹtẹ ni.
0: Torí pé ẹ gbọ́dọ̀ mọ já àwọn èèyàn tán lábala yìí o. Àbí bẹ́ẹ̀ kọ́ ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọlọ́run ràn yín lọ́wọ́.
1: Àmín.

àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tẹ́yìn bá rò wípé ọlọ́run ò sí ní abala tọ̀dọ̀ tiyín tàbí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tẹ́ wá wọ̀ tún tẹ́ wù sí tẹ́ wájú tẹ́ wẹ̀ tẹ́ pé ah ṣọlọ́run ò rí mi àwọn ìṣòro tí mò ń là kọjá yìí ni ẹ fọkàn yín balẹ̀ o ọlọ́run ń bẹ pẹ̀lú yín. mo ń fún yín ní ọ̀rọ̀ ìdánilójú yẹn nítorí pé mo mọ̀ wípé ọlọ́run ń bẹ pẹ̀lú kó wà wá ni.

0: ṣe rí láàárọ̀ yìí. Ìṣòwò àwọn obìnrin kan lè tó jẹ́ pé bínú bá ti ń bí wa tán báyìí, tàbí tá a bá ti rí bòmíì ta tó fẹ́ dàgbà, a kì í wojú àwọn ọmọ tá a bá ti bí sínú ìgbéyàwó tá a fẹ́ ya dànù kúrò ńbẹ̀ mọ́, òun lọ̀rọ̀ tòní bá wí. Tari àwọn ọkùnrin kan tó jẹ́ wípé ní tiwọn tiwọn, tán bá tún ti wò pé ọ̀pọ̀ láwọn tún ti rí ibi tútù kan táwọn fẹ́ lọ bá sí báyìí, sisi ongovara, wọn ò ní wojú ṣe mọ́. Àtìyàwó tí a fẹ́,
1: àtọmọ
0: tí wọ́n bí,
1: wọ́n gbàgbé wọn sílé ni.
0: Wọ́n wà gbàgbé wọn sílé, wọ́n wà bá tiwọn lọ, àwọn lọ̀rọ̀ yìí bá wí láàárọ̀ yìí. Àwọn méjèèjì ìṣọkùnrin ìṣobìnrin ni ṣẹ̀rí wípé ó ti sowápọ̀ láàárọ̀ yìí, ó sowápọ̀ láàárọ̀ yìí o, torí pé nígbà tá a bá ń ṣe lásìkò tá a ń ṣeun, a kì í mọ tí gbẹ̀yìn rẹ̀ nígbà tí ọjọ́ ọ̀la ọ̀rọ̀ yẹn bá dé, a kì í mọ tó ń gbẹ̀yìn ẹ̀. Torí pé a kì í mọ tó ń gbẹ̀yìn ẹ̀yẹn, oríṣiríṣi nǹkan ló máa ń tara bẹ́ẹ̀ jẹyọ. Arákùnrin kan ni ẹ yọjú sí wa, nìkan ni ọmọlúàbí, kódà mùsùlùmí ni wọn, àáfà ọlọrun ni wọn, tí wọn sì ní iṣẹ tí wọn ń ṣe lọwọ. Yàtọ̀ sí pé wọn jẹ́ àáfà o, wọn tún níṣẹ tí wọn ń ṣe lọwọ. Àáfà tí mo sọ pé wọn jẹ́ yìí, báwo mo ṣe lè ṣàpèjúwe rẹ o? Ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn àáfà ló wà? Àwọn àáfà tó jẹ́ wípé ṣòkòtò tiwọn yìí kanlẹ̀ o, àwọn ni.

wọ́n ní àwọn ṣe ètò ìdáná rẹ̀ ta mọ̀ sí engagement irú eléyìí tí triple a alága irú tá a máa ń ṣeun àwọn ṣe bẹ́ẹ̀ làwọn sì soyè igi rẹ̀ nílànà ti mùsùlùmí. Àwọn bá bẹ̀rẹ̀ ìrìn àjò ẹbí ṣe mọ̀ pé ó ti kúrò nínú àjò ìfẹ́ báhun wọ́n ti rin ìrìn àjò ìfẹ́ wọ́n ti ṣègbéyàwó wọ́n ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò ẹbí wọn tí wọ́n fi lélẹ̀ wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn bí máa kọ́bí wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run jogún ọmọ kejì fáwọn wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run jogún ọmọ kẹta wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run sì tún jogún ọmọ kẹrin fáwọn àwa bá wọn bí ni o àwa bá wọn kà.

0: wọ́n ní lọ́jọ́ náà ṣé àwọn sọ pé àwọn níṣẹ́ àwọn táwọn ń ṣe tó jẹ́ pé owó ni làwọn bá dágbére pé tó níbi táwọn ti lọ mọ́ ń ra ọjà àwọn ń lọ báyìí o ọjọ́ méjì ni ó sì gba àwọn káwọn tó dé ẹ mójú tó lé o gbogbo tẹ́ ẹ nílò ló ti wà ńlé ẹ tó gbowó yìí kẹ́ ẹ máa fi ṣètọ́jú ara yín káwọn tó dé wọ́n ní ajia bẹ́ẹ̀ ṣe pè mí lọ́jọ́ náà ni o èmi náà ní nam wọ́n nígbà tí àwọn lọ báyìí nígbà táwọn ó padà dé àwọn ò bá ìyàwó àwọn mọ́ ńlé ó ti kẹ́rù lọ mo níṣe tọmọtọmọ wọ́n ní rárá o gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin táwọn bí nínú ìgbéyàwó àwọn méjèèjì ó da àwọn ọmọ yẹn lẹ̀ fáwọn èyí tó sì kéré jù nínú àwọn ọmọ ọ̀hún gbà tí ó dà wọ́n lẹ̀ ló jẹ́ ọmọ oṣù mẹ́jọ mo ní ọmọ oṣù mẹ́jọ wọn ni bẹ́ẹ̀ ni wàrà gbà ìyá tí ìyá máa ń fún ọmọ mú kọ́ wọn ni kò ro tẹ́lẹ̀yìn o ó já ọmọ náà jùúlẹ̀ kò gbé dání ó kó àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ fáwọn ó sì bá tiẹ̀ lọ.
1: ìbànilé àwọn ọ̀tá ni wọ́n rè rajọ ìbànújẹ́ ti bá àwọn ọ̀tá.
0: ó dáńbọlẹ̀ wádé nígbà tẹ́ ẹ délé tẹ́ ẹ bá mọ́ wọn ní kínní ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ làwọn kọ́kọ́ lọ tààrà tààrà wọn láwọn eléyìí ò dáhùn pé ní kínní àwọn ò fojú kan húmù o àwọn ò fojú kan ẹlẹ́hàá kò wá sọ́dọ̀ àwọn rárá àtàwọn àtàwọn òbí ẹ̀ làwọn bá kiri làwọn bá bẹ̀rẹ̀ sí ní wa wọn nígbà tí ó tó bí oṣù mẹ́ta táwọn ń wa ìyá rẹ̀ bá pèdè kan pé àáfàá ọlọ́run ní pé tiẹ̀ ń yà má dára rẹ̀ láàmú mọ́ ó ti kàn sí a ó ti sọ bí ọ wà n táwọn kàn sọ fún ọ ni pé bọ́lọ̀ bá kárẹ̀ ara pẹ́ tó padà fẹ́ ra yín ọlọ́run kò sí tí ò lè ṣe o ṣùgbọ́n wọn sọ fún ọ pé bíwọ náà bá rẹ lòmíì tó lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó lórí ìfẹ́ wọn ní màwọn ti gbọ́ èdè lẹ́nu ìyá rẹ̀ báyìí táwọn sì dojúkọ bàbá rẹ̀ níjókòó pé bàbá wa ẹgbọ́n tí ìyá wa wí wọn ní bàbá sọ pé bó ti rí gẹ́lẹ́ lọ gbọ́ lẹ́nu ìyá rẹ̀ hùn ọlọ́run ní ṣèwọ náà níwọ nìkan yóò sì bọ wo àwọn ọmọ rẹ àwòyè sí lọlọ́run ó wò wọ́n wọn náà wọn bá dìde là ń bá fọwọ́ rọra báyìí là ń bá gbọ́ra gbùgbùù kò níwájú àwọn òbí ẹ̀.

àfáà fẹ́yàwó mi ó tún bí ọmọ méjì mi pọ̀ mọ́ mẹ́rin tó ti nílẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ mẹ́fà àtẹ̀tẹ́ wa gbéfẹ́ odi méje ó wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú gbogbo wọn lọ. Wọ́n ní àkọ́bí ọmọ táwọn kọ́kọ́ bí láyé tóbìnrin tó lọ bí fún àwọn obìnrin ni àsìkò àti ṣèyàwó ọmọ náà wá tó làwọn wò pé àwọn ò lè dá ìyàwó ṣe fún ọmọ yìí láì bá jẹ́ pé ìyá rẹ̀ ń bẹ níjokòó là ń bá gbalé àwọn òbí ẹ̀ lọ pé tó ọba tí kò dá wa dábùkátà wa níjó níhìn kò padà lẹ́yìn wa o ọmọ tí ọmọ yín bí fún mi àkọ́bí rẹ̀ yóò lọ́ọ́lé ọkọ ẹ bá ń ké sọmọ yín kó wá ṣojúṣe fún ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá. Wọ́n ní àwọn bàbá àti ìyá tó bí ìyá ọmọ yìí tó kọ àwọn lẹ̀ wọ́n náà sọ pé ó ti ẹ̀ kárí àfáà ó kú àmúmọ́ra èèyàn ni ọ́ kò wọ́pọ̀ nú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ àwọn ó sì ké sí torí pé ibi àwọn padà gbúrò rẹ̀ sí Èkó náà ni ẹ mo ní Èkó ni irú wọn máa ń sá lọ Èkó ni.

ọmọ lẹ́yìn rẹ̀. Wọ́n ní ọmọ wá o. Wọ́n nígbà tó sú ọmọ lọmọ bá sọ pé dádì mi. Ẹ mọ̀ wá mọ̀ mọ̀ òun káàkiri mọ́. Ẹ mọ̀ jọ̀gbéyàwó òun. Òun ṣe tán tóun lọ ilé ọkọ òun. Ẹ já òun ṣe ìyàwó. Wọ́n ní làwọn bá ní yẹn. Láì sí ìyá rẹ̀ bẹ́ẹ̀ wo ló sọ pé a ṣe bí ìyá kan ló tọ́jú òun dàgbà yìí. Ẹ jẹ́ kóun ó jókòó gẹ́gẹ́ bí ìyá òun. Ọlọ́run ọ̀kadà ra pé iṣẹ́ òun yóò sojú ìyá òun nu. Wọ́n ní làwọn bá sì gbọ́rọ̀ sọmọ àwọn lẹ́nu. Àwọn tó lọ rèé sọ fáwọn òbí ẹ̀ pé ọmọ rẹ̀ mọ̀ yarí pé bẹ́ẹ̀ wọ́n ní ní sùúrù ẹ̀ àwọn kéèsì náà ké wá ni. Wọ́n láwọn ṣàṣègbéyàwó ọmọ àkọ́bí àwọn láì sí ìyá rẹ̀ ńbẹ̀. Ṣé ẹ̀ ń fọkàn de kinní ọ̀hún o.

0: wọn ní ọjọ́ kan àwọn wà nínú ṣọ́ọ̀bù àwọn ṣé àwọn sọ fún yín pé àfáà nìkan kọ́ làwọn ń ṣe àwọn tún ní òwò àwọn ní iṣẹ́ táwọn ń ṣe wọn láwọn wà ní ṣọ́ọ̀bù àwọn lọ́sànjọ́ yẹn làwọn bá ń gbàriwọ ọ̀hún tí ń bọ̀ lálaalá lópòpónà títì kí alariwo ìdálé lórí o wọn nígbà táwọn ó dìde báyìí táwọn ó yọjú síta pé tá a wá ní ń pariwo lọba di ìyàwó àkọ́fí àwọn tó da àwọn sí ogọ́ọ̀dù àtàwọn àtàwọn ọmọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó bí fún àwọn.
1: ìlàjì máa ṣayé yìí sí o kò yé mi.
0: wọ́n ní ní bá pé bẹ́yẹn bá nílé ìyá bàbá sẹ́kò nílé ìyá ni tó fi lọ́ọ́ ṣe ìyàwó fọ́mọ ọ̀hún lẹ́yìn.
1: ayé tọ́tọ́ ayé máa lè.
0: wọ́n náà wá dáhùn pé a ṣèyàwó fọ́mọ rẹ lẹ́yìn gbogbo àwọn tó rán sí ọkọ àtàwọn ọ̀rẹ́ rẹ tá à ń jọmọ yìí pọ̀ ń jò ní àná tá à ń sọ fún ọ pé kọ́ sọ fún ọ pé kọ́ ọ wálé o ká à ń jọ mọ́jọ́ tọmọ yìí ọ̀lọ́ lé ọkọ torí pé ọmọ yìí fẹ́ ṣègbéyàwó àwọn tún lọ bá àwọn òbí rẹ pé kí wọ́n bá ń pè ọ́ odidi oṣù mẹ́fà náà fi ránṣẹ́ náà fi ń poyì poyì poyì poyì ọ̀ yọjú kọ́mọ rẹ̀ ó tó wá dáhùn pé òun lọ lé ọkọ tòun o bíyàwó bá lòun ní wá a jẹ́ pé iṣẹ́ òun ò sójú ẹnu làwọn fi ṣèyàwó ọmọ rẹ lẹ́yìn rẹ kò sẹ́ni tó pé o mọ̀ wá jókòó níbi nǹkan ìyá ọmọ rẹ.
1: kí la ti máa ṣayé yìí sí o kò yé mi ayé tó.
0: wọ́n níṣẹ́ mọ̀ pé wúmọ̀ ni tẹ́lẹ̀. kò wá húmù mọ́ ó ti ṣí ojú dàálẹ̀ rẹpẹtẹ. wọ́n ló pọ́n kínní ọ̀hún ẹ̀hún tí ẹ bá lóbìnrin pọ́n sóko tó lọ́wọ́.
1: ilé ayé ta wá yìí o ayé ayé ogun ni.
0: ní ojú rẹ ṣe pẹpẹ pẹpẹ pẹpẹ pẹpẹ pẹ ó ti lẹ́run ojú. wọ́n ní aṣọ tó wọ̀ lórí ìṣòkòtò tó wọ̀ gan-an ń fa gidi fà á sórí ìṣòkòtò ni. wọ́n ní báwọn wá ti wá pé húmù ó sì ṣe sùúrù yóò pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ húmù òun o níbo ló ti rí húmù húmù kọ húmù ni ó sì yàwó fọ́mọ ọ̀hún lẹ́yìn òun ò bọ̀ ọ́ náà tọ́ bí owó.
1: a ń rìn nílẹ̀ inú bẹ̀rẹ̀ sí i.
0: wọ́n náà wá pé tiẹ̀ kọ́kọ́ jókòó náà ṣé àwọn màmá rẹ àti bàbá rẹ wọn ò sọ fún ọ pé gbogbo nǹkan àná tí àwọn ẹbí ọkọ ọmọ rẹ kó wá àwọn ṣá méjì gbẹrẹgẹdẹ ni àwọn sì kó làjì lọ rèé bá wọn pé tó bọ́ ọ bá ti yọjú o wọn ó kó fún ọ pé ẹ̀tọ́ tiẹ òun lélẹ́yìí o torí pé àwọn jọ bí ọmọ ni àwọn òjẹ́ ọgbẹ́ wọn lọ ní rárá o ẹni kó o fi nǹkan kan jíṣẹ́ fún bó ti wúwo ọmọ ìdí tó fi wá lọ rèé ṣèyàwó fọmọ ọ̀hún lẹ́yìn ọ wàá sọ fóun lónìí wọn níjọ tá a wí yìí n tí àwọn sùn lẹ́yà ó pìyẹ́ wọn nítorí pé níṣẹ́ ló bu àwọn láṣọṣọ báyìí àwọn èèyàn ní wọn bá wọn ké sí àwọn ọmọ àwọn àtìyàwó pé tọ yìí ti ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù bàbá yín o kí ọmọ tí àwọn ṣèyàwó fún gangan tó wá yọjú wá láti ilé ọkọ rẹ pé mọ́mì mi kí ló ṣe yín ẹ fi bàbá òun lẹ̀ ní kíákíá ẹ fi lẹ̀ ní kíákíá báyìí tẹ́ ẹ bá fẹ́ kàn dín nínú yọ àwọn wá yín àbáwọn ò pè yín káàkiri pé òun fẹ́ẹ́ lọ ilé ọkọ òun kí wọ́n bọ̀ ń ké sí yín ṣé ẹ dáhùn wọn ni ariwo oyún wá lọ lẹ̀ eléyìí ń lọ. wọ́n wá ní ọmọ tán bí sì kejì nínú ọmọ mẹ́rin tó bí fún àwọn obìnrin lélẹ́yìn náà ó tún ti wá fẹ́ lọ ilé ọkọ
1: báyìí.
0: àwọn tún ti wá bẹ̀rẹ̀ sí ní ránni sí ó ti di oṣù kẹjọ báyìí o pé kó tún wá ṣe ojúṣe ọmọ eléyìí náà kọ́mọ̀ bá dàbí ẹni pé àwọn làwọn dá ti jó ní í ṣe àwọn tó fẹ́ dá eléyìí náà ṣe àwọn tó ti ránṣẹ́ sí báyìí o àwọn tó ti ké sí àwọn òbí rẹ̀ bíi tàkọ́kọ́ ó dàbí ẹni pé ẹnu àwọn òbí rẹ̀ òpilẹ̀ ká mọ́ná ó dàbí pé ó ti di ọ̀gá lé àwọn òbí rẹ̀ sẹ́yìn pé àwọn ọmọ tí máa ń jẹ ọmọ ni ọ̀gá yẹ àwọn ọmọ ni ọ̀gá bàbá rẹ̀ wọ́n ló ti dà bẹ́ẹ̀ àwọn tó ti wá bẹ̀rẹ̀ sí ní pòyì bí yóò ṣe wá síbi ìgbéyàwó ọmọ kejì báyìí bí gbogbo bí ẹ ti ń fi ìwé ṣọwọ́ sí gbogbo bí ẹ ṣe ń pè lórí aago gbogbo báwọn ọmọ rẹ náà ṣe ń pè pé mọ́mì wa ẹ yọjú o tún ti fẹ́ ṣẹlẹ̀ o wọ́n ní ọ̀wá o ìgbésẹ̀ wo òun ni káwọn gbé. God Grace, thank you very much for being there. Olamiki Omo Abile, thank you so much. Anyawusi Adeniyi Emmanuel, I really appreciate you. Adewale Ahmed Wahid, thank you so much. Oludoye Tumishiara, I really appreciate you. And most importantly, Kainde Ojuawo. Thank you very much for being there. Like I always say, to all my fans home and abroad, that I love you and I will continue to love all of you. Ìtumọ̀ rẹ̀ lédè kúkúrú ni pé mo fẹ́ràn yín gidi gan ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ nítorí tiwa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ràn tí yín náà dọ́ba Ọlọ́run. Cross my heart. Mo cross heart mi fún yín. Mo love yín gan.

0: àwọn àfáà tí wọ́n mọ ìpẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ ra wọn àwọn tó ti lọ ké sí wọn as usual pé tọ́ ọmọ rẹ̀ kejì tó ti fẹ́ ṣèyàwó ẹ bá ní ké sí kọ yọjú o.
1: ayé yìí ogun ni fẹsọ jayé.
0: àwọn ti lọ sọ fún àwọn òbí rẹ̀ tó bí pé ẹ wá bá wa tún ké sí ìsí ọmọ rẹ̀ kejì náà tún ti dé wọn ní ọ̀yọ́jú o.
1: ayé yìí ogun ni fẹsọ jayé.
0: wọ́n ní bàbá tiẹ̀ ti wá pè lórí aago oríṣiríṣi aago nọ́mbà níbẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá ní ó tún ti lo nọ́mbà ilé báwọn bá tún ti pè báyìí táwọn bá tún ní tò sàlámù alékún o bàbá alágbájá ní sọ wọ́n yóò pé kí lọ́sẹ̀lẹ̀ mo fẹ́ sọ fún ọ pé wọ́n ní ọgbọ̀n wọlé rẹ́ẹ̀dì ni. ọ̀pá fóònù mọ́ wọn létí níjẹba wọn. àfáà wa ní oṣù kẹjọ rèé o tí wọn tún ti ń wá káàkiri pé kó wá sojúṣe ọmọ rẹ kì í ṣe pé ó ń kó wá náwó làwọn ń pè é sí o òun kọ́ ni ó bá wọn ra màálùú òun kọ́ ni ó bá wọn rè lùbọ́ òun kọ́ ni ó bá wọn ra rẹ sí o ṣùgbọ́n ariwo ọjọ́ òní ìtọ́wá pamọ́ àwọn ṣọ́ọ̀bù àwọn ò fẹ́ kí rí òótún ṣẹlẹ̀ làwọn tún fi ń pè báyìí o pé ojúṣe ọmọ rẹ tún ti délẹ̀ o kó wá yọjú sí ojúṣe ọmọ rẹ kò tún dáhùn báyìí o. àwọn ọmọ sì ti ń sọ fáwọn pé dádì àwọn let's go on like we did the last time káwọn ó ṣe máa ṣe ṣe bí ò ti sí ń bẹ̀ ń jò ní pé ó kúkú dùn gbà tí ò sí ń bẹ̀ èyí táwọn ó tún ṣe náà wọ́n ní yóò tún dùn láìsí ìyá àwọn ń bẹ̀ pété bí ìyá tẹ́ kúkú lọ fẹ́ nísìn kò fi yàjà wọn ń ṣe dáadáa sáwọn ó dúró ti àwọn àwọn rí ìwé kà àwọn rí kéóké àwọn rí sẹ́kọ́ àwọn ṣe gbogbo ẹ̀ dáadáa kí iye eléyìí tún jókòó àzúṣà àwọn tiẹ̀ ti rí eléyìí gẹ́gẹ́ bí ìyá àwọn so kí bàbá àwọn ọmọ wulẹ̀ dára àwọn láàmú mọ́ àwọn ò wá fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ni káwọn ò ṣe báyìí torí pé àwọn fẹ́ kọ́ wà níbi ìgbéyàwó ọmọ kejì èyí táwọn fẹ́ ṣe yìí. ọ̀rọ̀ wa rèé o ẹ̀yin èèyàn wa 0706-949-3000 àti 0701-44-75770 ẹ jẹ́ ń farabalẹ̀ pé 0706-949-3000 àti 0701-44-75770 ṣé kí àáfà ò tún ṣègbéyàwó ọmọ eléyìí láìsí ń bẹ̀ àbí kí wọ́n dúró dé kó lè wá sojúṣe níbi nǹkan ẹ̀yẹ ọmọ rẹ̀.

0: Co-co-co. Co-co-co. Ẹ sọ pé àgọ́lájẹ.
1: Àgọ́lájẹ.
0: Ó yẹ kúrò níbi ẹ̀rọ rédíò yín ká lè bá a gbọ́ yín dáadáa. Ó yà ó, orúkọ yín bo lẹ ti pè wá.
1: Orúkọ tí mi ni Mr. Ogunchukwu Okoye.
0: Ogun.
1: Ugochukwu.
0: Ugochukwu Okafor.
1: Okoye.
0: Yes. Láti.
1: Láti Okelabo.
0: Okelabo.
1: Yes. Ǹjẹ́ màá sọ níbẹ̀ ni pé àáfàá Ọlọ́run máa gba àwọn ọmọ yẹn dáadáa bí ó ti máa wò láti yẹ láti yẹ. Àwọn ọmọ yẹn yàn yín lójú wọn. Ọlọ́run ti gbéṣẹ́ wọn yọ.
0: Ó ti gbé yọ.
1: Kí wọ́n ṣe àkọ́kọ́ yẹn náà lọ dáa jù. Kí wọ́n fi ilé ẹ̀kọ́ dáko máa jayé ẹ̀ lẹ́kùn tó wà. Wọ́n fi tẹ̀wá ba ìnáwó àwọn ọmọ yẹn jẹ́. Ó ṣe máa ń ṣe àkọ́kọ́ yẹn náà ni.
0: Àmì ẹ ṣeun.

0: kókókó. Orúkọ yín bo lẹ ti pè wá o? Mr. Akeem láti Igbóọrà. Ó yà o, ọ̀rọ̀ rẹ o. Ìpèníjà.
1: Wọ́n
0: tún ti ń pè báyìí.
1: Ìpèníjà jọ àbúrò àbúrò dára wọn láàmú. Ìyàwó tí wọ́n fẹ́ àtàwọn ọmọ tó bí ọlọ́wọ́ wo gbọ́n papọ̀.
0: Àmì.
1: Máa tẹ́ sàárín wọn lọ́lọ́ ní ọ̀pẹ̀yà fún ọrẹ.
0: Àmì o.
1: Yóò sì yà fún ọpẹ́.
0: Àmì. Ó bá wọn sàmì. Kó ṣe wedding yẹn without her.
1: Kó ṣe fọmọ ìpèníjà yà ti
0: bí. Ìpèníjà tọ̀. Mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ẹ ṣeun, Mr. Akeem láti Igbóọrà. Kókókó. Orúkọ yín bo lẹ ti pè wá o?
2: Ọlámilékan láti
0: Ìpẹ̀rẹ̀. Ọlámilékan customer dáadáa ni. Àwa rèé o.
2: Kẹ́yìn, àáfàá ló ti fà
0: á. Àáfàá lẹ́bi láàrin, ẹ sá wẹ̀ bí àáfàá.
2: Ẹbí àáfàá ni wípé ìgbà tí wọ́n ṣe wedding ọmọ aláàkọ́kọ́ ni. Táàfà fún wa ń wá fámílì ẹ̀ lọ. Nǹkan tó fà á ni. Tó gbé ọmọ náà láti ìkókó láti kékeré. Níwájú pé ọmọ fẹ́ ṣe wedding. Àwọn bóyá gan làwọn ìyá ìyá ló wá ń wo àwọn ọmọ.
0: Wọ́n ní wọn fi bẹ́ẹ̀ ráyè.
2: Wọ́n ráyè. Àáfàá ló fà á. Tó bá jẹ́ni dé ọ̀rùn yàn ni. Ó máa ṣe wedding ọmọ ẹ̀. Tó ní lọ sọ fún wọn. Bóyá torí pé wọ́n pè é. Òun ló fi ń. Síbẹ̀ ìwà ẹ, àáfàá ló jẹ́ pé ó ní máìndì àti máa wá sọ́dọ̀ àáfàá. Ká ní àáfàá òògùn ló ti fẹ́ pé òun lọ ń tiẹ̀ kan máa sọ. Ẹ̀rú máa máa bá àti dọ́dọ̀ àáfàá.
0: Èmi tiẹ̀ bí wọ́n lérè pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń wá káàkiri yìí ṣé é ṣe pé bí ẹ̀rùnrún ọ̀fẹ́ kan tún kù ní àárín yín sọ́dọ̀ rẹ̀ ń wá dà wọ́n ní ẹ̀ kì í ṣe pé bóyá bí ẹ̀rùnrún ọ̀fẹ́ kankan o pé kókàn wàá mọ́ sojú sí àwọn ọmọ rẹ̀ náà ni. Àbí o. Ànábí ọ̀gọ́ o. Sálàlá àléwà sálà.
2: Àfà kò tí ẹ kàn sọ gan. Ẹ kàn sọ gbogbo ìyá ẹ bóyá ń ṣe bí kinní yẹn láti ọjọ́ ìyá wa jẹ́ ẹni tó jẹ́ pé kó ọ̀rọ̀ yẹn tó ń ṣàfà. Á lù ú padà ni.
0: Ọ̀gbẹ́ni Ọlámilékan, mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ẹ ṣeun, mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Kókókó.
3: Àgùnláàjìn.
0: Ẹra sá o, kí lorúkọ yín bo lẹ ti pè wá o?
3: Orúkọ mi ni Iyájọ́ Ẹlẹ́rọ.
0: Iyáde Ọlá.
3: Ẹ káàárọ̀
0: ma. Yes ma, ó yá o, láti bo lẹ ti pè wá gan-an. Àmì.
3: Olómi.
0: Bẹ́ẹ̀ni
3: ma. Sẹ́rí táfà ṣe dá lọ́pọ̀lọpọ̀.
0: Ó dá gbà.
3: Àbádẹ́rí ọkọ méjì wò.
0: Kò lè mẹ́tọ́ san.
3: Kò ṣe ibi tọ́lọ̀ ọ̀dá ni.
0: Ibi
3: tọ́lọ̀ òpè. Ó tún ti wá bọ́ sítì jù fáwọn òbí ẹ̀ náà. Àwọn òbí rẹ̀ náà wọ̀ èsì ìsabiamọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó kọ̀ ọ̀kan ní ìsìn.
0: Ó
3: bẹ̀rẹ̀ pé gẹ́gẹ́ làwọn òbí rẹ̀ wọ́n wá yọjú wo àwọn.
0: Wọ́n fi bẹ́ẹ̀ ráyè.
3: Ibi tẹ́lẹ̀ á lọ ọ̀sán ni.
0: Ó
3: ti ábọ̀ jù ú sọ́dọ̀ á.
0: Ní òjò lè yọjú.
3: Ó ti bá àwọn abiyamọ bàbá ni.
0: Wọ́n
3: sì fi kókèrè àwọn ọmọ
0: o. Àmì.
3: Ní ọba àwọn ẹkún náà bá ṣe márẹ́yì, wọ́n á máa pè mọ́.
0: Wọ́n ra fílẹ̀ mọ́ bá tiẹ̀ lọ Lẹ́kọ̀ọ́.
3: Wọ́n ra fílẹ̀ kọ́mọ
0: ṣẹ̀ṣẹ̀ rẹ̀. Èkó gbolè gbọ̀lẹ̀.
3: Àwọn eléyìí àwọn eléyìí ṣàbíyamọ. Ọgbọ́n mọ́ rẹ̀ láti
0: e to kere nu awon mo lo mo osu mejo
2: obi
0: si pele
2: ami
0: o e se ya di ola e se gani wa

0: Kókókó.
1: Àmì mo kọ́ ṣe ń dáhùn.
0: Ẹ má dáhùn pé àgò láàjìn.
1: Àgò láàjìn.
0: Yes, sir. Orúkọ yín bo lẹ ti pè wá, sir.
1: Orúkọ tèmi ni Amos Olonifuwa.
0: Amos Olonifuwa.
1: Láti Àgbájé Ìjókòjú.
0: Láti Àgbájé. Ó yá o.
1: O tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí arábìnrin yẹn tó fẹ́ àáfà yẹn.
0: Kì í ṣe ìyàwó àfà.
1: Kì í ṣe ìyàwó àfà.
0: Ìyàwó ẹni ẹlẹ́ni ni ìyàwó ẹlòmíì ni.
1: Bẹ́ẹ̀ni ọlọ́kọ̀ yọ̀ọ̀dà ọmọ gidi fún àfà. Ọlọ́run sì ti fún àfà ní àǹfààní láti ìtọ́jú ọmọ ẹ̀. Ilé ọkọ̀ kan ní obìnrin ẹ̀ láti bàbá ẹ̀.
0: Ibẹ̀ ni ibẹ̀ ni àbí tí ò fi yọjú àbí.
1: Ọkọ tí ẹ̀ wòlé fún láyè. Kì í ṣe ìyàwó o.
0: Kọ́ lọ ṣègbéyàwó ọmọ kejì náà kọ́ ládùn kó sì lárinrin. Mo ti yọ tí mo fẹ́ yọ bá. Àmì. Kókókó. Ẹran ò bá ti ní kókókó ẹ dá wa lóhùn pé àgò láàjìn. Orúkọ yín bo lẹ ti pè wá o. Olúwaṣẹ́un Adex. Ọ̀rọ̀ rẹ o. Ègún jà ìpè ń jà. Ó dẹ̀ fún àtẹ̀ ìdìnnú. Ìbẹ̀rù Ọlọ́run bẹ lára wọn. Tọ́ba ní nǹkan ṣe kán lọ ṣègbéyàwó. Tàbí. Kọ́mọ dá àwọn ọmọ ọlọ́mọ dúró, ọmọ tó fẹ́ mọ lọ lé ọkọ wọn. Bẹ́ẹ̀ni. Àbí Èkó náà kúkú ń dùn, Èkó náà máa dùn.

0: ṣé ẹ mọ̀ pé ó ṣeé ṣe kí Èkó mọ̀ gbé lóòótọ́.
1: Kí la ti máa ṣàyẹ̀yí sí ogo yé mi?
0: Kó wò pé ibi tó ti lọ́kọ láàárọ̀ ọjọ́, irú àwọn èèyàn wo lòun fẹ́ kó láti Èkó òun wá bẹ̀ láti wá ṣèyàwó ọmọ òun? Tẹ́ pé tó ń bá kó wọn débẹ̀, ọṣẹ ò ní yí òun, ṣe mọ̀ pé ó ṣeé ṣe bẹ́ẹ̀. Bó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ gan, ṣé bò nìkan ó ṣàṣì máa bọ̀ àbí? Yóò ti sọ fáwọn ẹbí tiẹ̀ tí ń bẹ ní Ìbàdàn bí pẹ̀tọ̀, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi o, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi o, ẹ̀yin ọ̀rẹ́ mi o, ẹ tẹ̀lé mi lọ bí ìgbéyàwó ọmọ mi o. Simple, kò le nà án.

0: ṣe rí àwọn èèyàn wà ní ìtàkọ ìjara tí wọ́n ń dá sọ́rọ̀ ọ̀hún o àwọn èèyàn bíi felix abiodun ṣe gbọ́n tí felix abiodun sọ wọ́n ní kí àfọ́ ọmọ wojú u ṣe o kán lọ ṣèyàwó ọmọ un láì sí ìyá rẹ̀ ńbẹ̀ wọ́n mọ̀dọ̀mọ̀ ọlọ́mọ dúró ṣe wá rí ọ̀gbẹ́ni mansur ogunṣọlá akórèdé àwọn ní umar yín ò wa responsible o kí àfọ́ àti àwọn ọmọ rẹ̀ wọ́n tẹ̀síwájú nùgbéyàwó tí wọ́n fẹ́ ṣe láì wo ojú u ṣe rẹ̀ rárá ọ̀gbẹ́ni felix abiodun tún wá padà wá wọn ni obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan kì í ṣabiamọ kì í sì ṣèyàwó wọn ló ti kùnà nínú àwọn ojúṣe rẹ̀ léyìí tó yẹ kó ṣe nílé ọkọ rẹ̀ àárọ̀ tí í ṣe àáfàá tá à ń sọ nípa rẹ̀ yìí ó sì tún kùnà níwájú àwọn ọmọ rẹ̀ wọn ni fún ìdí èyí kọ pọn dandan o kọ wà níbi ìgbéyàwó ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ ṣe wọn ni ọ̀rọ̀ rẹ̀ ti di ó dàbò dàbò ó dàbò dàbò káyọ̀dé bá ti máa ń sọ nígbà tá a wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a bá ń ṣe àwọn orin awẹ́wà tá a máa ń kọ láàrin ara wa kinní kan edé tá a ń sedé rẹ̀mí kò ní ìyá ṣẹ́gun eléré bọ́ọ̀lù ó dàbò dàbò káyọ̀dé. kókókó ẹ ti wọlé o. Kókókó. Ẹ̀yin náà ti wọlé o. Kókókó. Ẹ̀yin méjèèjì tẹ pè wá darí tán ojú òpó òun ò tọ́nu ẹ tún wà pé. Kókókó.
1: Agoláàjì.
0: Orúkọ yín wo lẹ ti pè wá sà.
1: Àmì
0: sà.
1: Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tẹ mú wáyé
0: o. Orúkọ yín gan bolẹ̀ ti pè wá gan káàkọ́ ti bẹ̀bẹ̀ rẹ̀.
1: Ìbàdàn bí náà ni Mr. John ni.
0: Mr. John láti Ìbàdàn.
1: Ó ní agbára ṣùgbọ́n ohun tèmi ó sọ sí ni wípé ìbẹ̀rù ọlọ́run ló wà lára àfà.
0: Tí ọmọ rẹ̀ fẹ́ ṣe ìyàwó.
1: Ìbẹ̀rù ọlọ́run ló gbé ló mú. Ṣùgbọ́n ọlọ́run ti dá láre. Iṣẹ́ lára ọlọ́run ṣe àṣeyọrí
0: rẹ̀. Bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́run á sì bá ọmọ yẹn níbùjọ kó ayọ̀. Kó tẹ̀síwájú láti ṣègbéyàwó ayọ̀.
0: Kí wọ́n tẹ̀síwájú nínú ìgbéyàwó ọmọ yẹn láì wojú mọ́ mí tí wọ́n ti lọ Èkó. Ẹ ṣeun ọ̀gbẹ́ni John.

ó yá mo ń gbọ́ yín o. Ká máa ṣe nǹkan wọn lọ ni ká máa ṣègbéyàwó ọmọ lọ. Ó bá di Ìbàdàn àmúdá, ó dùn ó lóyún ọmọ àáfàá ṣèyàwó Ìbàdàn àmúdá. Kàkà òkè ó ti yé wa ó ti yé wa. Ọmọ àáfàá ṣèyàwó Ìbàdàn àmúdá àbí bò ni.

0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún lóore ọ̀fẹ́ lónìí láti bá Olúwa pàdé láti ìhà mi. Ẹgbọ́n Olúwa o, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ò ní bínú sí yín. Gbogbo ẹni tó ní oore ọ̀fẹ́ lónìí láti gbóhùn Jésù láti ẹnu mi. Ẹgbọ́n Olúwa o, Ọlọ́run kò ní bínú sí yín. Tẹ́nìyàn bá bínú sẹ́nìyàn, ìjà ò parí. Ṣùgbọ́n tọ́lọ́run bá bínú sẹ́nìyàn, ta ni ó gbà. Màmá tó ń sàmí láàárọ̀ yìí, mo gbàdúrà ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín. Ananiah àti Sapphira, ọkọ àti ìyàwó ni wọ́n. Nínú ìwé Act of Apostles chapter 5, wọ́n ṣe àṣìṣe kékeré, ẹ̀mí mímọ́ bínú. Kò dá wọn sí o, ó pa wọ́n. Ọkọ kú sínú church, ìyàwó débẹ̀ lẹ́yìn 3 hours torí pé wọ́n parọ́. Àwọn méjèèjì wọ́n kú sínú church lọ́jọ́ kan náà, wọ́n gbé wọn, wọ́n dẹ̀ sin wọn torí pé ẹ̀mí mímọ́ bínú. Màmá tó sàmí ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Dádì, níbikíbi tẹ́ ẹ wà, gbogbo ẹni tó ń sàmí, ọkùnrin ni yín àbóbìnrin, èmi ké pe Olúwa nítorí yín, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Àwọn mẹ́ta ló ń ṣàkóso, bàbá ó ní dáríjì, ọmọ ó ní dáríjì, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí mímọ́, ìyẹn dáríjì tó bá ti bí àbínú tán ni. Ẹnìkan sàmí lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o. Ní ọjọ́ tí ẹ̀mí mímọ́ tí ọwọ́ rẹ̀ tẹ Pọ́ọ̀lù tí a ń pè ní Sọ́ọ̀lù, ní ọjọ́ tí ọwọ́ rẹ̀ tó tẹ Sọ́ọ̀lù, ó fọ́ ojú ẹ̀ méjèèjì, nítorí pé Sọ́ọ̀lù ó ń pa àwọn Kìrìsìtẹ́nì, ó ń pa wọ́n káàkiri ní ayé ìgbà yẹn. Sọ́ọ̀lù ó ní alákatakítí tí inú rẹ̀ ò dùn sẹ́sìn Kìrìsìtẹ́nì nínú ìwé àwọn apostle. Ṣùgbọ́n ní kété tí ọwọ́ ẹ̀mí mímọ́ tẹ, ẹ̀mí mímọ́ gba ojú ẹ̀ méjèèjì fún ọjọ́ mẹ́ta, kò jẹun, kò mu, kò ríran. Lẹ́yìn rẹ̀ Jésù farahàn, lẹ́yìn rẹ̀ ó wá di Paul apostle, olówó akọ epistle, ọkọ epistle kíní, ọkọ kejì, ọkọ kẹta, ọkọ kẹrin, ọkọ karùn, ọkọ títí, ọkọ mẹ́rìnlá. Matthew, Paul apostle, olópa Stephanu lọ́jọ́ náà, ẹ̀mí ara Stephanu ó kú lára Stephanu, ó bọ́ sínú ayé Paul apostle. Iṣẹ́ tó yẹ kí Stephanu ó ṣe, Paul ló wá bẹ̀rẹ̀ sí í ṣe, nítorí pé ẹ̀mí mímọ́ yarí mọ́ Paul lọ́wọ́ wípé ìwọ ó pa Stephen, a jẹ́ pé iṣẹ́ rẹ̀ ìwọ lọ́ lọ jẹ. Paul wà ń kọ̀wé, ó ń ṣiṣẹ́ ẹ̀yìn rere, ẹni tí ń pa àwọn Kìrìsìtẹ́nì ó wá dé evangelist. Ẹnìkan ṣàmì, mo gbàdúrà látòní lọ, ẹ̀mí mímọ́ kò ní bínú sí ọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá, ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ Ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 sí agbogbo 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: Má jẹ́ ń kò bínú rẹ o bàbá, má jẹ́ ń kò bínú rẹ o bàbá, bí mo bá ń lọ, bí mo bá ń bọ̀, má jẹ́ ń kò bínú rẹ o bàbá, má jẹ́ ń kò bínú.

0: Afravite jẹ ọjà Afrachem Limited ti won se Panda Paracetamol.
1: Ororo wa o, ẹjẹ fun mi ni laji go.
2: Arabinrin, e se ra aburo ororo ni, ohun ti o mo to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won se se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
3: Apo pelebe ororo 90ml power oil tutun 300 naira gbere ni. Owo ore o si fani lapo ya.
4: Power oil, power oil.
5: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
6: O káre ọmọ dada.
5: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
6: Iye náà dà, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
5: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
7: Kódà ó ṣe ju pàtàkì lọ, o ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 02-09-461-3333.
7: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
9: Your Nescafe is not just a drink, it's your

0: Splash FM 105.5.
1: Bẹ́ẹ̀ni, láti ṣe bí ọba kìí ṣọ̀ ẹnu lásọ̀, ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rí tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ tí ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti mọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Sido Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba, ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn o.
3: Ọlọ́run ìtara ni mo béèrè fún. ìtara àwọn ọ̀run láti lè fi dá àwọn èèyàn wọ̀nyí lóhùn. Iye àwọn tó bá gbàgbọ́, Olúwa fi ìtara dá wọn lóhùn. Àwọn kan béèrè fún owó, àwọn kan béèrè fún ọmọ, Olúwa fi ìtara dá wọn lóhùn. Fi ìtara dá wọn lóhùn. Èmi tí mo jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, mo ń béèrè lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ fi ìtara dá mi lóhùn. Olúwa, mo pe ẹ̀yin áńgẹ́lì tí ẹ sọ̀kalẹ̀ tẹ́ ẹ dá òróró lèmi ní orí. Ẹ̀yin áńgẹ́lì tí a rán fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ̀yin áńgẹ́lì tá a fi hàn mí nígbà tí mo gbà láti ṣiṣẹ́. Olúwa, ẹ̀yin dà, mo rán yín iṣẹ́ sí àwọn ènìyàn àní àwọn tó gbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí àní àwọn èèyàn tó ń tẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ yìí. Olúwa, ìtara ńlá mo fi béèrè lórúkọ Jésù. Fi ìtara dá wọn lóhùn. Fi ìtara dá wọn lóhùn. Olúwa, dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Dá wọn lóhùn. Ó fi dá wọn lóhùn. Wọ́n ní ìtara Olúwa. Ọlọ́run àwọn ọmọ ogun ni ó ṣe èyí. Mo gbàdúrà gbogbo ẹni tó bá gbọ́ mi, ǹjẹ́ ìtara ńlá tó fi dá àwọn ará ìgbàanì lóhùn tí ẹ rí wọn fi dé kankan. Olúwa, fi ìtara dá wọn lóhùn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, ẹ máa sàmí kólekóle. Mo gbàdúrà ìtara ńlá ó máa dá wọn lóhùn. Gbogbo ẹni bá gbọ́, tó bá rí gbọ́, ẹ bá mi ṣí ẹ prógíráàmù yìí. Ẹ jẹ́ ó kan ẹnìkan lára. Ọlọ́run mi, mo ti ẹnu bó ẹ̀jẹ̀ Jésù. Mo dúró mi ò dá dúró, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Mo wọnú májẹ̀mú ìpínrẹ́ àní mo bùnmu nínú ẹ̀jẹ̀ yín tó sàn ní orí àgbélébù. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ẹni tó bá rí mi gbọ́, ìtara ńlá Olúwa fi dá ọlọ́run. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Torí pé

0: ere foma amọ ni ojo kan o kepe olorun olorun de dalon lo wo dada ninu we Genesis chapter 30 e ni verse 22 olorun boju wole o de sanu rakeli pe iwo na mo sanu re rakeli na para gbomo jolaye en na wo soke so pe oluwa itaye wo bi egan
1: itaye wo bi egan
0: ni wa ye me so pe oluwa e mo egan ye kuro lojo ti ogun le oluwa fi itarada mi lo e je mo pe nijo ti ogun le awon mo se fe koja ko le koja mo tori pe won ti wa ni bebe okun ninu we Exodus yen ni chapter 14 from verse 21 to 22 sugbo olohun fi itara o fi da won lohun won de boku be so pe oluwa lojo ti ogun le Fui bala me, me ati le me. Oh ya dua. Abi ko ni testimony so wa won be awon eyan se nfi igbagbo igbagbo nla to de fi ngba to de fi ngba testimony ti won oyin keyan de loyin ko de fi gba eri e gbo mi sa gbogbo to ba se eyan laye to ba ti mo pe o mo bo se bere o ti mo ko wa spiritual ogun to nja eniyan to ku oju orun gbogbo yen ti pada se eni kan gbo mi sa ogun to toju orun wale wo pase oye jodo
2: dede karosa karosa mo jo yin la tori afefe ni dede mo tun ti le ri o lori apere igbagbo ti mo lo lati bi ose meje nsin mi eyin ti n dun mo pe ki lo se ni leyin so omo ni ma ba mi wo lala le ma fi robu wo lala mo mo ri changes o wa di o jo ko wa mo anointing mo wa fi pa mo wa fi anointing oil apere igbagbo ti mo fi pa mo ri pe yato pe change won pa that means kini yi ko nse ordinary thing ti mo fi fi anointing oil pa to fi reduce me pass over mo ni pe so ti ba ti ka le be ma fi anointing oil mo mo mo ti ba ti wa mo mo ti wa mo mo ti wa fi pa so ngba to mo wa di ni awon eyan ni akilo ogun bi won ni eyin di mo ni ti gbo mi sara ogun yen kokun o wa di ale anu bi mo pa eti bi eti ni o se fe ma bi mi ni gbogbo eyin lo gbogbo mo sha ge tara mo ni okay lo gbe orin apere gbagbo yen wa wa mo yin ma kan si 18 mo mo yin bayi ti mo kan si 18 mo sha pe o sha se mi ba ko ma ko mo sha force ara mi lati so pe ko sise ko wo ni dada gbati o ma ya bo se gbe mi lo ni gba ni oju ala mo ko ni pe mo ko bere si ni bi ni mo bi o bi alawe meta but meji ni mo bi but e kon meta alawe me meta yen meji ti tu eyo kan ti tu ekeji yen yẹn ìwà lòdìdì mọ ò pa jẹ kí n wọlé náà ń báyà mẹta náà ló wọn mọ wọn ò pa aláwẹ mẹta náà lélẹ bọt eléyìí náà aláwẹ mẹta ìbọn ti mẹtẹta yẹn ti ókùn yẹn ti ókùn ọpa kí ni eléyìí báyìí mọ ẹmú mọ ẹmú gbogbo ẹnìyẹn mọ ẹkọ tí mo máa ń kọ náà kọ ni kó gbogbo ẹkọ dá sórí ìtọ kí gbogbo iṣẹ wọn kó kúkú bá jẹ pátápátá mọ ẹ dá sórí ìtọ bá mọ kọ wípé ìmọlẹ bíi pé wọn múná dé ó kàn tán ni ọpa olújọlá ìmọdé ńlá gbogbo ni ìtají nìyẹn mo ní ìwò pa níbo ní fọmí wà bí mo rí iná tí ìmúlẹ̀ tán sí nígbà tí mo pọ kíní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni mo lajú báyìí tí mo wá fún mi mo rí iná tí wọ́n múná dé nìyẹn wà Olúwa ṣeun. Ìfà àti iṣẹ́ ìránṣẹ́ yà máa tẹ̀síwájú lórí àpẹẹrẹ ìgbàgbọ́ mi nìyẹn, àpẹẹrẹ ìgbàgbọ́ yín gbé mi fúnra mi gbọ́mọ́ra. Bọ̀ tẹ bá ti fẹ́ gbàdúrà fún wa lálẹ́ pé ó yá a máa lo yín lálẹ́, mo máa gbé síta, tẹ máa ṣe prayer sí mi. Ṣé gan ni o?
3: Ẹ̀lú láti mo lẹ́yìn o, mo dúpẹ́ fún ṣùgbọ́n ọ̀rọ̀ ni mo ní lórí ìjọ afẹ́fẹ́. Láti bíi 12 years ni ibì kọ́kọ́ ti rú síbi orí ìdodo mi. So mo ṣe àwọn lọ hospital because o máa tó tẹ̀wọ̀n tó kọ́ mo máa pú mi, a máa dùn mí tó bá ti fà mí sọ báyìí. Ìyẹn gbogbo ìdodo mi yẹn máa pọ́n. Mo ṣe àwọn lọ́mọ ní ẹ̀rọ fún mọ́kànlá fún mi ní ogún ọmọ ṣe gbogbo ẹ̀. Bọ̀ ìmọ̀ tó wá ṣe pé ò ní iyọ̀ yẹn, mo wá ò pé à kí ni ok, mo wá mú iyọ̀ yẹn, mo wá bu díẹ̀ sọ̀rọ̀, mo wá bu oró sí, mo wá ṣe papọ̀ bíi paste. Àwọn alẹ̀ mọ ojú bẹ̀yẹn wàá tún ládìẹ fún ṣàṣì fún ọjọ́ márùn-ún to my surprise ó disappear like gbogbo pain everything tí mo ti ní for the past 12 years. Ó lọ mo dúpẹ́ fọlọ́run ṣe bí ọba o tó yóò fíìmù náà ní ẹ̀rí I'm so happy inú mi dùn gan-an. Olúwa ṣe ọdájọ́ ọlọ́run tí mo máa ṣe agbára dọ̀tun ọlọ́run ara pẹ̀lú yẹn mi mímọ́ ni yóò ní dínkù. Ọlọ́run ọba mi gbé irú ẹyin àti mọ́mì ẹ̀mú máma wà pẹ̀lú inú gbogbo ìgbà ọlọ́run àwà pẹ̀lú yẹn ṣe gan sá.
4: Sọ́pọ̀ Olúwa.
1: Olúwa.
4: Ẹ̀rí tèmi náà dà.
1: Ẹ̀rí tèmi náà dà.
4: Olúwa.
1: Olúwa.
4: Fún mi ní ẹ̀rí mi. Oya oya oya oya oya. Níbi tí ọmọ rẹ ti nílò ìyanu ìtara náà ó yẹ kó ṣe kankan. Wọ́n lọ yẹjú ẹ̀. Wà á lẹ́rìí la. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Wà á dẹ̀sẹ̀ bí ọba. Jésù Olúwa wa. Ẹ mọ̀ jà gbàgbé gbogbo àwọn ọmọ ọlọ́run tá a wà ní Ìbàdàn tá a gbé gbé rẹ̀ tá a wà lákùrẹ́ òní ni screening wa nílùú Ìbàdàn. Tẹ bá ti dé Ìbàdàn ẹ sọ pé ring road lẹ ń lọ. Bẹ́ẹ̀ bá ti dé ring road ẹ bọ́lẹ̀ ní mobi. Tẹ bá ti dé mobi ẹ bí ẹnikẹ́ni pé you fit lẹ ń lọ. Wọ́n á gbé yẹn débẹ̀ you fit fly. Lórúkọ Jésù ó máa rí àánú gbà. Gbogbo àwọn ọlọ́ta wà lẹ́kọ̀ọ́ ọ̀la la máa pàdé ní you fit fly ní Ìkẹjà. Nọ́mbà tó pè tó fi sanwó ẹ pé nọ́mbà yẹn wọ́n á tọ yín sọ́nà ní ètò bá kù. Ẹ mú passport yín dáadáa jọ ẹ má gbàgbé passport yín lórúkọ Jésù ó máa rí àánú gbà. Wà á dẹ̀ ṣe bí ọba. Ògùn rẹ̀ á jáde. Jésù Olúwa wa. Gbogbo ọlọ́jọ́ bí òní oní wedding anniversary mo gbàdúrà fún yín lórúkọ Jésù yẹ ká àlàáfíà kó jọba láyé yín. Kí àánú kó wa ayé yín. Kó wa ìgbéyàwó yín. Ó fi lọ́kàn balẹ̀. Orí ẹ̀ ò ní dàrú. Àṣìṣe sàmọ̀dọ́. In the name of Jesus. Àwọn celebrant tí ó wà bí number one Olúwọlé Adénìkẹ́ àti Sakinat Jimoh àti Farida Badmus àti Faidat Samson onílẹ́lọ́jọ́ ìbí wọn happy birthday to you. Gbogbo ẹ̀ tẹ́ bá mọ̀ wọn ẹ̀ bá ń kí wọn ẹni bàbá ṣe bí ọba kí wọn pé happy birthday àṣìṣe sàmọ̀dọ́ lórúkọ Jésù ẹ̀ rí àánú gbà yóò dẹ̀ dára fún yín ẹ̀ rí ògolo ẹ̀ máa rí ògolo ẹ̀ máa rí ògolo. Program wà ní àpáta láàárọ̀ yìí ó wà ní àpẹtẹ ó dẹ̀ wà ní sókà tó bá dago mẹ́ta ìpàdé wà ní olú lọ́yọ̀ ní òní àmọ́ ọ̀la Wednesday gbogbo wa la ó pàdé ní headquarters fún àkànṣe àdúrà ti òní. Àdúrà tí mo gbà tí ṣe ti òróró òróró yẹn kò gbé dání tá a máa ṣe kínní o tá a fi yan àwọn èèyàn lórúkọ Jésù ó máa rí àánú gbà. Mo ní wàá rí àánú gbà. Mo ní wàá rí àánú gbà. Wàá dẹ̀ ṣe bí ọba. Gbogbo ọmọ ọlọ́run tọ́lọ́ ràn lọ́wọ́ tẹ́ ò tún bùkún fún iṣẹ́ ìránṣẹ́ yìí mo gbàdúrà fún àkáǹtì òní bẹ láéláé. Wàá di alábùkún fún Jésù Olúwa wa. Fún àkáǹtì nọmba sílẹ̀ 30 32 67 02
5: 85 Mustafa Solomon Moses Oni Loma Bejade ni First Bank Loro Kodis Wara Anuba We bless our prayer my boys Mori Bonu Weje Jesus Oye Baba
1: Amen
5: Kaya Kodide
1: Amen
5: Kora Anuba
1: Amen
5: Kumeriwa
1: Amen
5: Jesus Oluwa
1: Amen

ìtúsílẹ̀ Edge Breakthrough ọ̀nà àbáyọ The Apostolic Visitation to Germany ní ìjì tó máa wáyé lọ́jọ́ Monday November 16 ọdún 2026. Bẹ́ẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ Venue Christ Faith Tabernacle Altmore 32 Postco 10555 èyí ti Canada ìṣojú máa wáyé ní West Hall.

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
6: Nigeria, now your own. The Dangote Petroleum Refinery IPO is now open, giving you the opportunity to become a shareholder. Shares are now 525 naira each, and you can start with just 10 shares. That's 5,250 naira. Subscribing is simple. You can subscribe through SEC-approved receiving agents, including participating banks, fintech platforms, stock brokers, and other approved channels. Enter your BVN to verify your identity. Choose the number of shares you want and make payment. Then receive confirmation that your subscription has been submitted. Visit ipo.dangote.com to see how and where to subscribe. Please read the prospectus and where in doubt, consult your issuing house, stockbrokers and financial advisors for guidance before subscribing.
7: Ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
8: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
9: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
10: Power Oil, hey, Power Oil.
11: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: igbákejì ààrẹ ilé wa kashim shettima ó náà ní bẹ́ẹ̀ tí ń ṣojú wa lẹni tó jẹ́ pé ààrẹ tinubu gan náà ló sì pa á láṣẹ wípé kó léwájú ikọ̀ èyí tó ń ṣojú orílẹ̀-èdè wa nàìjíríà ní ilẹ̀ amẹ́ríkà ní new york lọ́hùn-ún níbi tí ìpàdé àpérò orílẹ̀-èdè gbogbo náà tó ti ń wáyò nígbàtí ààrẹ tiẹ̀ ti sì ń bẹ ní ilẹ̀ yúróòpù níbi tí bàbá ti ń fara nísìnmi bẹ́ẹ̀ ni ara kì í ṣegi bọ̀dí no be firewood mi dẹ̀ ń ṣe robot wọ́n ni títí di òpin ọ̀sẹ̀ náà ni ààrẹ yóò fi máa wà níbi tó ti ń fún ara ní ìsinmi wọ́n ni igbákejì ààrẹ fúnra rẹ̀ gẹ́gẹ́ bó ti fi kún òní ó náà ni yóò máa gba ẹnu ààrẹ sọ̀rọ̀ gba ẹnu orílẹ̀-èdè nàìjíríà wa sọ̀rọ̀ níbi àpérò ńlá ni tí ó bẹ̀rẹ̀ tí eléyìí tí ó ti wáyé níbi táti sọ̀rọ̀ ní ọjọ́bọ Thursday wọ́n ní bákan náà ni ó máa kópa níbi àwọn ìjíròrò kan tí ó máa níṣe pẹ̀lú àbíbẹ́ àwọn orílẹ̀-èdè míì sọ̀rọ̀ àwọn aṣojú wọn nípa kí ni tá a lè jọ ṣe pọ̀ tí a fi jọ dàgbà sókè lápátọ́ àti lápásì ní ẹ̀ka ti ètò ọrọ̀ ajé àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ kashim shettima yóò máa gba ẹnu orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ ṣe ààrẹ bọ́lá ahmed tinubu tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 2023 eléyìí tí àpérò ńlá ti ongani náà tó wáyé o ṣe bí ààrẹ gangan lóhun alára rẹ̀ ti kára rẹ̀ ló fojú hàn tó fara hàn ńjọ́ náà lọ́hùn-ún nígbà tí shettima tó sì ṣojú ààrẹ lọ́dún 2024 àti 2025 kí a wá ní ọ̀bọ ti ṣorí tínà kí o ṣe igbákejì ààrẹ àná ńlẹ̀ nàìjíríà àti ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ pé òṣèlú rẹ̀ african democratic congress yún alhaji atiku abubakar la sọ wọn o wọn lẹ́yìn náà ni wọ́n ń sọ̀rọ̀ wípé ẹ̀rí nǹkan ṣó ayẹ kó wà ńbẹ̀ ṣó ayẹ kí ààrẹ kó má lè wà níbi àpérò alágbára ńlá yìí èyí ti jẹ́ tó ìfiri bẹ́ẹ̀ ẹ̀ wá rí wípé bí ti ń ṣe gan ń kéré ń sì ń yẹpẹ orílẹ̀-èdè nàìjíríà láwùjọ àgbáńlá ayé ni ìyẹn ni àwọn muhammed idris àti bayọ̀nà onúga fi wá fèsì padà wípé ẹ jẹ́ kẹnu yóò máa ní ìjánu
1: kò ní bírèkì
0: inú kò ní bírèdù o nítorí pé ogun tẹ̀ ń sọ yìí kì í ṣọ̀ràn yàn kẹ́nìkan máa wulẹ̀ para rẹ̀ dànù àmọ́ ìròyìn kan tún lélẹ́yìí ọjà rẹ̀ ìròyìn náà rẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ bàdà àmúdà ó mọ̀ yàtọ̀ sí orin àwọn tí ń lọ rẹ̀ ṣèyàwó bàdà èyí yàtọ̀ gbà kódà ó yàtọ̀ sí ibà ẹ̀dà lójú ogun bàdà náà ló ń kí àwọn kan tuntun káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú apm ṣé wọ́n níbi ìbágbé ò bá wọ̀ mọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ kárí bòmíì ni níbi tí wọ́n ti ń fẹ́ ni tí wọ́n sì ń fẹ́ bùkátà ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bàdà tá à ń wí yìí o wọ́n ń gbé òṣùbà kárí láì fún boyé nation àti jaff movement fún àṣeyọrí àpérò alágbára ńlá aláyẹyẹ ni tó wáyé èyí tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n kí bímbọ adékànbí wípé ọ̀kárẹ́ láì àní ìwọ náà ni sẹ́ ẹni tí ó máa jẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gbọ́badọ̀dún 2027 àwọn wo ni wọ́n ń pè ní bàdà kí ẹ mọ́ rò pórúkọ èèyàn kan ni bẹ́ẹ̀ ni bàdà òun náà la mọ̀ sí bímbọ adékànbí diaspora alliance èyí náà ni àwọn tó jẹ́ olólùfẹ́ pàtàkì tí wọ́n fi ilẹ̀ àjòjì ilẹ̀ òkèrè ṣebùgbé tí wọ́n sọ pé lẹ́yìn bímbọ adékànbí òun náà ni àwọn ń bẹ gẹ́gẹ́ bí ifo bímbọ adékànbí diaspora alliance òun náà ló máa dé bàdà o wọ́n ní wọ́n ti kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tuntun tí wọ́n ya kúrò nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹgbẹ́ òṣèlú adc ẹgbẹ́ òṣèlú accord àti ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ẹlẹ́sìn sdp àti gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú míì tó kù nítorí ó ti bú ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléníọgbọ̀n ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ní wàyí o látòní lọ ẹgbẹ́ òṣèlú allied people's movement apm náà ni àwọn ó máa darapọ̀ mọ́ lẹ́yìn tí wọ́n ní wọ́n ń kí wọn pé ẹ ṣeun ẹ káàbọ̀ ìpinnu yín láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apm èyí fi hàn lóòótọ́ wípé àṣẹ ọ̀nàrẹ́bù bímbọ adékànbí táwa sọ pé a wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bíi kéhùn àṣẹ lóòótọ́ àrokò àti àpẹẹrẹ rèé wípé ẹni tó tọ́ kéèyàn ó tẹ̀lé kó sì dúró tì ni se awon egbe ti won kuro awon ti won ya kuro nu egbe oselu ti won won ti wo sa kun oro titi ni won si ti bara won pe aro ati odo fi nu won bi pe iwo gan ni iwo ti eni ti bebere egbin ti fodun meta re jagun ki la n po emi la n gbe gege lara edegbeta to je pe ba ti mu igbe oko nbe odun lasan ni nku bada bi n ba de kon bi diaspora alliance bada won ni won tun agbe osuba kare lai fun awon to se agbe kale eto igbawole awon omo egbe tuntun eyi to waye gangan ni ana ni papa sere ti papa re daraya ti lekan salami eyi tin be ni adamasi gba nbadan ta tin se lapojuwe wipe aporo nla eleyi gan ni npa roko to si ni itumo wipe looto awon odo won to tin kunu oselu eyi se mu kese won duro dandan nipa oselu ati eto oselu ni ipinle Oyo egbe awon bakan na bada won ni ohun ohun na ni won ni awon rito awon se gbe fun tan awon fo owo honorable bim bade kan bi soke le to je wi pe te ba wo boye nation ati jaf movement gan won duro ti tan ni okorisi ni pelu le ti won so wi pe isele otun yi ohun na ni o fi han wa nipa bi idagbasoke ati ajose to ni itumo ati imo eniyan to loye bi o ti se han ketekete si awon eyan papa awon to won tun wa je eni bi eni eyan bi eyan laarin ilu ati ni pataki julo awon odo bada bi mbade kon bi diaspora alliance egbe ta n soro re ye awon ti o fi le okere se ibugbe o won soro wipe adekon bi ohun na ni o ti mu awon nkan gidi wa oro re o dabi omo to ti dero nje wa lato di orun ni nitori ati ma se bo re nipa iriri ba ti sakoso ati ba ti seto isuna owo ti apo owo ki fi yoro ti fi bosoko gbese ani bi mbade computer n soro re yi o ti di awon ipo pataki mu ni ipinle Oyo gaga bi igba kejo ga osise yun labe ijoba ipinle Oyo bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bíi kọmíṣọ́nà fún ètò ìsúná owó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàdà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọn ni adékọ̀ọ́bí òun náà tún wá jẹ́ ẹ̀dá kan àrà ọ̀tọ̀ pàtàkì bẹ́ẹ̀ tí wọ́n mọ̀mọ́ ìjẹ́ ọmọlúàbí tí wọ́n mọ̀mọ́ onírẹ̀lẹ̀ ènìyàn tó tún wá jẹ́ akínkanjú àṣẹ súnmọ́ sì tún ní pẹ̀lú kì í fajúro bí ẹni tó momi ewúro wọn ni bẹ́ẹ̀ sì rèé ó jẹ́ ẹni tí ò yẹ ìṣèlú tí ó yẹ tán pátápátá porongodo bada egbe awon ewe na lo duro lori oro won o wi pe awon iriri re won yi ta ba wa so papo pelu inil oye ati ajose alajose ati awon ero ati ilana alafodose youth oriented approach ati nifesi dida sile awon ile awon ohun anfani asa anfani gbogbo fun awon odo wa gbogbo nkan won yi gan ti mu ki o pe ni eni ta ba ma so pe ohun gan lo to lati fa kale nitori te ba tu wa wo bi nkan se nlo awon a younger papa a younger bobo awon a younger baby ohun na lo wa ngboro ohun na de ni awon ti bi nbo to duro fun se bi odo iseyin na ni ojo ola bada won ni won wa nki gbogbo awon to je eleto na wi pe e seun e si ku orire bi e ti se aseyori o be si ni won ki gbogbo omo egbe tuntun ti won darapo mo egbe oselu APM igba won ti dimo lebi kan na nu o won wa mu da won loju wi pe ani ifowokowo ifowosowopo tawon awon ojo ma sise na lo ni be si ni laifi ti ibi ti kaluku ti n bo se tele tele won ni bada náà làwọn sọ pé ní ìdí èyí o àwọn rọ gbogbo ará àti ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí àwọn náà kó ipa tán nínú gbogbo bí ètò òṣèlú ṣe ń lọ yìí kí wọ́n sì rí wípé ọ̀rọ̀ ọ̀dọ́ tí ó ń faramọ́ ẹni tó ka ọ̀rọ̀ ọ̀dọ́ kúnlẹ̀ lẹ́yìn o yún ọ̀nàrẹ́bù bímbọ́ adékọ̀ọ́bí ti ẹgbẹ́ òṣèlú allied people's movement tá a mọ̀ sí APM gẹ́gẹ́ bí ẹni náà tí ó ní ìfẹ́ sí àti máa fi ọ̀dọ́ kún ìṣàkóso àti ìṣèlú rẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè bá a dàgbà kó lè bá a gbèrú sí i.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ite meji omi orombo lemoni, sugar eduko ati iyo.
4: Kí ló ń kópọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: Ok, aquí cabo pada. E se nga pupo pupo arojo muso lokun. E fo mi lo be fun a. Olorun lo ni ori be ki se eyan. Sugbon sibe sibe na. E je igbadun re be ti je.
7: Mo so je yen mo ro pe igba ti lo fe so.
6: A je yen na ni je igbadun be.
7: Igba yen ti pe dun ko do fi dun.
6: Okay.
7: E je igbadun.
6: E je igbadun yen. Ok, egbe oselu ti African Democratic Congress. ADC. Na ti kegba jare bayi
7: gegeun
6: wi pe ikolu lotu ikolu lo si gbas gbos to nsele ati dukoko mani si akata won alati leyin egbe oselu alatako ni ipale mo saju ki eto dibo gbogbogbo todo 2027 ko to waye ni Nigeria wa ta wa yi nibi ipade awon niroyin kan to waye nilu Abuja ni ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti ADC nílẹ̀ yìí Malam Bolaji Abdullahi ló ti pabì tó ti yàbì dun àwọn ìdúnkokò àti ìkọlù lóníranran tí ń ṣẹlẹ̀ sí àkàtà àwọn ọmọ ẹgbẹ́ wọn láti àkàtà àwọn tẹ́nífọ̀ lè kánná nílẹ̀ yìí. Abdullahi ṣàlàyé wípé àkọọ́lẹ̀ ẹni tí ó bá parọ́ ní òní ẹlẹ́rìí wọn ti já sí àlùkìámọ̀ tàwa ní ọ̀rọ̀ àlùkìámọ̀ lọ
7: béèrè wò
6: ani ṣùgbọ́n o ẹ̀rí bẹ́ẹ̀lẹ̀ táwọn lè mú jáde ó ní láàrin oṣù kẹjọ ọdún 2025 sí oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ìṣẹ̀lẹ̀ wáyé ní ìpínlẹ̀ kaduna kebbi èkìtì cross river tẹ́ ẹ wọ ìpínlẹ̀ ti rivers edo ọ̀sun kogi ẹ̀nà gan ó ní ìkọlù tí ń ṣe sí àkàtà àwọn ọmọ ẹgbẹ́ wọn kí màá ṣe kéré mí ó dà ó rántí dáadáa wípé olúlé ẹgbẹ́ wọn ti ń bẹ ní ìlú Benin City ní ìpínlẹ̀ ti Edo lóṣù kejì ọdún yìí takotako ni bá ró pò gbò ni bá bẹ̀rẹ̀ sí ni ró.
7: Ìyẹn ti ń dàbí bọ́ǹbù.
6: Wọ́n ní ilégbè ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ náà John Odigwu Eyegun wọ́n ní ó wáyé náà níbẹ̀ bẹ́ẹ̀ náà sì ré iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti Edo àwọn náà lè fìdí ẹ̀ múlẹ̀ ńgbà náà. Abdullahi wá sọ̀rọ̀ níbẹ̀ náà ló sì ti ń rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn ADC members pàápàá jùlọ bó ti ṣàlàyé wípé ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Komadeoye wọ́n ní ẹgbẹ̀mí rẹ̀ wọ́n gbẹ̀mí rẹ̀ ní bí ọjọ́ mẹ́ta sí ìgbà tí ìpàdé òun tí ó padà máa wáyé wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ̀yin náà wo lẹ̀kẹ́ wẹnu ọkọ ẹ wò kọlù lọ́tù ìkọlù ló sì ní ward 1 Abua Odua local government ní ìpínlẹ̀ ti Rivers níbi ìpàdé olóṣèlú tó ń wáyé ní agbègbè Emilagan community wọ́n ní ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ lásìkò ìgbà náà oníṣẹ́ àwa dákẹ́ báyìí ni pàálẹ̀ kínní pàálẹ̀ kejì kódà tó tún di pàálẹ̀ kẹta bójú òun ọba fọ́ rabaraba ni ó máa wò rabaraba tí bá sì ń wò báyìí kí oníjẹ́ orí ìran bọ̀rọ̀ àwọn ò dákẹ́ o àwọn kẹ́gbàjarè jáde báyìí wípé ó gbọ́dọ̀ dópin ìkọlù sórí àwọn alátìlẹyìn ẹgbẹ́ alátakò nílẹ̀ yìí.
8: Babe, why are you frowning for me now?
9: Woman make noodles for me.
8: Hey, this woman. Okay, how do you want it?
9: I want it as it is hot. This it bust my brain.
1: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
10: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Mm. Golden Penny noodles, now available in stores near you.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: anticipated Samsung Sims 33 years anniversary promo is here. Starting from 16th to the 30th of September 2026, save up to 33% on trusted Samsung products like televisions, air conditioners, refrigerators, washing machines, mobile phones, and lots more. Hurry, visit any of our Sims Digital Centers at Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275, or visit www.simsng.com. Terms and conditions apply. Samsung Sims Partnership, celebrating Africa's longest Samsung relationship.
1: Káàbọ̀ padà látòjú ọjà bẹ́ẹ̀ ni ti fúnta ìròyìn ó kù pẹ́ńpẹ́ṣẹ́ ó ń tẹ̀síwájú náà ni ẹ máa gbọ́ bó ti ń lọ nírú àbájígan ó dá tó wọn ni òkú onípò sí ní ṣogún ọdún òkú onípàkìtì aṣọgbọ̀n oṣù òkú ọlọ́mọ tẹ́ rí yẹn àsìnsítán ni àti pé púrọ́púrọ́ ló kú tó kú sójú eérú àwọn ṣìkàṣìkà ní kú náà tẹ̀sáàrò àmọ́ ṣòótọ́ ṣòótọ́ bí wọ́n bá kú wọn máa kú sínú pó sí idẹ wọn a sì máa fi ẹyin tí a mú sẹ gí ilẹ̀kẹ̀ òun náà ló máa dífá fún ti ìdílé olóògbé samuel ọlálérè àyìnlá bífárìn erinwusi láti ìjọba ìbílẹ̀ ìdógangan léètí wọn ni wọn ń ṣe ìrántí o ogún ọdún ayẹyẹ ogún ọdún ìrántí náà sì ní pẹ̀lú eléyìí wọn fi ń ṣe àdúrà tó pọ̀ àti ìbuọlá ààyè àti ìrántí lóníranran àwọn ìgbìyànjú àti akitiyan olóògbé fa samuel ọlálérè àyìnlá bífárìn tó ti gbéṣe lókè èèpẹ̀ kí ọlọ́jọ́ tó dé ogún ọdún lẹ́yìn tí bàbá ti lọ àwọn ìdílé gbogbo mọ̀lẹ́bí pátápátá náà ni wọ́n ń ṣàfẹ́rí bàbá tí wọ́n sì rántí samuel ọlálérè àyìnlá abífárìn gẹ́gẹ́ bí ọkùnrin náà pàtàkì ẹni tí orúkọ rẹ̀ ìran rẹ̀ àti iyì rẹ̀ láwùjọ àti ipa rẹ̀ tó dúró síbẹ̀ kórì tó sì jẹ́ pé títí láé ni wọ́n máa rántí irú èèyàn bẹ́ẹ̀ má ní gbàgbé ìṣẹ̀lẹ̀ ló ti ti ọ̀dọ̀ olóògbé samuel ọlálérè àyìnlá abífárìn wà tó jẹ́ pé ní àwọn ìlapa rere sì ni wọ́n ní bí àwọn mọ̀lẹ́bí o bí wọ́n ti ṣe ń ṣèrántí lẹ́yìn ogún ọdún eléyìí tí bàbá àgbà tí ó ti fàyè sílẹ̀ tó fẹbí sílẹ̀ tó fara sílẹ̀ tó fọmọ sílẹ̀ tó fọ̀rẹ́ sílẹ̀ síbẹ̀síbẹ̀ ìníran rẹ̀ títí láé náà ni ó máa lọ nínú ìkíyèsí àti ìníran àwọn ọmọ o àti àwọn ará àti ẹbí lápapọ̀ nínú ọ̀rọ̀ tó ń bòde ní ìrántí látọ̀dọ̀ julian ọ̀dúnayọ̀ abífárìn olùwàtòyìn akíntayọ̀ abífárìn àti àwọn pàtàkì gbogbo wọn pátánú ẹgbẹ́ nínú ẹbí ọ̀hún tó jẹ́ ti ìdílé abífárìn pátápátá wọn ni wọ́n ń lo àkókò náà láti bọlá fún ìrántí bàbá àti ìjẹ́ pàtàkì rẹ̀ lókè èèpẹ̀ àìgbìyànjú rẹ̀ láti rí wípé ìran ìdílé ọ̀hún lápapọ̀ àti ẹbí náà ní tòró tìbú yóò máa jẹ́ títí láé fún gbogbo àwọn tí ó ń bọ̀ nínú ìran nínú ẹbí ọ̀hún èèyàn máa wáyé kó má níbi ó ti ń bọ̀ okùn tẹ́ rí yẹn le gùngùngùn títí yóò sì máa níbi tó ti ń bọ̀ náà ni bẹ́ẹ̀ bá wá fẹ́ kí wọ́n samuel ọlálérè àyìnlá abífárìn òun náà lọ́mọ olúkọ̀tún ọmọ látìmogún àwọn gangan ni ọmọ làṣàṣàrí bí ìjà ọ̀kan inú ìyá àṣòro inú bàbá ìkọ̀tún tó mówó ikàn yáfà ọ̀la tí mogún tó mówó ilá rẹ̀rú soko bẹ̀ẹ̀rẹ̀ ìran wọn náà ní jẹ́bẹ̀ wọn ni ìran tí bàbá náà ló tún jẹ́ kó jẹ́ ìṣílẹ̀kùn àǹfààní fún àwọn kéékèèké àwọn tó ṣẹ̀ ń dàgbàbọ̀ nínú ẹbí àti ìran náà láti lè ṣalábàápàdé ara wọn láti lè mọ bí wọn ti ń bọ gẹgẹ bí gbòǹgbò kí kálukú wọn kọ lè mọ rírì ìtàn èyí tó ṣẹ wọn tó sì bí wọn èyí tó sì ń ṣojú ìdílé àti ìran abífárìn wọn ni bí àwọn mọlẹbí bí wọn sì ti ń ṣèrántí bàbá náà ni wọn tún ṣe lẹdúrà wípé kí olóògbé samuel ọlálérè àyìnlá abífárìn kó túbọ̀ máa sùn sinu ire ko si tun mo ma sun laye olugbala ki o si eledumare oba ko si tun tesiwaju lati ma tesi afefe rere ni o o di gbere ojo kan la wa ojo kan na la pada ai bi ni lemeji ai pada lemeji baba lo samuel olalere ayin la bi forin leyin ogun odun gbon gbon oke na ni gbogbo igbiyanju re lo tun do won iranti laarin ebi ati awon omo ko je bi o ti je lapa ati bi awon be na lo si roke fun ti fun tedo re lo ro toni gba nko gbi yen da ago meje osan o be si ni bo ba di la ago meje asale oni eja pade lori eto yin eto wa lajule itan ni mi ta tin ka iwe itan aroso adi tu olodumare latowo loye do fagunwa olare waju opele oro ade osi loruko mi eni fans oloye re okan su ajana ku te gba gboje efo papo jo mo nkin ni ti kiki eyo lere kusu eko eswa
2: okay aje wi pe to ba tin di ni ago mokanla lori eto parrot extra aye ko to e pade
1: nka
2: olayinka agbola lori eto alejo re fun teni awon na ni comrade olu abiala ti won joma kopo lori eto leni lago mokanla si ago meji la ni awon fasi ko ya fin ki temetayo oye ladun
1: aboro
2: ode dudu e bonkeno
1: black hunter e bonke
2: e bonkeno in sojo abi loni
1: lojo to ni beni
2: o ti gbogbo bi ma abi
1: ah iro mo
2: omo re boya ma wori
1: o ni so abi na ko ko kere re
2: subo se be de loni ni
1: oni lojo ibi e
2: bari ba
1: igbadun ojo kan ni
2: ase idumare
1: bi ewe apada lewa bi osun akura ni wa ke ngbe mi bi ewe ririn
2: ami ami ami
1: ato fasiko ina to fi ki baba wa agba ninu onijita olorin King Sunny Ade baba pe eni ogorin
2: echi
1: odun lojo to ninna
2: no be sure
1: awon eyan lanla won sojo bi loni 80 years agba Sunny Ade o ibare o ibagba ninu onijita olorin
2: adupe
1: kemi o tubo ogun ke pe ninu ola ati oro
2: ami ase idumare kunle omo ani fowo se na loruko temi ojulowa ni ikai presenter yin na ni ipade to the lago meji last year long yakukale

0: Share Love,
1: a quality product of Seaway.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Roro wa o.
6: Ejo e fun mi ni laji go.
5: Arabirin, e si ra aburo ororo ni. Ohun ti o mo to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
7: Apopelebe ororo 90ml power oil tutun 300 naira gbere ni. Owo ore o si fani lapo ya.
8: Power oil.
9: Iwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà kí ló sọ.
10: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
9: Ṣùgbọ́n báyìí.
10: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣe ẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà
9: o. Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀. Ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀. O tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀. O sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀. Tọ́ Jumia wò lẹ́nìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.
11: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan, àti iyọ̀.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
13: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
14: Books?
15: Check.
14: Uniform?
15: Check.
14: School bag?
15: Check.
14: And Bournvita?
15: Double check.
14: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
16: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
11: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan, àti iyọ̀.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

ẹkẹjì tún wá ni wípé látàkókò ilọ látìgbà tí oṣù kíní látìgbà tí ọjọ kíní oṣù kẹsànán tó ti bẹrẹ olóòjẹ wípé tó o bá ti ń ta báyìí ó ti wà eligible láti kópa ìyẹn ní independence day cash pot ti wà eléyìí tó máa wáyé eléyìí tó túmọ̀ sí wípé ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn ọdún tá a wà yìí ká yìí kò tó fún independence day tó máa jẹ ọjọ́ kíní oṣù kẹwàá ọdún 2026 ìyẹn 66th anniversary orílẹ̀-èdè nàìjíríà àkọ́kọ́ nìyẹn èèyàn 66 lọ́sẹ̀ọ̀sẹ̀ òun náà láàmọ̀ mú káàmọ̀ buwó ta ìyẹn fún

www.cashier.ng www.cashier.ng òun náà lẹ́ fi lè ta ọ̀ ẹ̀ balẹ̀ lo ussd code ẹ̀ lójú òpó cashier kẹta láti jẹ ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún o lè ta cashier o ọdún méjìdínlógún sókè òun náà ló lẹ́tọ̀ọ́ tó ṣe láǹfààní láti lè ta cashier ó dẹ́ jẹ́ ń lọ nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì torí wípé ogo ti nàìjà ogo tilẹ̀ adúláwọ̀ haruna quadri òun náà níròyìn jẹ́ òdì mímọ́ ó yóò mọ léwájú ikọ̀ emir eze nínú líìgì ìpele kejì eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì orílẹ̀-èdè france ìyẹn french pro b elíìgè eléyìí tí ikọ̀ rẹ̀ emir sct ni wọ́n mọ̀ gbà ó ní ìfigagbọ́ga wọn kojú lille metropole tt eléyìí kò máa wáyé ìyẹn lé orílẹ̀-èdè france òun náà ti mọ̀ kópa nínú líìgì ọ̀hún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí òun náà ni haruna quadri ló darapọ̀ mọ emir sct ní ikọ̀ orílẹ̀-èdè darabula figibá lórí tábìlì ẹ̀ẹ́dẹ́gbọ̀n ní ìlú emir ẹ̀jẹ̀ púpọ̀ òun nìkan kọ́ ló darapọ̀ mọ́ wọn ọmọ orílẹ̀-èdè portugal jao montero ọmọ orílẹ̀-èdè south korea ṣọ́ sengmin bákan náà ọmọ orílẹ̀-èdè france

ikọ̀ rẹ̀ wọ́n fojú sọ́nà láti gbà gbéga lọ sí pro a league ìyẹn ìpele àkọ́kọ́ ẹwẹ̀ kìí ṣòun nìkan ni ó bẹ̀rẹ̀ sáà rẹ̀ pẹ̀lú ikọ̀ mssto ọlajide ọmọtayọ òun náà ó láǹfààní láti darapọ̀ mọ̀táìwò mátì nílẹ̀ avre att òun làwọn ó ti mọ kópa eléyìí tóun máa gbàlejò ẹ̀bùn lone bilan court ac òun náà ni wọn ti mọ kópa bákan náà ṣẹgun torí ọlá òun náà sì ni olùkọni àwọn eléré ìdárayá players coach yẹni north eléyìí tí wọn ti mọ láǹfààní ìyẹn láti kópa ṣùgbọ́n ara àwọn tó wọn mọ kóso nìyẹn ṣẹgun torí ọlá láti rí ọmọ olóde egypt ìyẹn yusuf abdulaziz àmọ́ igun ti àwọn ọlajide ọmọtayọ àti taiwo matiyan ẹ̀bùn lónìí òun náà làwọn ò ti mọ̀ gbá wọn fi gagbaga tí ẹjẹ̀ wa lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìlẹ́yà bọ́ọ̀lù aláṣọ̀gbà ìròyìn eléyìí tó ti ẹ̀mú lọ́bọlọ́bọ lápá ni ẹ bá ń gbọ́ ọlọ́pàá máa kó everybody wàhálà ọlọ́pàá palẹ̀ everybody mọ́ ọlọ́pàá kó everybody níbùbà àgbáradì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà tí ló àbá ní àná lórí ẹni tí ṣe sporting director wọn gẹ́gẹ́ bí ròyìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ kò di mímọ̀ daniel eke òun náà ló mọ̀ dé síbùbà àgbáradì bí wọ́n ti ń gbáradì ó ní kọ́lọ́pàá máa ṣe àwọn everybody eléyìí tí wọ́n bá fẹ́ kó wọn kó everybody lọ ni kódà ẹ̀wọ̀n ní kíkó

0: tí wọ́n jẹ́ club officials ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà. Wọ́n ní wàhálà abẹ́lẹ̀ ilẹ̀ láàrin wọn ní sáà tá a sì wà yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà. Wọn àti ìjà olúborí nù fi gbàgbọ́gà kankan ní líìgì àgbọ̀jọ orílẹ̀ nàìjíríà fi gbàgbọ́gà mẹ́ta náà ti gbà àkọ́kọ́ nù. Ẹ̀kejì rẹ̀ tó tún dàbí ibẹ̀ ni pé ikọ̀ Inter Lagos láwọn gan ẹ̀ṣẹ̀ gbàgbé gan bá sun líìgì orílẹ̀ nàìjíríà tí wọn tí ì mọ odó tí wọn dọ̀rùn lásì ni wọn mọ bí wọn dorí kọ. Wọn lọ sílùú àbá wọn lọ jáwé olúborí fúngbà àkọ́kọ́ nù líìgì àgbọ̀jọ orílẹ̀ nàìjíríà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí tó dẹ̀ jẹ́ wípé gbogbo eléyìí ló ti ń fa gbọ́mi sí omi ọ̀tọ̀ ìyẹn láàrin àwọn tí wọ́n jẹ́ adarí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà. Ó tó wá di wípé wọ́n ní wàhálà aṣojú ọlọ́pàá ó wá kó àwọn èèyàn ní àwọn RRS ọ́fíìsà ẹni sporting director náà máa ń kọ́ àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n níjọba ìpínlẹ̀ Abiyasa ni wọ́n dá àwọn èèyàn yan sí training ground lẹ́yìn ìgbà tọ́lọ́pàá ti ká wọn kan wọ́n ti kó wọn lọ. Àmọ́ o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà náà ti jáde wá sọ̀rọ̀ ìyẹn lórí ọ̀rọ̀ yìí. Abdulkadir Adéraba bá ń káwọn aráalé láàárọ̀ tó ni.
1: A kò jùmọ̀ o atọ́kùn àkójọ gbogbo aráalé a kò ṣẹ́yìn ni.
0: Kódà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà tá a bá sọ̀rọ̀ nípa ara àwọn traditional club tá a ní líìgì orílẹ̀-èdè Nàìjíríà àwọn ikọ̀ tí iyàn ò ṣe kọ kéré ikọ̀ tó ti ẹ̀ gba ife ẹ̀yẹ gbẹ̀yìn fún Nàìjíríà ní continent àwọn náà ni yìnbà tìlú àbá ara àwọn traditional club jáde ní Nàìjíríà Rangers ni shooting ni yìnbà ni àmọ̀kàwọn náà mọ̀mọ̀ ṣùgbọ́n lẹ́nu lọ́ọ̀lọ́ ẹ̀ kò jọ bí ẹni pé gbogbo nǹkan ó ṣẹnu oore fún wọn. Ṣé rí àwọn ọ̀rọ̀ wọ ọ̀nà méjìlá àgbègbà àkókò tàgbègbà ni wípé fmn ti ṣalákà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ni Kanu Wakọ̀ Papilo òun lálága wọn alága tí ó sì tán sí kọ̀ọ̀kan ní tẹ́lẹ̀ fún bíi 20 years Aya Siagu ni tó ṣàwọn àṣeyọrí eléyìí tí wọ́n ní tó ṣe fún wọn ṣùgbọ́n nígbà tí Kanu ti débẹ̀ kámikámikámi lọ̀rọ̀ èyí ń bà òun ló ń ṣe tábà nífẹ̀ẹ́ kọ̀ tán náà fúnra wa bẹ́ẹ̀ sì rèé Kanu Wakọ̀ rèé kò fún orílẹ̀-èdè Nàìjíríà kò fi ṣe ibùgbé ara nǹkan tá a mọ̀ sọ ni pé tó bá fẹ́ gbaṣẹ́ Nàìjíríà Nàìjíríà ẹ̀ ṣe orílẹ̀-èdè eléyìí tí èèyàn wa máa ń báṣẹ́ tíṣẹ́ wa máa ń báyàn ìyẹn ò wà báṣẹ́ ni ó dàbí ìgbà tí èèyàn bá fẹ́ lọ gbọ́ ọmọ ra bàtà ni tó mọ̀ pé big baby ni wá lọ mú bàtà bá big baby ńlé wọ́n ẹ̀ mú bàtà lọ bá big baby ńlé ó gbé big baby lọ bá bàtà lọ jà ni torí pé kí ni tó bá rà lè wọ́n ṣàìsí ẹ̀sẹ̀ big baby àpẹẹrẹ ṣe lápẹẹrẹ tí mo mú wa kókóló mi ńlé òun mo fi ṣàpẹẹrẹ hàn tó bá fẹ́ gbaṣẹ́ nu líìgì orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ẹlẹ́ka kẹ́kẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tiẹ̀ ní ẹlẹ́kẹ́ lè dára yẹ́ tàwa tiẹ̀ mọ̀ ká dúró síbẹ̀ ó ní láti wà nítòsí kọ́ ìgbà agbábọ́ọ̀lù eléyìí tó ń ṣojú àwọn táwọn tòsí gan tán ń gbé ó kọ́dà ó lè sọ pé o gbaṣẹ́ lẹ́kọ̀ọ́kọ́ gbé.

0: Ibadan abi ko wa so wi pe o gba se yin o gba se ni aba o n gbe iyen la kwa ibom ko le work ilu yen lo mo gbe ka to wa so en to wa gba se lo le de Nigeria ninu ko local team to wa n gbe nile okere akoko lo la todo alaga be si re se mo ko n gba mi tan ba fe yawo eyan si po oselu mo nwo bi pe eyan wa le ni yi o se ni yi so e o ba joba iwi se ni yi ate ni ijoba papo iko egbe agbabolu yin ba won sa ti bara won lagbede meji omi to je wipe mo mo boya won lo waju ni o abi won lo seyin inu ko hun to fi wadi wipe olopa wa nsha everybody ibo ba gbara di won ni ana inu ko to kanka to gbogbo bi ko pe bolu yin ba lara nkan ti mo so je ka fokan si ni wipe kayan je good footballer ko je great footballer ko tumo si wipe o je good coach ko je great footballer ko tumo si wipe o je good administrator se ri pe mi ti e tun lo great abi better best good ni mo tun lo ipe ko ma di pe a tun mo gbe pe o le ti agbabolu to bere ta sansan to se gbogbo e lo o le mo je oluko ni to bere o ta sansan o si tun le ti agbabolu e woro awon pep guardiola na won ni career to ta sansan bolu alafisegba sugbon se oluko ni yi o ye won gan be si le o se morio na ke se pa gba bolu ni baba o morio gan oluko ni baba re gba bolu won tun se oluko ni ri sugbon ohun gangan olukọ ni lọna rẹ ohun lo ya si be na lo se mo nigba mi fun awon ta ba n gbe pa awon ex international ekun won nff ah ikan le daru ju ba se ro lo apere sire fun iko egba agbabolu eyin ba kodra de rogba
1: se ri ise in to sele yi emi ri pe ta ba so nipa iko eyin ba international eja wo ipile iko egbe agbabolu
0: international tun wa leyin oruko won
1: koda awon na gba league ole de wa Nigeria ju ta ba wo akosile ibi ta akosile wa bayi awon na gba league ole de wa Nigeria ju sugbon seri igba mi ti eyan ba wo ra re ran nkan ma pada se eyan apere eja wo iko egbe agbabolu Remo Stars ni ipinle Ogun eja wo gba ti Remo Stars na gba league ngba yen na ni sisin keji kini nkan to sele si Remo Stars ele to do si pe seri gbogbo awon iko yi o dabi pe igba ki igba ti atunto to ba ti wa nbe onigbo wa pingbo si meji iko to tin gun to tin dun ti gbogbo tin kan si tele yo wa pin sowo meji eniko ni gba tenikan eniko ni gba tenikan ke seru ko eyin ba international to je pe lowo lowo yi tan ba so pe lati orilede Nigeria o kan to ka si iko kan ko jade lati orilede Nigeria ka to ma ka wo awon play 2 koda shooting star gan eyin ba international ni tori pe ohun la siwaju ninu awon to se dada ni lojo le do Nigeria ile to mo su pe emi ro pe boya atunto to ba iko yi ohun lo ko ba won
0: ki se pa atunto to dan dende na lo ba won alaga na ni won yan o ma jo be ni pe boro won se ri ni ti kanu ko ko ba ni o da o nigba ti kanu wa ko de bi o le to n fi as sporting director bi Uche Okechukwu ni o ye elomi wa ba to influence decision yen Uche Okechukwu gba dada sporting director elomi na yan
1: o na la so se ri iru kan ba yen ikunsinu wa ninu ko egbe agbabolu yen awon ti igba ti kanu debe opolopo awon eyan na mo pe kanu na fe se atuto ko na se maidi ti na ko na fi to iko egbe agbabolu awon kan na ti wa be ki kanu wa ko na to gbori wobe to je pa awon ni o ni fe gba
0: sugbon
1: bi pe ki o kan ba ye o sele
0: awon iko to ba je ti ipinle ibi ti mo fe ka gboju oni ka fi shooting star sapere ti individual eyan nikan to ba fe da atuto to emi o re pe ma saba work afi ti joba tan ba sha atuto yen e wo bi ru shooting star sisin gba tan fe da awon board to lo tan ba je ki gbogbo won lo rokunle kan yin awon mi tuntun latori board ni tori technical crew ni gbogbo won pata lori management won yan gbogbo won mi lati oke dele to fi ko awon to ku tan ko o rorun fun joba lati se sugbon ke eyan je eyan nikan
1: ko le rorun o na le mi na gbe edu lati so pe e ma pe gba ti kanu de kanu lo fe se fun won ke se pe boya ijoba ipinle yen lo fe se so igba to ti fe se yen awon kan ba to je pe awon na ikun sinu wa pe awon na gbe ah igba wo le de kini nkan na
0: lati
1: o si o fe gba je lenu ti won
0: se an gba bolu nbi ni ba se so se nuna la nkan bolu
1: bo le je niyan ro pe awon eyan na ti duro pe ibi ta wa na ti ri toro ko bo ta tin je tẹni kan dé tó sọ pé kinní kan kò sí gbà kan kò sáwó kan so gbogbo yẹn ó ti jẹ pé onígbó ti pígbó méjì tó ní pé bá sì ti ń pígbó méjì báyìí pé ẹgbẹ́ ẹgbẹ́ ló dàrú ni kò sí kéde ẹ̀bẹ̀ fi pọn mọ́ ẹ̀yìn náà wo ikọ̀ ẹ̀yìn bà tá a ti mọ̀ ẹ wo
0: ìyí tó padà ṣe
1: báyìí ló ti fẹ́ ṣe nígbà tó bá yẹ pé àwọn kan kọ̀tró èèyàn bó ti wà ní ìsìnkése kánú wà kò nìkan ló kọ̀tró alágbára méjì ò lè wọnú kòtò kan wọn fọkọtò ọhún bí wọn bá kan ní kó tẹ fún kan ní sóòtú báwọn yóò fẹjọ tẹ.
0: ki wa ni ka ni kan se bayi
1: mun ko ba e mi ro pe to le se le pe boya tijoba baba wa dasi
0: boya kan ku da gbogbo eru
1: kan tijoba baba dasi
0: everybody mo ko tori ka mo paro tara wa tegan sa kanu yi na ko fi ko won ko fi gbogbo ara ta lenu na igba re
1: o ijoba ni kan lo le ba wa dasi to le yanju e ri pe nigba ti 3s ijoba ni everybody mo lo le ni won ya won mi so ti won ba fe je kiru yen na ki eyin ba international ta mo tele o pada si ta fe ta mo e koju ita ti mo yin lo to se sege sege yi ijobo ni atuto ni ti jabo ba latuto o ka lu ko ni gba funra won
0: ko se en ti o gba iyen funra won african ta gbogbo eru kan tun sha latuto waye ninu ko eyin ba ti lo aba o ke je lo sinu kojo wewe flamingos o lede nigeria kojo ri won wa tabi odun 17 saaju ifigagbaga orilede nigeria eleyi won ma gba ninu dije feye agbaye awon odobirin to gbe won wa labi ogun orilede morocco ikọ flamingos orilede nigeria won ko pa o Wafubi under 17 girls competition. Abi olukoni won Hakim Busari o da je pe lana won fa so yi Burkina Faso ya ami ayo meji sodo o na ni flamingos na fi jawe olubu olukoni Falcons to lede Nigeria Moses Aduko ohun lo tin je ko di mimo pe e wo o ti e je wi pe olede Colombia o ja won mo ohun ninu dije fe ya agbaye awon odo bi sojo won wa labi ogun odun ipele keta si ase kegba quarter final pelu ami ayo kan sodo o ni lowo to hun wa yi awon positive àwọn tó ṣe dáadáa bíi òun náà ni òun máa mú ó nítorí wípé àwọn ọmọ yìí wọ́n ṣe dáadáa gbogbo ohun tó gbà ni wọ́n fún ìpele sọ̀rí-sọ̀rí yẹn fẹ́ fi wọ́n díẹ̀ ṣùgbọ́n wọ́n lọ wọ́n ní outing eléyìí tó dáa ókè ẹni tí í ṣe olùdarí àgbà fún àjọ tó rí sẹ́rẹ̀ ìdárayá lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn national sports commission bukola ọlọ́pàdé òun náà ló ti ṣèlérí o wípé láìpẹ́ láì jìnà gbogbo ohun tó bá jọ mọ́rọ̀ super falcon òun náà ni àwọn ó ṣe kí ni làwọn ó kéde ohun tó bá yẹ kó jẹ́ ó ní bẹ́ẹ̀ sì rèé àwọn allowances eléyìí tí wọ́n san fún wọn lábẹ́ ìṣàkóso ààrẹ bọ́lá tinubu wọ́n ti fẹ́ mú àtúntò bèrè ìdárayá tó dẹ̀ jẹ́ wípé ikọ̀ falconet ikọ̀ falcon ìyẹn super falcon sórílẹ̀ nàìjíríà wọ́n máa fi ilẹ̀ ikọ̀ d tigers àwọn náà máa fi ilẹ̀ àwọn tó ń jẹ́ tán kópa ní eré ìdárayá obìnrin lórílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ rí ìyàtọ̀ ẹ mọ̀ rí àgbẹ̀kọ̀ nínú àwọn nǹkan eléyìí tí wọ́n bá ń ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ eléyìí tó fi lélẹ̀ ó ní ẹwọ́ àjọ tó ń ṣe ìdárayá netball orílẹ̀-èdè nàìjíríà ẹ rí wípé obìnrin làárẹ̀ wọn ó dára board member wọn mẹ́sàn-án nínú mẹ́tàlá obìnrin ni wọ́n ṣe tó túmọ̀ sí wípé àwọn tí involve wọn involve me involve me involve me gbogbo ẹ̀ náà ló ti délẹ̀ báyìí fáwọn obìnrin ẹ̀pẹ́ láìpẹ́ láì jìnà àfikún tí ó bá owó àjẹmọ́nú ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ dí tigers ní àwọn ohun àwọn ohun gbàgbé wọn àwọn ní gbogbo wọn sọ́kàn àwọn òkèdè rẹ̀ láìpẹ́ láì jìnà ẹwẹ́ international football òun náà ló ti dé báyìí ó dẹ̀ jẹ́ wípé agbàgbé club football ìyẹn fún gbà díẹ̀ international break àwọn agbábọ́ọ̀lù wà ọ̀sẹ̀ mẹ́ta gbàkọ̀ òun náà sílé ó gbà wọn gbà kọ́kọ́ rèé ẹ̀tọ́ sẹ̀mẹ́tọ̀ tí ó mọ ṣẹlẹ̀ ó dẹ̀ jẹ́ pé kan super eagles orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣíbùbà àparadì wọn látànà àwọn agbábọ́ọ̀lù ti ń gborí wọlé àmọ́ lẹ́ni ikọ̀ tẹpẹ́nẹ̀ àwọn agbábọ́ọ̀lù náà ti ṣègbáradì wọn

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 fm ilé fún bọlá ìgbè fẹlẹlẹ nílùú ìbàdàn náà lẹwà lórí ètò ìjà wọn sí ẹlẹwọ wà ń kọ́ ní ìbánidọ́rẹ̀ facebook splash 105.5 ìbàdàn ẹ bá tẹ̀síkẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́mọ̀ bí kàṣẹ́ lẹ́sẹ̀ ọ̀gbàrà láàárọ̀ tó ní ẹni tó ti fà kan rí jẹ́ wídùmẹ̀ champion nínú eré ìdárayá ufc ni a fi gbọ́ àti kúkú jà ọmọ orílẹ̀-èdè nàìjíríà israel owolabi adesanya òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ́ wípé yóò máa léwájú ufc qatar ìyẹn lọ́jọ́ 21 oṣù 11 ọdún 2026 fẹ́rẹ̀ pọ̀n àti ọmọ orílẹ̀-èdè russia ìyẹn sharabulet magomedov náà ni wọ́n jọ kojú ara wọn ṣara magomedov bullet nickname tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìròyìn ti ṣe ń jẹ́ òdì mímọ́ orílẹ̀-èdè russia wípé ẹni tó ti gba middleweight lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà yóò wọnú ringi o pẹ̀lú bullet ìyẹn ní ufc kata rẹ̀ pé ṣe adesanya òun náà yóò wà nínú ìjà òun ọmọ orílẹ̀-èdè russia òun tó ti na michael pereira lọ́nà unanimous decision ufc baku nínú oṣù kẹfà ọdún tá a wà yìí kó tó wá di wípé orí o tún kó tó di wípé wọ́n gbé sí ipò kẹẹ̀ẹ́dógún nínú ìgbéléwọ̀n àjọ náà ìyẹn ní ọdún tá a wà yìí òun àti israel adesanya lọ́dọ̀ mọ́ bára wọn fún ẹ mọ̀ pé àsìkò tí israel adesanya wà yìí rough patch gidi ni joe paifa òun náà ló fìdí israel adesanya ló fìdí ẹ̀rẹ̀ mi ìyẹn gbẹ̀yìn second round knockout òun náà ló fún bàbá ìyẹn nígbà náà tó wà di pé yóò tún wá padà ìyẹn sínú rìn peter fury ẹni tí ṣe ẹ̀gbọ́n àti former trainer tyson fury òun náà ló ti sọ̀rọ̀ lórí ìjà anthony joshua àti tyson fury o gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní ṣe ríjà àwọn méjèèjì bákan méjì ni ó ṣe lọ nínú kí tyson fury ó wá bọ́ọ̀sì anthony joshua ó fẹsẹ̀ pa ó fẹsẹ̀ yín lọ́rùn àríkà anthony joshua ó nọ́ọ̀kì àbúrò òun ó nọ́ọ̀kì áwùs ó ní bíjà àwọn méjèèjì bí ó ṣe lọ ọ̀nà ó simple bẹ́ẹ̀ náà ó nítorí wípé kí ni ó mọ̀ rò wípé bóyá unanimous decision àbí wọ́n ta ọ̀rọ̀ àbí wọ́n ṣe kankan wọn kálukú òun náà ni ò mọ̀ bára wọn fà ẹ mọ̀ pé lẹ́nu lọ́ọ́lọ́ yìí wọ́n mújọ ọ̀hún wọn gbé kúrò ní new york city wọn ti ní cardiff wales òun náà ni ó ti láǹfààní láti wáyé nínú oṣù kejìlá ọdún tá a wà yìí ìdíje formula one náà ni wọn ti jẹ kó di mímọ àyípadà yóò bá iye kìlómítà tí àwọn ọkọ̀ tí wọ́n ń sá ó yẹ pé ìṣẹ́jú méjì náà ń sá àbí wákàtí méjì náà ń sá ìyẹn ní grand prix ṣùgbọ́n àwọn ojú ọjọ́ mi wà tẹ́lẹ̀ àjọ fia gẹ́gẹ́ bí wọ́n yẹ òdì mímọ́ pẹ́pẹ́ òjò lè rọ̀ kankan lè ṣẹlẹ̀ wọ́n má lè tẹ̀síwájú mọ́ nínú eré ìje fọ́jọ́ náà àwọn fẹ́ fi ààyè àti rí dájú wípé 115 km kúrò ní 305 km ilé tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ síbẹ̀ pé 290 km òun náà ni ó wà ṣùgbọ́n àwọn fẹ́ rí dájú pé eré ìje tó láǹfààní láti mọ wáyé ni ó mọ pé yálà òjò rọ̀ ni àbòjò rọ̀ ṣùgbọ́n àkókò kan náà kọ̀dún kálukú mọ́ lò wọ́n bójú ọjọ́ wọn bá ṣe rí eré ìje wọn òun náà ni ó ṣe rí ẹja wa lọ sílẹ̀ òkèèrè nínú àjọ orí tí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lápẹjáde àgbáyé àjọ fífà abdulkade adirogbari àjọ fífà ló rántí sáwọn ọmọ àwọn tó wà lábẹ́ àjọ wọn gbogbo àgbáyé náà mi sí ìyẹn gianni fantino òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé proposal tó gbé ta ó ní òun rò ó wípé tí wọ́n bá fẹ́ ṣe reform àtúntò àjọ fífà òun wà òpin sí òun káwọ̀ òun méjèèjì báyìí òun ká sókè wípé òun ó ṣe ti reform nínú àjọ fífà ẹ̀mú gbà pé àjọ uefa wọn ti fẹ̀sùn kan wípé ffe tó fẹ́ gbé wá sínú àjọ òun tó fẹ́ gbá sẹ́kẹ̀rẹ̀ ìdárayá bí làwọn gbogbo òwe eléyìí tí wọn kọ látòkè délẹ̀ tí wọn fi sọ rí páwọn fẹ́ ṣe kí náà kó gbé ta gbangba gbangba káwọn yẹ̀ wò àwọn ọmọ pa nǹkan tó lọ sí lọ́nba àwọn ẹ̀dẹ́ àpọ̀ lórílẹ̀-èdè amẹ́ríkà orílẹ̀-èdè amẹ́ríkà yìí náà sì ti ní kí wọ́n ṣe criminal investigation kábẹ̀rẹ̀ sì ní ṣe ìwádìí ìwà ọ̀daràn ìyẹn sí ìfantínú lẹ́sẹ̀ ṣùgbọ́n ìfantínú lẹ́mọ̀ wulẹ̀ tí fàfà fúkúfà tẹ́ bá fẹ́ ṣe àtúntò àjọ fífà òun ṣí sí gbogbo àwọn tó dẹ̀ wà lábẹ́ àjọ àwọn pátá ni òun rò wípé káwọn jọ sọ gbogbo ọ̀rọ̀ yìí ṣáájú ìpàdé àpapọ̀ àjọ náà tí ó wáyé ìyẹn lóṣù tó ń bọ̀ ṣé ẹ̀ṣẹ̀ pé ìfantínú agidi tó fẹ́ pẹ̀lú ara rẹ̀ ti fẹ́ mọ wálẹ̀ pé ó ti rí wípé tí wàhálà bá ń ṣẹlẹ̀ báyìí pàápàá jùlọ ara àwọn ohun àti uefa nǹkan lè bọ́wọ́ orí fún un nínú ètò ìdìbò àpapọ̀ àjọ náà tí ó wáyé lọ́dún tó ń bọ̀.
1: Bẹ́ẹ̀ ni ìdí ni pé tá a bá wo dáadáa ṣe á rí pé àjọ fífà gan nínú èèyàn bí 100 tó jẹ́ pé wọ́n jẹ́ sọ̀pọ̀tà 80% kó lẹ́yìn àjọ fífà. Ìdí ni pé tẹ bá wò lẹ́nu ẹ rí pé ọ̀rọ̀ àjọ fífà náà sọ pé àjọ fífà eléyìí o àtúntò òun ò dá o àjọ fífà eléyìí o àtúntò òun ò dá o ó fi ìfantínò òun náà ti mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó dàbí wípé agbára òun ò ká mọ́ ẹ̀sùn wà pé gbogbo tí àwọn yòókù náà dúró dé ni pé kí ètò ìdìbò dé
2: kawon gbabe yo si so no wa pe o no wa ro pe ah lasiko yo n to le to na le se ni pe ko no fa won mara to yi to won no ba fa mara igba melo ni idibo o fi pe pada to je pe awon yo ti ani wodu se won kan fa yo ni gba won fa yo ko so e o na ti ri pe omi ti tan lamu to mi ba si ti tan lamu bayi eh yo mo wa omi kiri o no wa pe kilo won le se o pe ko won okule mo ba won soro ko je pe oro awon o tu pada jogun pada tori ajo yeva o ti de bi pe ajo yeva gan won ti da ogun kan ru ẹ báyìí pé kìí ṣe sísìn gan ni sáà ni fifa ti bá wọn fà bọ o ti ń fà yorùbá ti ń bá fifa fà bọ ọjọ ti ṣe díẹ so eléyìí náà túmọ̀ sí wípé fiorentina infantino ona ri pe tohun no ba jebu re o si ko ye pe eto odibo to n bọ koda kari 1% vote
0: ìyẹn
2: níbẹ̀ tó ní gbogbo wọn bá ti pa pọ wọn ti fi ori gba ri pe o da o infantino awon o fe ri mo lati wa se are awon so ri pe nkan ti tan omi ti tan leyin eja infantino in to ko na ku ni pe ko nu pe won mara ati pe nje bibi to radio do bayi nje ajo fifa gan se tan bayi lati gboro lati joko pelu ajo fifa mo tori pe ri wahala ile tan ti jo nfa nje awon na se tan lati gboro ajo fifa mo ile to mo pe infantino ti o da to pe o na se ko nu yo ku o eto di bolobo yi en to jo opponent e gan yagiri yodo ni e mo ja tarawa yagiri tori
0: be ni e ba fa
2: yo 1% pe te ba wori si 80% bayi o ti ko lodo of Infantino
0: o na tin ni pe Donald Trump le mo le help o
2: ni bo ni o ti se se America se kilo ka yeva pe kilo ka yeva pelu yun so I ball alafese gba la pe eto dari ball alafese gba ni
0: oda olukọ ni ikọ ẹgbẹ agbábọọlù Fulham yẹn Alvaro Arbeloa ló ti jẹ kó di mímọ wípé lórí àkókò ìnáwó líìgì lẹgẹ ẹsìn Calvin Bassey wà lára àwọn agbóhẹyìn tó dáa jùlọ ẹ ló ẹ káàárọ o ṣe ẹ takà ṣe láàárọ ẹ bàbá mi orúkọ yín àti ibi tí mo ti ń pè yín láti bo oda ẹ ti jẹ 50,000 lórí káàṣì ẹ láàárọ yìí àwọn kọsítọmà kí ẹwọ pè yín láti béèrè àkàndìtì sí ẹ ti káàṣì ẹ ti ní 50k ó náà lẹ́jẹ̀ ẹ ṣeun gan ni lẹ́yìn tó túmọ̀ sí pé Infantino kò mọ̀ dáadáa ẹjẹ́ iwájú lè mọ̀ kan tó mọ̀ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlético di Madrid a ti pẹ́ tó jẹ́ káàṣì ẹ̀mí ìbínú ẹ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlético di Madrid ẹ̀kọ́ sí mínú lónìí Adémọlá lùpọ̀ agbábọ́ọ̀lù tó ṣe pàtàkì nínú ọkọ̀ wọn ó wù ní ká jẹ́ náà kúlẹ̀ náà fọ̀nà fún yẹn sọ̀rọ̀ kan lórí ìbàlẹ̀ ètò ìjà wọn sí láàárọ̀ tòní títí ọ̀la tápàdé ire kù.

0: ¿Qué? Ǹjẹ́ ká máa kíra wa kú dédé ìwé gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Eléyìí tó wà nílé fún Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtà lọ́tà ọ̀tá ń jókòó ní o gbọ́dọ̀ Voice House. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. Níbikíbi káàkiri àgbáńlá ayé orílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbọ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kán sórí bá ti pọ gbogbo rẹ pápá àtòkè àṣàlẹ̀. Ó yá join together. Bàbá sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. À tún láǹfààní o láti máa tútù rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko. Bákan náà làwọn ìròyìn yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí náà la máa fọn síra wa láà. Ìyẹn lọ́sàn tèmi ni o. Èmi nìkẹ́kọ̀ mo wà lápá bí o. Desmond to the J. Àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́. Ó ga ni mí fi dáwà tí ó máa jẹ́kẹ́ láǹfààní máa gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé. Túndé ọmọ láwòrán lóòtú ètò ìyàlẹ̀ sọ́gọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lorúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí ìyẹn lọ́sàn tèmi. Gbogbo ẹ̀yìn ti aṣẹ́ ti wà ńbẹ̀. Ìwọ ò tí ì débẹ̀ àbí. Ibikíbi tó a bá wà kò síbi tó a wà tó ò tí ì lè láǹfààní láti máa wò wá àbí gbọ́ wa bí nǹkan ṣe ń lọ lápá ibẹ̀ yẹn. Lọ́ọ̀kan ni ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ti kan ni ti Splash 105.5 FM. Lọ sórí Jẹ́kẹ́mọ̀fán Family náà ní Facebook náà. Ó tún bá wa ń bẹ̀. Lọ sórí TikTok at TopStriker100. At TopStriker100, ó tún mọ́lẹ̀ rokoṣọ́ lọlẹ̀ òwú pílà lápá bẹ̀rẹ̀ náà. Gbogbo ẹ̀, ó ti jápọ̀ mọ́ra wọn. Ébàrìbà kò síbi tó àwọ̀ tó ti gan ní wa o. Live on the red, ìyẹn lápá bẹ̀yẹn. Ó yá pápá láti bẹ̀yẹn àṣìlẹ́gọ́. Ẹja bẹ̀rẹ̀. International break ti bẹ̀rẹ̀ mọ́jì àgbà òsì ń bẹ̀. Ọ̀sẹ̀ mẹ́ta gbáko ni. Ó tún ń lọ bí ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Kó tó di pé àwọn ìfigagbága máa padà máa bọ̀ nínú àwọn líìgì lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn èèyàn máa wò ó pé a tún sinmi ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí. Ẹ má fọ̀ a ní jẹ́ tí yín ó di bí gbogbo rẹ̀ bá ṣe ń lọ náà la máa gbéra wa débẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n níbí yìí lórí ọwọ́ tá a wà yìí àwọn ìfigagbága European Nations League yóò bẹ̀rẹ̀ láti bí ọ̀la lọ. Wọ́n ti bẹ̀rẹ̀ àbọ́jọ́ tọ́ọ̀zẹ̀ tí ẹ ní. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa mú síra wọn láà. Àwọn tí ó gba International Friendly Match yóò gba. Àwọn tí ó gba AFCON Qualifier àwọn náà gba. Gbogbo ẹ̀ náà ló tún wọnú ara wọn. Ṣùgbọ́n tí orílẹ̀-èdè wa Nàìjíríà àwa àtòlédè Madagascar tó bá ti ń dọjọ́ Friday ọjọ́ mẹ́rin èní Nàìjíríà Madagascar. Ìyẹn ní pápá ṣeré Godswill Akpabio next of champion tó wà nílùú Uyo ní àgbọn ti ìpínlẹ̀ ti Akwa Ibom. Ibẹ̀ ni ó ti máa wáyé aago 5 ìrọ̀lẹ́ ni o. Nàìjíríà Madagascar láago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday. Ìyẹn ọ̀tọ̀ tó bá dọjọ́ 29 oṣù tá a wà yìí. Ọjọ́ Tuesday ni September 29. Ọjọ́ yẹn orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti wà lórílẹ̀-èdè Morocco. Ibẹ̀ wọn ti kojú orílẹ̀-èdè Guinea Bissau. Torí pé Guinea Bissau ní pápá àṣeré tó ṣe é mú yan gan. Orílẹ̀-èdè Morocco ni wọ́n gbé ìfigagbága wọn lọ. Ibẹ̀ Nàìjíríà ó ti lọ bá wọn gbá. Ìyẹn ìwé. Tọ́wọ́ wá di ọjọ́ kẹfà nínú oṣù kẹwàá October 6th àwa àtòlédè Russia. Ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ nìyẹn. Kò jẹ́ bó ṣe lóhùn jẹ́. Àwọn agbábọ́ọ̀lù bíi 5 kan ti wọlé o. Wọ́n ti dé lánà mọ́jú láàárọ̀ yìí. Tá a bá ń sọ nípa Alex Iwobi ó ti gbórí wọlé. Àbí ká sọ wípé àwọn agbábọ́ọ̀lù ti wà lágbọn UK. Torí pé Alex Iwobi, Ọláìná, Bright Osayi Samuel, Kevin Bassey, Sẹ̀mí Ajayi pẹ̀lú Asọ́lé, ato okonko gbogbo won yi ti de won je mefa ni ye beyen gbogbo won ti de beyen bayi won ti de lana awon yen ti de Nigeria anti won igbaradi o bere leni yo osan igangan ni igbaradi o bere ni next of champion iyen ni lu yo bi nkan se ri niyan o baba so nipa ifigagbaga o lede wa Nigeria o ya gbagbagba lati beyen as you dey go cashier cashier cashier we go again eje ka tun gbe ra wa debe losan awon eyan bi merin si marun kan o tun gbope Hey! Oh, jela aro lo wa kari banu. O le je pe osan ni ti e. Mo binu eni o jela aro o. O le je pe osan ti e o. Bo ba ti binu ori ti e na o de. Mo binu enikan pe o se wa jo nikan ni o. So pe nigba ti e o ba de bayi. O le je gbogbo meji meji meta merin marun mefa to lohun ti je yen. O le mo pada to kan ti e. Ibi oro Olorun wa niyan. Ṣùgbọ́n tó bá àti á di pé oúnjẹ tó gbọ́bọ̀ ó jẹ 50,000 oúnjẹ bí ọwá ń bínú orí rẹ̀ oore ti ẹ̀gán lè mọ́ tí ọ̀ lọ́wọ́ ò èpè kọ́ o èyí ṣe pé o bọ́lọ̀ ń ṣe ṣàlàyé ẹ̀nu omi ń ṣe ṣàlàyé ẹ̀ fún anu o bọ́ ọ bá ń bínú ẹnìkan gbogbo oore tó lọ́ọ́ ń ṣe é fẹ́ nìyẹn tí wọ́n ń rí pé ọ̀pọ̀ yẹn ó lè jẹ́ yí pé kò tí ì tó ìdá kan nínú èyí tó lọ́ọ́ ní pamọ́ fún wọ́ ṣùgbọ́n gbà tí ọba yìí tí ì sí àsìkò tí àti tí ò tí ì tó àsìkò ọmọ rí ń rí pé bóyá àbó nìkan ni ṣùgbọ́n gbogbo àsìkò tóun ń jọ láyẹn tí ń gbẹnu sí tí ń gbọpẹ́ yẹn má bínú rẹ̀ má sẹlibrétì ẹ̀ má bá dúpẹ́ fọlọ́run kíre ti ẹ náà ò lè tẹ̀ ọ́ lọ́wọ́ ni o torí gbà tí ọba dé ó lè jẹ́ tan 100 léyìí tó ń ti ní sẹ́yìn ó lè jọ́dún méjì ló ti ń garábọ̀ ó lè jọ́dún mẹ́ta kí tí ó dé láàrin oṣù mẹ́fà kó sì borí gbogbo ohun tó ti kójọ lọ́dún mẹ́ta kò tó kẹ̀kẹ́ gbé sáré nú lọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn o tó fi gbọdọ̀ bínú orí ẹnì kankan ọ̀rọ̀ ọ̀mọ tọ́lọ́ ń pamọ́ fún wọn gangan tọ́ ẹni ọba wa lè ní irú èròǹgbà bẹ́yẹn yóò mú ayé yìí bíntín ni yóò múlẹ̀ ayé pé oore tèmi náà máa tó dé bẹ́ẹ̀mi ṣe máa ronú nù o kò sì ní sáré mọ́tò ń sán kọlu kẹ̀kẹ́ àbí ẹgbẹ́ mi ṣe nǹkan kan ń wà á kárí bọnú pé àbí kan àbọ́mọ tí ò tó mi kan ṣe nǹkan kan èyí tẹ́mi náà ṣe táwọn tó jù mí lọ ò tí ì ṣe ńkọ́ àbí ẹ̀bẹ́mi náà ń sàwọn kan táwọn tó jù mí lọ náà ò tí ì ṣe bó ṣe wọnú ara wọn nìyẹn fún díẹ̀ yìí bá ọba jẹ láàárọ̀ ò lè jẹ lọ́sàn o *347*1004*1#. *347*1004*1#. Òun gangan ni ó gbé ọdẹ bẹ̀ lọ́sàn yìí. Má gọra rẹ̀ mọ́ wòra rẹ̀ ràn. Ìwọ náà wà lára ẹni tí ó gbọpẹ́ lọ́sàn yìí. Ẹ sì mọ̀ pé owó ọ̀sán náà ti gara sí i. Àwa bẹ̀rẹ̀ látòrí 50 a bọ́ sórí 100 bọ́ sórí 150 bọ́ sórí 200,000 naira. Lọ́sàn yìí náà ni kò lọ fún àràárá ìwọ lọ ń fàágùn. Bọ́ ọba ti ju kóòdù yẹn *347*1004*1#. Yóò gbé ọ débẹ̀. Bọ́ ọba jù tó ọba yí ọ dáadáa àwọn àlàyé yẹn pé nọ́mbà 020-133-06194 tàbí ó chat wọn ní WhatsApp nọ́mbà yìí ó dẹ̀ lè pè wọ́n WhatsApp kọ̀ náà 090-26-02-63-14 kò lọ fà ìwọ ni kọ́ ọmọ fàágùn o ọ̀jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́ lápá abẹ̀yẹn ó yá gbàgbàgbà láti ibẹ̀yẹn àṣìlẹ̀gọ́ jásáre lójú ọjà mọ́dé yìí jásáre lójú ọjà ká lọ pa àkàdé bá a bá tójú ọjà dé ká wá wọlé sókè òkun ébàrìbà michael owen ó sọ̀rọ̀ kan nípa ikọ̀ manchester united ó lóun ti rí ibi tí ìṣòro wọn wà tá nìṣòro manchester united ẹ̀já rojú ọjà ká padà dé ká gbéra wa débẹ̀ paul mason agbábọ́ọ̀lù ní nínú ikọ̀ gunners ń gbà kan rí kó tó dò níròyìn ṣùgbọ́n ó lóun ní ìbéèrè kan tó ń fẹ́ bí mikel arteta ìbéèrè wo ló bí a gbéra wa débẹ̀ ẹ ti ẹ̀já kọ́ rojú ọjà náà ká dé bá a bá dé ká wá ti ọwọ́ wájú ẹ kú kalẹ̀.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: God sent me because of you, and until you are blessed, heaven will not rest.
3: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God, Pastor David Ibiaume of Salvation Ministries, home of Success. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
4: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain. In the name of Jesus, your joy shall not be cut off.
5: Into the name of Jesus.
6: The Ember Moto them don't finally land over. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Monte with the Ember winning galore. First of all, make a letter and know about the Independence Day cash out. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30, now the special Independence cash pot now you go shell on that day. And you go loud the passer bazooka. Make una play cash here today for Splash FM. You feel post enter start 347 star 1004 star 1-. If now like a new FM they hungry you, oh yeah, now start 347 star 1004 star 2-. You feel enter our website www.cashier.ng. Remember say cash here now for only those people who don't enter 18 years old. And now your state getting bored. 9 license and Jody cash here. Moji cash
7: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Njẹ mọ pe idoti le so yin doloro be ba mojuto e wo ko ba se ntoju ayika wa lo awon idoti agbegbe fun mere mere paapa julo aje ko nje ni Oyo Waste Summit 3.0 e darapo mo wa ni 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa wen doti ikenyi, taya new, asho new, paper, bali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
8: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
5: oruko temi ni Rotimi omo ojo bolayo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa lawon na se fun ra wa
9: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbon tarigi agbohun safefe
10: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi ni nla mo mi lowo
11: se ma je niyan o de tin je be gbon mi ma je ki ebu ti Eledumare je ki fun o kuku mo ninu Nirale, ma bo wa se Splash FM Media Academy. Nibe la o ti gbenu yebeyebe, ta si ma tun ero daada. Laarin ose mewa gbako, won ko e bo se le di ogbon tarigi, agbon safefe. Oya, tete wa gba form ti e loni ni Splash FM Media Academy. Ile funfun Balao, felele ni lu Ibadan, ni won leko esi, pe won sori ero ibanisoro
12: 0807112 4000. 0807112 4000.
11: Splash FM Media Academy ti se igbelaruge fun iwa omo lo abi ninu ise igbohun safefe

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ilé ti kún báyìí o. Tàbá sọ̀rọ̀ nípa ikọ̀ ti Super Eagles tó léde wa Nàìjíríà. Ilé ti kún. Ó kéré tán agbábọ́ọ̀lù bí ogún ti wà níbùba ìgbaradì nílùú Yóbá yìí. Ẹ mọ̀ pé mo sọ pé ìgbaradì ọ bẹ̀rẹ̀ lọ́sàn yìí. Àwọn mẹ́ta péré náà ni ọfẹ́ dàbí ẹni pé wọ́n kú báyìí. Àwọn bíi mẹ́ta náà ló kù. Láàwọn tó ti dé, Moses Simon ti dé, Akọ Adams, Taiwo Awoniyi tí wọ́n fi replace Victor Osimhen, ó ti dé. Isaac James, Emmanuel Fernandez, agbọ́wọ́ ẹ̀yìn látinú kọ Rangers nìyẹn, Rangers Scotland ni o, Glasgow Rangers, ọmọ yẹn, ó ti wà round. Benjamin Frederick, ó dé padà, ọmọ tẹ́ ń béèrè ń jò ní ìfarapa ni òjì, ó lọ sí Nations Cup, ó ti dé padà báyìí. Bákan náà, Moses Uzo, George Ileni Kenna, ọmọ tí ń da Saudi rú yẹn nìyẹn o. Agbọ́wọ́ iwájú ni ó ń da Saudi rú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó bínú tán. Ọmọ yìí ó lè pọ̀ díẹ̀. Irú àwọn style Osimhen yẹn ni òun náà ga ọ̀gá bẹ́ẹ̀ náà. Igi bọ́rọ́kọ́ ti dáná rú lò náà o. Bákan náà, Ato Okonkwo tí mo sọ lẹ́ẹ̀kan lẹ́sìn wo bíi Sẹ̀mí Àjàyí Kevin Bassey Ọláìná. Demola Adebobo, Demola Lookman ti dé. Bright Osai Samuel, Chibuke Nwawo. Ọmọ yẹn náà agbọ́wọ́ ẹ̀yìn ni lórílẹ̀-èdè Turkey. Ó burúkú jù lórílẹ̀-èdè Turkey, yes. Bàbá ń sọ nípa Chibuke Nwawo yẹn náà. Bákan náà, Tolú Aroko Dáre, ó ti dé padà, ó ti hit form ẹ̀ padà nù kọ Ajax Amsterdam. Bí ṣe ń pa kúrú mbẹ̀ ni ń pa gígùn. Bruno Onyemaechi láti orílẹ̀-èdè ti Greece. Ravel Onyedika, new player fún Stuttgart nìyẹn. Òun náà ti dé. Bákan náà, Frank Oyeka láti Coventry City. Àwọn mẹ́ta tó kù ti ń retí Wilfred Ndidi, Samuel Chukwueze àti bàbá ti padà dé. Stanley, ìjàngbọ̀n ìwábalẹ̀. Ó dé padà. Bó ṣe já nìyẹn lápá ibẹ̀ yẹn o. Ó yá pápá láti bẹ̀ lórí ti káṣe àbí *347. Pastor Tim Owolabi, ẹ ti fẹ́ mú NASA mi sẹ́nu àbí? Nígbà tí mo sọ wípé ìnẹ́kẹ̀lina mo burúkú jù, ẹ wá parí ẹ̀ pé òun lọ́pọ̀ bàálù wọn. Ó bàálù wọn wo mo sọ. Kí ló fi pa bàbá? Kí ló pọ̀ bàálù wọn? Go àbí? Ẹ múra sí. Nínú ikọ̀ Manchester United, Michael Owen, ó sọ ọ̀rọ̀ gásítà o nípa Marcus Rashford. Ó ní ìwòye tòun. Òun rí pé weak link tí ikọ̀ Manchester United ní, òun náà ni Marcus Rashford. Ó ní bàbá ní káwò Marcus Rashford kò ṣe pé òun kàn ń sọ lórí ọ̀rọ̀ ahọ́n o. Ẹjẹ́ gbé start kalẹ̀, ìyẹn ni ifá tí wọ́n fi mọ bí agbábọ́ọ̀lù ṣe dáadáa sí ìní statistics. Ó ní tá a bá gbé kalẹ̀ báyìí, ó ní ká tojú inú wò ó. Marcus Rashford ó ti bẹ̀rẹ̀ fi gagbága 4-5 nínú ìdíje EPL ni o. Ó ní tàbá sì wá wò ó, kò ní àsíìsì kan dé gbígbé yóò ní góò rárá. Tàbá wá wo gbogbo ìṣẹ́jú tó ti gbàgbàpọ̀ ń lọ bí 400 minutes nínú gbogbo ìfigagbága pátápátápátá tá a bá ro àwọn ìfigagbága Champions League ni o, Carabao ni o, ìgbani àwo ni o, ó ń lọ bí 400 minutes. Ju gbogbo ẹ lọ, no assist, no goal. Pé weak link wọn Marcus Rashford ni, èyí ṣe tó fi jẹ́ Marcus Rashford. Ṣé opinion ni àbí máa yí ó right láyé tiẹ̀? Akudede Woyin Ọ̀gbẹ́ni James Aremu.
1: Akudede Woyin Atoko, mo kí gbàrá lé pọ́nkásán.
0: Former Chelsea fan. Ṣebí?
1: Ben.
0: Former Chelsea fan.
1: Ben.
0: Present ni nkan.
1: Sin club ọkan.
0: Okay, no club for now.
1: No club for now.
0: Kí ló dé?
1: Àti rí sponsor ni, àti rò ń gbọ́ wa.
0: Ẹbí àwọn sponsor yín náà lọ́nà Jason Joe ní bẹ́ẹ̀ fi bí sùn wọn ni.
1: Ìyá ni, ẹ bá wo fìlà tí mo dé, òun làá kọ́ra. te ba re o tin fade we o ti ye ki ta ba ti enira mi o ti ka subscribe
0: e be ba ti enira
1: mi o ti ka subscribe won tin gba heart permitting bi ti ladugo ti mo nge
0: be n ba de heart koja
1: koja we
0: nibe
1: ben to ile gan mo yo ni mo ra fi si
0: e fi se gbede fi koja en jo ni na ti an ra fi la fun yin e pada fi bi su won na ni na
1: no nigba yen iro wa jo wa ni o ah a jo wa ni up Chelsea to ba na yan bayi mo ti ba de black leni ojo to ba tele ma gbe blue wole ni
0: kilo wa sele
1: ah isin ya yen tele ra won ti poju
0: so se n tan so ni isin gbe baya bi ka so yi pe owo won agba yen ti jona
1: o ti
0: jo tan
1: be
2: be
1: yeah, exactly
0: last season
1: last season ile e ba wo Jesse no ti se Jesse mi na ti
0: so any other fek pada tele Jesse ko tun se fi la mi bayi nisin
1: ben
0: ebi te lo gangan ke se pe ya yen gangan abi
1: seri ka lo nse daada eyan le ma ro ti permit eyan ma mo bi eyan se ma mura gbogba o se ba kan ra di pe e n gba permit fi la tun ti expire fi la last season eyan tun den
0: se eyan to so pe okay nisin o pelu bi an se njiya o se tan to won ko wo fi la mi le nko
1: ah a go so

0: Comrade Washiu Ikokodudu.
1: Oruko temi ni Abdulwasin Mamadu Yusuf Akoride Mama Kila Pambo Kenji Waka Kira Gwela Ipa Kusela Taro Albaraka Tokpo Lovise Ni Koko Ile Ni Njolo Ni Njoba Mokato Mokato Kona Kwenye Kusela Taro
0: Kokanyi Kini Tie Pelu Sedi Monze Bin Gbo Usumi
1: Mokato
0: Mokato Oka Ome Esesi Ofe Monze
1: Oka Ome Genki
0: Enkilo Kong Pelu Sedi Monze Esesi Ofe Monze Ni
1: Sa Njate Le Ni Uji Si Wa Change Ba Monze Tale Le Juma
0: Mab Kime Kuse
1: Talen le juma
0: in si si ofe ise tin gba salary re ni mo nse kilo n kimi pe
1: e kilo le juma mi fun
0: to ba de
1: ni le ju pada o
0: awon eyan won pe yin loruko o elomi so wi pe Mr. James Gbewiri elomi so wi pe Mr. James oye no si
2: ayo ajola
1: ajaguda pali
0: awon kan pe yin ni aloko lo n kigbe
2: iro iro
0: ori si ni si o ko si wa nbi sa eni nlo lati tun wa ara yin se o
2: ayo agbe nkan oni nkan
0: ani ni nkan kan adigun jale
1: ani
0: won tun ti eni kan pe yin ni firin di oke sinarambo ori si ni si o ko ni wa npe lori gba eso n to kan wa nle
2: a bi o pe to
1: oka so oka so
0: me ni gba ile eni kan ni Mr. James si best
2: iro mi go gba o mi go wa ni so yi lo ko ti iro
0: ile gele
2: emi lo fe yen
0: ile
2: iro
0: e ja wo oro ti Michael wo en so nipa o pe weak link in man you pe Michael Strasford ni seyin gbagbo be abi aka so po opinion ti eni
1: mo ro pe ta wa wo bata menu le oro ilana ati fe pari eto ni nba ti ogbeni sikuru da ko pe Rashford gan ni se dada ti mo ni emi ta ko
0: opinion
1: kan ye pe Rashford gan ni isoro ti ko yi ni yen lana even ki iroyin ni to jade mo to re pasiko ti lo araye
0: pelojulan
1: seri Rashford ni woye temi na fe so lana pe owo gangan ni soro ti won ta wa wo sa to
0: ko je work rate e po nu ko yi
1: o en work rate te yin so popo yen
0: le do tun ma si pe loju temi fi wo farasi game ko se pon gbagbo
1: e mo gbo ko se pe ko farasi game but te ba wo da dance base e lo wo robi to n gangan gba ko iwaju na lo tin se daada pelu won ko se pe n ba won join laarin gbogbo
0: lati je
1: pe kan ma po laarin yen e lo wo ko ma you see iko ilo ni distance ta cover kere ju ni gbogbo Premier League lati even if Ipswich Town te ba wo against Ipswich ba won yen se gba run ba se gba ball ba se lori papa won se daada ju ko Man U lo len ti won na le a Man U marun si meji eni kan dondo ti ko Man U sare ju lo lori papa njo ti league ti bere iko Man City ni tori pe won yen ti gba red card
0: ti won
1: lati 23 minutes lati je eyan mewa. That was the only team ti Man U say daada against e pe ni se ijafafa pe
0: won calculate
1: distance ti won cover lori papa so ta wa wo a ri pe iko yi won awon yan foju pe ebi won bori sixth won ta mi Everton ko si iko kankan ti iko Man U withstand level won lori papa njo ti league ti bere ta wa re wo sa to koja ti o si Marcus Rashford me ka lo wo bi iko Man U se ngba ballu. So we wa nbe re akoba lo je.
0: E so ni o mu ayoku lese ele ni.
1: Mi mu lese ele ko. Se ri iko yi nilo pe won nilo en to je pe won le jo ma sise papo.
0: E se to won ba sise ayoku na gbodo
1: se. Won ni kan na to ti wa nbe e mo
0: pe. So won ren ki ese won ti a mi sare wa.
1: Won reverse ni question pe nisin e lo wo.
0: So lo ti gate ma won ni.
1: Atoko e lo wo side bi ti Ibrahim Bemo wa. Te ba tin ri waju e mo ri le arin e mo ri lowo eyin e lo wo side bi ti Marcus Rashford wa iwaju nikan le ti ri isedede re gbogbo to jo ma ni gbogbo ni o owo eyin ni o e ni ri nbe lati wa ba won ran won lowo
0: to lo wa je kere won o dinku
1: ane o na yi to mun se na akoba ni lapodo temi so o ni lo boya ti
0: agba bolu iwi le yi le
1: boya ti amadi alu ba
0: de gbogbo won wule ti
1: boya ta amadi alu ba de ta ba yo won kuro nbe ayi won yo enikan wa saye abi gbe Marcus Matheus Cunha wa be ti wa gbe striker won gangan saye so boya nkan yen le yi pada bo bi Rashford se wa be akoba lo je fun iko
3: ona meji ni winger le gba je weak link fun team yala attacking contribution abi defensive contribution méjèèjì ni agbábọ́ọ̀lù ni òfin ran ikọ̀ ìgbé agbábọ́ọ̀lù máa ń yù lọ́wọ́. Àwọn èèyàn máa ń tọ́ka sí pé Kylian Mbappe kò padà sẹ́yìn, ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ kí tiẹ̀ ní wèètì ni pé ẹ fún Kylian Mbappe ní àǹfààní mẹ́wàá, nínú mẹ́wàá yẹn ó ṣọ̀ pé Kylian Mbappe lè mi mẹ́fà. Kódà ni èyí tí ò bá mí gan nu mẹ́rin tó kù gan bíi kó gbà kó ba arin ni àbí kó
0: close.
3: Ìyẹn túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ bu pé kò padà sẹ́yìn, ẹ wo contribution tó ń mú wá látàkì. Ṣùgbọ́n Marcus Rashford tabati ẹ̀ níka wo ìfigagbága àwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Fulham tí èèyàn bá máa ń relegate player ni kò yẹ kó dúró ti ń bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United
0: pé
3: player
0: yẹn ṣẹ̀dí láti Barcelona.
3: Kì í ṣe pé mo ní kàn tà lọ tí mo mi àti pé kò yẹ kó dúró ti ń bí ikọ̀ Man U
0: bóyá bíi team sí player tó ṣẹ̀ṣẹ̀ dé láti big team bigger team
3: gan. Tí èèyàn bá kì í ṣe gbogbo player tó kó big team ni ó kú òní kú o pé kéèyàn lè sọ pé player lè léyìí. N tó bá fi lè mú ikọ̀ Man U lè activate tí Barcelona bá lè gbé transfer fi Marcus Rashford sí owó tó lọ bí 40. Ti player wa parí àdéhùn aláya lóòótọ́ ti Barcelona
1: 26 million pounds
3: ti ikọ̀ Barcelona ò bá dẹ̀ fi lè activate owó yẹn pẹ̀lú condition ti Barca wáyé ti Barcelona ò ní owó tó pọ̀ láti fi ra player tí wọ́n ọ̀dẹ́ lè gbé player yẹn pé promo la jẹ́ o 26 million pounds so player lè léyìí o irú player yẹn o
0: tán wá
3: lọ gbé Gordon ní owó tó tún tó dọ́gbù ìkẹta.
1: O ta history ẹ ni pe si dogun.
3: Tọ́ndẹ̀ gbé wọlé so o fi hàn pé o play Barcelona o mi bóyá pé kini akùdé lágbà ló jẹ́ fún ikọ̀ Man U. Ọ̀nà ẹlẹ́kẹ̀ta tó fi jẹ́ akùdé fún ikọ̀ Man U ni pé àwọn agbábọ́ọ̀lù yòókù náà ti ń wò ó pé èmi ò lè wá ṣiṣẹ́ kí n kú sí bí o.
1: N tó
3: bá fi lè mú Marcus Rashford dúró sókè.
0: Ti ń gba 320.
3: Èmi náà ò lè padà wá o, èmi oní 180, èmi oní 200 náà ò lè padà wá o, tó ní 315, 320 báyìí lè ń dúró sókè lọ́hùn. Àjọmọ́ dúró sókè ni o.
0: Ẹ̀sìn kò wá ní àfẹ́ ti provide ti wọn personally.
3: Lápọ̀dọ̀ ti wọn
0: kò wá. So ni wọ́n gbá bọ́ọ̀ fún ni.
3: Kì í ṣòun ni wọ́n play fún, kí ni ìyẹn máa ń da tí tó bá ti dín pò ti ṣẹlẹ̀ nínú tíìmù àmì ìyẹn ò ní ro another factor mọ́. Wọ́n ní ro factor mi mọ̀ pé.
0: So ni wọ́n á dẹ̀bi lé lórí.
3: Kì í ṣe pé òun náà àwọn bọ́ọ̀ tó ń dọ́wọ́ ẹ̀ kí ló fi ń ṣe.
0: Ọgbà tí kì í pàṣẹ fún.
1: Ọjọ́ Fulham ó rí chance tó tó méjì tó jẹ́ clear chance.
0: Ekọ̀ àgbà.
1: Ó ké ló gbà sí níwájú bọ́ọ̀sì.
0: Striker tí kìpà mú nǹkan
1: kò gbá kankan tí kò gbá sọ́tàn kò ní sọ́tàn target kankan against Fulham.
0: Ọ̀sà gbọ́ ọ̀nà ojú ilé.
2: Atọ́kù lápọ̀dọ̀ tèmi nípa agbábọ́ọ̀lù yìí tabaníka wo àwọn primary starters àwọn primary attacker Man U lóòótọ́ ní sáà yìí ká gbogbo wọn sórí minutes gbogbo wọn ti jọ gbá. Marcus Rashford ni àná òun náà ni ó kéré jù tó yẹ pé kò tí ní one goal contribution by bóyá assist to bóyá goal kò tí ní rárá.
0: Despite playing for almost 400 minutes
2: bẹ́ẹ̀ ni àwọn tí ó wà ẹ̀dẹ̀ tó jàtàkà àwọn ìyẹn bench lọ́ máa ń ṣàbàjọ́ kò sí àwọn Joshua Zagzi àbáwọn Ahmad Diallo àti ọmọ kékeré tó scorn last week yẹn.
0: Mo sọ mo ní kípà sèfù bọ́ọ̀lù ẹ̀kan tó fẹsẹ̀ mú báyìí.
2: Kípà
0: fún àwọn
2: ẹlẹ́nu
0: tí lẹ́nu fẹsẹ̀ mú báyìí.
2: Ìwà
0: parọ́ máa pé kọ̀ rèé. Irọ́ mo èyí ti irọ́ mo èyí
2: ti. Rashford ìta mọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lélẹ́yìí kó wadrejus ní attack although ó ti create bi 13 chances látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n
0: kí ni output
2: kí ni output ti tiẹ̀ gangan tó nǹkan bá rí chance òun lọ́sọ̀ yìí although èmi ò ní direct blame lé Marcus Rashford nìkan although ó ní blame lápọ̀dọ̀ tiẹ̀ ibi tí mi tún fi ní indirect blame lé lórí ni pé kó tó di sáà yìí nsìn wọ́n kọ́ lónìí ẹ̀ Aston Villa sáà tó lọ ó gbogbo ó lọ sínú Barcelona ó lo sáà kan bẹ̀ tó jẹ́ pé ó wù kó jẹ́ pé kó darapọ̀ mọ́ tíìmù yẹn kó má padà wá sínú Man U mọ́ bọ̀gbà tí Barcelona ò sáìn ẹ̀ ó ní láti padà wá.
0: Salary ni.
2: Ó fẹ́ jọ bí ìgbà tó yẹ pé èèyàn.
1: Owó rẹ̀ pọ̀ tó dé owó kù fún. Ó rẹ́dí àti dé owó rẹ̀
0: pọ̀. Ó rẹ́dí àti
1: gbà. Ó rẹ́dí àti gbà.
0: Salary táwọn béèrè fún kọ́ ló dín sí. Náà máa pàdùn ara wà fálù ara ẹ̀ náà.
2: Bẹ́ẹ̀ni atọ́kù. Yàtọ̀ sí yẹn atọ́kù.
0: Náà wà fálù ara ẹ̀ náà. Ṣé torí pa wá fẹ́ gbábọ̀ nǹkan? Ok, ọ̀ ń gba 325. Olóòṣè tó fẹ́ máa gba 250.
1: Wọ́n sì náà wọ̀ fún 200.
0: So ó fálù ara ẹ̀ náà.
1: Ó kárí.
0: Kò ní fálù ara ẹ̀ ni. Ó ti yọ bí 75,000.
1: Ó ti fẹ́ tán.
0: 75,000 pounds.
1: Ìbọn
0: ti fẹ́ tẹ ìbọn dín
2: Well, atọ́kù lápọ̀dọ̀ ìkan ló máa fọwọ́ mú bóyá yóò darapọ̀ mọ́ tíìmù tó bá fẹ́ kó dẹ̀ di owó ẹ̀ kù àbí bóyá yóò padà síbi tó ti ń gbowó gege kó dẹ̀ wà níbi tínú ọdún torí ta bá wo body language ẹ̀ gan nínú tíìmù tó wà yìí èèyàn máa rí pé kò fi tara tàgbé inú ọdún pẹ̀lú ibi tó wà So gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ bígbà tó yẹ pé èèyàn ṣe start from scratch bígbà tó yẹ ṣe gbé player mi wá tó bá yẹ ṣe fine chemistry gbà láwọn player tó ti wà bẹ́tẹ̀
0: lẹ́yìn. Biology.
2: No, okay, chemistry bó ti ẹ sọ.
1: Àbí physics.
0: Ẹ̀yin asáré lójú ọjà tá a bá padà dé ká wá lọ sínú ọkọ̀ Gunners o. Ọ̀rọ̀ tí Paul Mazin ọ̀rọ̀ tó sọ ní tiẹ̀ ká tún gbé yẹn náà yẹ̀ wò. Ẹ kú kalẹ̀.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
6: Ikupai lori.
7: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
6: tó sì gbé wa tààrà
7: lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti lágelúre yìí, lágelúbò splash láwa o. Splash 105.5 FM, ilé fún Balafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpin ni o gbọ́dọ̀ voice out. Tọ́ba ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ ọmọ wẹ̀lẹ̀ wà 500 níbi kíbi káàkiri àgbáńlá yẹn lọ. Kànnì ìbánidọ́rẹ̀ Facebook ti kànnì ti splash 105.5 FM. Àbí jẹ́ kánmọ̀ fanfami lórí Facebook, lórí TikTok at Top Striker 100 at Top Striker 100. Agbábútẹ́ ọwọ́ àmì o present star 347 star 1004 star 1# àyíkoto láìpẹ́ yìí ta ló ni 200k yìí ta ló 100k yìí and so on. Ok, àyíkoto star 347 star 1004 star 1# ṣùgbọ́n o síwájú kó tó di pé àyíkoto in the next few minutes nísìnyí àyíkoto. Inú kọ Gunners Paul Merson gbábọ́ọ̀lù ó ti gbábọ̀ fún Gunners kó tó doníròyìn. Ó ní ìbéèrè tó ń fẹ́ béèrè náà lọ fàájú pé kí ló dé tí Mikel Arteta tó fi dropu
1: Luis Kelly
0: ìyẹn tá a bá ń sọ nípa Luis Kelly egesi Brighton lọ́jọ́ yẹn tó lọ start Bruno Guimaraes pé òun ṣàkíyèsí pé ibi ogún gbà wọlé nìyẹn.
1: Èmi rò pé tá a bá sọ̀rọ̀ olùkọ́ni kò sígbà tí nǹkan ò lè dàrú mọ́ olùkọ́ni náà lọ́wọ́. Àbẹ̀dẹ̀ ò ṣe agbábọ́ọ̀lù lọ́pọ̀lọpọ̀ gbangba mi náà. Ó máa fa kólùkọ́ iná máa ṣe sípòrọ́pù agbábọ́ọ̀lù. Àwọn wo against ṣe Sunderland ni wọ́n bá gbá before Brighton. A rò pé Bruno Guimaraes ni wọ́n gbé wọlé tó padà yí ìṣọwọ́ agbábọ́ọ̀lù wọn padà ní àárín gbùngbùn nígbà tó wọlé ńjọ yẹn. Ó rà pé nǹkan ló tán score first goal ńjọ yẹn. So èmi rò pé ṣe àkútá tó olùkọ́ yẹn ń gbé yẹn wọlé tó bá ń tó nǹkan ṣe. Olùkọ́ yẹn náà máa nígbìyà náà pé ẹni tá à ń gbé wọlé tá a bá wulẹ̀ start ẹ̀ gan bóyá nǹkan ó tàn dáa sí i. So olùkọ́ yẹn láti wá sọ pé kó olùkọ́ yẹn start Bruno Guimaraes ahead Luis Kelly mi rò pé bóyá ẹnìkankan lè bú tí a ti pé gbà tó di pé nǹkan yẹn yíwọ́. Rò pé irúgbà tó ń kálukú náà ti kọ́kọ́ rí line up kálẹ̀ abáre tó sọ̀rọ̀ jáde pé mistake lélẹ̀ láti má start Luis Kelly. So lápọ̀dọ̀ tèmi o.
0: Ẹ ṣe ngbọ̀ ti start ẹnìkan ta ní àsọ̀rọ̀ jáde pé mistake.
1: So èmi ti rí ìròyìn
0: pé bọ́ọ̀lù tí wọn ò tí gbà.
1: Èmi ń sọ náà ni pé ṣe àpé Bruno Guimaraes gbogbo náà la mọ irú agbábọ́ọ̀lù ti ṣe. So láti wá start kí nǹkan wá yíwọ́. So kí n á sọ pé torí pé wọ́n start Luis Kelly ló fa àkùdé. Èmi rò pé ijọ́ yẹn ikọ̀ Arsenal fúnra ara wọn wọ́n down ni generally. So pé Luis Kelly wà nbẹ̀ ǹjọ́ yẹn mi rò pé bóyá àyípadà gidi kankan lè wà torí pé n tó ṣẹlẹ̀ ǹjọ́ yẹn tí nǹkan fi dàrú nǹkan tó le díẹ̀ ni pé wọn àjọ wọn start bọ́ọ̀lù àtẹ̀yìn ni tambo ń báàdì wọn mọ́ half wọn. So èmi rò pé nǹkan ibẹ̀ ni ogún gbà wọlé tí Luis Kelly náà bá wà nbẹ̀ rò pé àti jẹ́ pò ní wàá ṣàtúnṣe kí nǹkan yẹn má rí bẹ́ẹ̀ ǹjọ́ yẹn a difficult díẹ̀ lápò.
0: Torí àkókò wa àwọn tí wọ́n jẹ káṣẹ́ wa ń bi pápápá ẹsẹ̀ bí ọkùnrin orúkọ.
2: Orúkọ tèmi ni òkèlè Yemi.
0: Àdúgbò wo?
2: New Garage Ibadan.
0: Èlò lẹ́jẹ̀.
2: 500,000.
0: 500,000 naira. Ṣé ẹ ti jẹ káṣẹ́ rí tẹ́lẹ̀?
2: Mo ti jẹ 50,000 rí tẹ́lẹ̀.
0: 50,000 lè jẹ rí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn kan ẹ 500 rí wọlé.
2: Bẹ́ẹ̀.
0: Ẹyin bóò ló ṣe ṣe eyín lọ́jọ́ yẹn.
2: Inú mi dùn.
0: Ẹ kúkú tiẹ̀ ti jẹrí náà tẹ́lẹ̀ tí mà bórí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n kankan tó yẹn ni.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ṣé o ti wọlé?
2: O ti wọlé.
0: O ti wọlé. Ladugbo sa.
3: Yemẹtu.
0: Yemẹtu Mbadan. Èwo náà Yemẹtu aláàdọrin àbí Gosun.
3: Aláàdọrin.
0: Àbádé Ọyọ.
2: Abaláwàdà.
0: Abaláwàdà.
3: Aláàdọrin. Àbí
0: kẹ́ríkẹ́rí.
2: Aláàdọrin.
0: Aláàdọrin ni tiyẹn. Ẹyin ló lẹ́jẹ́.
3: 250,000
0: naira lẹ́jẹ́. Ẹ ti jẹ rí àbí.
3: 50,000.
0: Ẹyin náà ti jẹ 50,000 naira rí. Tí mo lẹ́yìn.
3: Arsenal.
0: Arsenal ni yín dàpẹ́sí wàhálà. Só ti wọlé. Ọ̀dà ó ti dọ̀bẹ̀. Òjú bẹ́ẹ̀ náà lọ. Ẹ ṣe gan o. Ẹyin kágàn fi confirm ẹ fáwọn èèyàn pé ó rí ìlò èé ṣeré lápá bí o bó ṣe jẹnu. Ẹgbọ́ ọ̀gbẹ́ni olóko dáná.
4: Nípa ti bóyá Luis Kelly ni ó fa kinní. Lápọ̀dọ̀ tèmi èmi ò bóyá pé Luis Kelly ni o kò sí Luis Kelly náà bá wà fídì. o ma play to nkan ti coach fe
5: kan bi kan so yi pe eye won wa bi keyan sa ma wa
1: fe wa oja fun ma won pe
5: bi keyan sa ma wa atama atama
4: so nti coach na fe ko na play ni o na ma play and oluko ni ni o get code nti Brighton tan fe se njo yen o de ma sele ngba mi na to ye pe oluko ni ma serve si
5: opponent
4: lowo ise ti oluko ni fi ojo meta se saaju ifigabaga gbogbo ise to fi ojo meta se o le je pe nti oluko ni na to na free pie oluko ni alatako pia nkan ta fe se lele a kan gbe si lenu gengen to yo ba di gbas gbos ko to wa tun se go ti lo bi meta si
5: nkan ti baje
4: so emi o ya pe le skeli ni o le wa be tele no
6: eh atoko la podo temi eh arakunrin ri so reason mo da se so body so pe Mikel Arteta se mistake ko bi match ba se wa lo se kin approach e gba to o get the right against Sunderland leyin gba to gbe Bruno Gomes wole but titi Brighton o yato game yen to ta ba wo mele iko Arsenal ni sai eh Skelly le wish Skelly je agba ball to pe ohun lo ni press resistant junior rinya ko se to ni press resistant to larin ta ba de we against Brighton won like arin yen like enti o ni press resistant en to le gba ball under pressure to le turn even to ba te pe won ma foul lare arin awon eyin yen de re won lose opolopo duel leyin yen awon defender
5: en tan mo le si fun awon tin gbo wa because en to gbo press resistant opolopo mo wo pe oni atun so bayi ni isin won tun bere pele ibobunu ti James ba ti wa ni man se ibobunu ba press resistance nto mi ni pe agbabo to pe o le gbabo under pressure te de ni ri bo yen gba lowo re be ba se pressure e to e ya fao e ni se n gbo bayi o ni won ni press resistance pe o difficult lati gba ball lowo re ke de lo scot free
4: player dey le fi sapere to le yawo eyan Sergio Busquets
5: abi Pedri
1: abi
5: Rodri Pedri awon player te yan le fi sapere Luis Kelly ni e pe press e ko si ba se fe press to e ya foul le fi gba ball ke se pe ja ball gba e wa lo scot free sugbon ru yen sele si Bruno Gomes
6: be
5: atawon ti won jo wa laarin lojo yen
6: awon to ti wa laarin jo e won man to man marking ti oluko ni Fabian Ozela oluko ni Brighton to lo njo e o je ki won ko poju won lo laarin ko overpower won laarin so lapodo temi aye malisco exceli oyo ni ojo yen
5: emi na fe soro yen bo mo fe ka gba adele ni pe awon gba ball kan because Bruno Gomes that e ban play ti e ban te ba flourish ti game ba flourish
1: template alatako
5: template te wa possession igba yen ni Bruno Gomes da to ba ti di pe
1: alatako ni
5: amoyin sowo ma marki awon agba ball kan o le won le withstand so nkan to sele pelu ti e lojo yen ni so de mi fi wo pe oro ti pomazin so oro wa nbe bo iyan na ko ni dimendime bo oro wa nbe tori pe nkan ti Brighton se lojo yen na o poju yi pe e ma je kan ri mu mi lo e ma je kan ri mu mi
1: ebu won ma
5: won na ebi won ma receive pass won ma se fura won ni ebu won so that's the only thing eleti mo ri pe won se but awon agba ball to le se run kan to le gba pass to gbe kaka te fi gba ball owo re te fi attack e foul re ni te ba de ti foul re bayi
1: wa start lati bi to
5: di o tanju pe e jagba e attack lo so e jagba e attack lo
1: won bo yin ni wa di
5: no o difficult so awon kan ti alaye temi ri to wa nbe o na niyan eja sare pe awon ti won je komodi pe akoko lolomo wa lowo eje nbe lori 50000 naira 080 nlo bere re 080 lo bere re 8037 lo pari e 8037 nlo pari e 8037 lo pari e egbe ko yin o osa koko hello e ka so oruko yin atarugo te wa isa
7: oju wa ti ta loruko mi lati apata bembo
5: oju se kini
7: odiwa peter lati apata bembo
5: igba o le tin play cash
7: Over past 2 years,
5: right? Over?
7: ọdún súnmọ́ ọdún méjì báyìí tí mo ti ń pí ẹ.
5: Ṣé ẹ ti jẹrí?
7: Mo jẹ lẹ́ẹ̀kan bọ̀ mi lówó yẹn gbà 25,000.
5: Ẹ jẹ́ nìyẹn.
7: Bẹ́ẹ̀ni sà.
5: Ẹ jẹ́ nìyẹn kò sẹ́ni tó jẹ tí ò rówó gbà. Ẹ ń ṣe lẹ́ẹ̀jẹ́ ìrówó gbà. Àkí á ló dé tàbí gbowó.
7: Ó pè mí lọ́jọ́ yẹn ní kí n pe nọ́mbà kan. Mo dá ẹ nọ́mbà yẹn lórí fóònù mi. So gbàdọ̀ máa kọ́ tẹ̀mí wá rí nọ́mbà yẹn pè padà mọ́. Ọwọ́ kínní mo ti jẹ owó yẹn lóru lọ́jọ́ yẹn.
5: Lóru lẹ jẹ́.
7: Mr. Martini.
5: Ọwọ́ Martini lẹ ti jẹ́.
7: Bẹ́ẹ̀ni ọwọ́ Martini
5: lẹ ti jẹ́. Wọ́n wá pè yín pé wọ́n ti pè yín ọ̀rẹ́ dé àbí. Ọjọ́ kejì náà wá pè yín pé kẹ́ ẹ pe nọ́mbà fáwọn àbí. So wọ́n wá fún yín nọ́mbà tó yẹ kẹ́ ẹ pé ẹ wàá pè ẹ rí gbé.
7: Mi wá rí
5: pè.
7: Rárá ó pe nọ́mbà mi. So ẹni ẹ wá fún mi nọ́mbà tí màá pè. So mo wá bóyá tí mo bá ń sọ̀rọ̀ lórí fóònù yẹn. Mo wá dá yín nọ́mbà yẹn. Sórí fóònù ló ti kọ́ ọ̀tọ̀ ẹ̀ báyìí nọ́mbà yẹn kúrò náà.
5: Nọ́mbà tí wọ́n fún yín bẹ́ẹ̀ ó ti delete àbí.
7: Bẹ́ẹ̀ni
5: ò ṣe pé mọ́nu. Àwọn ọ̀dẹ̀ rí wọ́n lè rò pé bọ́wọ́ lè kéré fálòmíì kò bínú pọ̀wọ́n òpè sàmàgbà ti fún yín nọ́mbà tó yẹ kẹ́ẹ̀pẹ́ ẹ̀yìn lẹ̀ pè báwọn so definitely ẹ̀yìn lẹ̀ ẹ̀yìn ẹ̀ má tún jẹ́ léyìí orí bẹ́ẹ̀ o.
7: Kò gbọ́dọ̀ orí bẹ́ẹ̀ lágbọ́ọ̀lọ́.
5: N50,000 lẹ jẹ́ o.
7: Olúwa ṣeun.
5: Bó ṣe jẹ́ nìyẹn congratulations ẹ̀. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn ká tàn mọ́ lẹ́sìn báwọn ẹ̀yìn lẹ́ nonchalant attitude àbí kí la lè pè yẹn. Ebo àgbà ebo la lè lò fún.
1: Èmi ò gbọ́ gẹ̀ẹ́sì.
5: Mo ṣe o ẹ̀wù analyst mo kò kí. Kí presenter ọmọ tiẹ̀ lè sọ pé òun tiẹ̀ fẹ́ sọ pé òun fẹ́ yá ebo kan lò pé òun sáré pe ẹnìkan. Kọjá gbà nìkan lọ́wọ́ pẹ̀lú èèyàn. Ọ̀gá o. 091-23-86 negligence okay awon eyan to hello negligence ni okay hello
7: hello raso
5: e ga so oruko yan ta dubo te wa lakadaska
7: adin ni no betun lati lojo
5: olodo gba o le tin play kase
7: oni ni sa
5: eni le bere
7: ben sa
5: losan yi
7: ben sa
5: se n gbo kase ni
7: no mo ti ma n gbo mo you can try loin.
5: Ẹ ti máa ń gbọ́ tipẹ́.
7: Bẹ́ẹ̀ni sá.
5: Bọ́ ẹ kì í ní interest.
7: Bẹ́ẹ̀ni sá, mo kàn ní kí n try.
5: Kí ló wá mú interest wá lọ́sàn yìí?
7: Ó kàn ó wà bẹ́ẹ̀ ni ó wáyé bẹ́ẹ̀
5: ni. Ó wáyé bẹ́ẹ̀ ni.
7: Bẹ́ẹ̀ni.
5: Èsì bẹ́ẹ̀ ni target kan pé owó mo mà nílò àbí ẹ̀rọ ajá tó ń gbìyànjú eléyìí o.
7: Kọfílẹ̀ náà ni pé.
5: Ọ̀rà.
7: Ọlọ́run
5: á ṣe
7: Meji
5: nira. Congratulations ẹ jẹ 100,000 naira.
7: Ṣé kan sá.
5: Wọ́n máa pè yín láìpẹ́ yìí o.
7: Ẹ
5: sọ. Bó ṣe jẹ́ nu. Ẹ já lọ sórí 200,000 naira. 200,000 naira. 200,000 naira. Ta ló lówó yìí? 080 ló bẹ̀rẹ̀ rẹ̀.

0: 80 òun ló bẹ̀rẹ̀ rẹ̀. Sixty-two, sixty-five. Òun ló parí rẹ̀. ₦200,000 ta ló lówó yìí? Ta ló ní ₦200,000? Ẹ káàsán. Orúkọ yín àtàdúgbò tẹ wàyí sà.
1: Ọdún Ayọ̀ ló sọ̀rọ̀ sà.
0: Ọdún Ayọ̀ kíni?
1: Láti airport. Ọdún Ayọ̀ Lẹ́mọ.
0: Ẹlẹ́mọ láti airport.
1: Lẹ́mọ LMO.
0: Okay, lẹ́mọ.
1: Yes, sir.
0: Okay, lẹ́mọ láti airport.
1: Yes, sir.
0: Ìgbà wo lẹ ti ń play káṣẹ?
1: Ó ti pẹ́ o láti láṣẹ. Mo play láàárọ̀ ìgàn ní Lagelu, mo play ní Class FM. Mi tíì jẹ.
0: Ẹ tíì jẹ rí.
1: Mi jẹ rí.
0: O ti tó bí ọdún kan.
1: A ti ọdún kan.
0: Okay. Ṣé ẹ ṣe pé n fi owó rán àgbà kan bá yín play rẹ̀?
1: Ó jẹ́ pé àgbà náà ni o.
0: Lẹ̀ ń kó fún kò é ta.
1: Bàlá bá ń bẹ̀.
0: Kè é ta yín. Ẹ
1: ká àwọn ọmọ ọ́fíìsì ńjọ kan.
0: Ẹ lọ ká mọ́ yín ju ọ́fíìsì ẹ̀ fún yín géètì. Tẹ bá ti gba bí Lòyólà yẹn. Ẹgbẹ́ ti gba bí Lòyólà yẹn wọlé ọ̀nà tó gbọ́ géètì yẹn bá ti tọ́ka. Ẹ rí mọ́sálásí kan. Ẹ rí ọ́fíìsì kan. Ọ́fíìsì ẹ̀ wà lábẹ́ rẹ̀ báyìí. Ẹ máa ti débẹ̀ bí ọwọ́ ọ̀sán. Ṣé gbọ́? Ẹ káwọn bọ́ìsì lọ bẹ̀. Ẹ bá fọlọ́pàá mú wọn fi ilẹ̀ o.
1: Ẹ
0: kàn jẹ́ kí wọ́n fọwọ́ bá. Kí wọ́n mọ̀ ná o. Bọ̀ kí wọ́n fọwọ́ bá. Ṣé ti gbọ́? Ẹ bó ṣe jẹ́nu o. Congratulations, ₦200,000 lè jẹ.
1: Ẹ ṣe gan, sir.
0: So, customer care máa pè yín láìpẹ́ yìí.
1: Okay, sir.
0: Bó ṣe jẹ́nu o. Ẹ já máa lọ fún tọ̀sán. Ẹ mọ̀ ná o. Ẹ mọ̀ ná, ẹ fọwọ́ bá ni o. Ngbẹ́ ẹlẹ́ nìkan ló ní kí wọ́n ná o. Ẹni ẹ̀nà ẹgbẹ́ fọwọ́ bá. IBK ọmọ yẹn ti dé. IBK ọmọ tó ń sọ. IBK ó ti dé báyìí. That very pretty lady. Oh my God. Fantastically pretty. Ìbò olóko dáná. Ẹ jẹ́ ìmọ̀ lọ fún tọ̀sán. Ẹ mọ̀ kó owó fún dẹ̀ sí o. Scammer ni o. Èmi mo lowó rẹ̀. Bó ṣe jẹ́nu ẹkú kalẹ̀.
2: Àwọn tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
3: Splash 105.5 FM. The
4: here is
5: 105.5.
4: One station, all the hits.
3: 105.5. Splash.
6: Quick, charge at 240.
7: Hot news. Cool vibes, sports, and more on the Integrity Station.

0: wings. Spread your wings on Splash 105.5 FM.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àti lọ́jà lórí tábìlì kan ní ọmọlúàbí ẹ̀yin olólùfẹ́ ti wà ní àtayélujára ní àgbáyé àgbẹ̀ òṣùbà kárí fún yín ẹlẹ́kùn ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ máa bá wa fi ọkàn bá bọ̀ ẹ máa dá sí i níbàámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá kà sí ẹ tí ì gbọ́ yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa lọ lọ́wọ́ ọ̀wọ́ níbàámu pẹ̀lú ohun tá a gbé wá ni o ẹ mọ̀ gbé wa lọ ságbègbè tá a lọ ẹ mọ̀ ràn wa lọ síbi tá a yà ọyá ẹ̀yin tẹ́ wá ń gbé wa lórí rédíò tẹ́ ń béèrè pé ń bolẹ̀ lè rọ̀ mọ́ ẹ máa lọ sí àtayélujára ojú òpó facebook ni ẹ lọ ṣe àwárí ẹ ní ìtọ̀nà /fm105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín o ẹ jẹ́ kíyàn kí o máa gbéra ọyá nìṣó níbẹ̀.
1: ọyá ajá nìṣó o káwo bí ìṣẹ̀lẹ̀ bó ti ṣẹlẹ̀ kódà lọ́wọ́lọ́wọ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti kano òun náà ni a ti sọ di mímọ̀ báyìí wípé ọwọ́ wọn ti tẹ afurasí arákùnrin kan ẹni ọdún mẹ́ta ẹni ọdún márùnlélọ́gbọ̀n 35 afurasí yìí tí wọ́n ní ọ wà nínú àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jingiri dáadáa kódà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n tún dáná jẹ̀ láti ibùsọ̀ kan lọ sí ibùsọ̀ míì wọ láti kano wọ kaduna wọ katsina nẹ́tíwọ̀kì ẹ̀ jinná gan púpọ̀ púpọ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún csp abdullahi haruna kiyawa ló ṣe payẹ́ ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó jáde lánàá ti ṣe ọjọ́ ajé monday according to gẹ́gẹ́ bó ti ṣe wí ó ní afurasí tí wọ́n pe orúkọ ẹ̀ ní abibu bello lọ́wọ́ tẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lásìkò ìgbìyànjú tí wọ́n ń sà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí àwọn ikọ̀ ajínigbé láti pàṣẹ àwọn ikọ̀ tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n máa ń ṣiṣẹ́ tako ìwà ajínigbé ìyẹn ò ní ìpínlẹ̀ náà kódà àwọn níbẹ̀ lò ẹni tó jẹ́ olùgbé ní kùnkùnmi town ìyẹn ní ìjọba àbílẹ̀ ti mcarthy ní ìpínlẹ̀ ti kaduna ọwọ́ tẹ́ lẹ́yìn tí àwọn òmófegè ìròyìn ojúlówó búkì ìròyìn làwọn mú ìgbà sì mú báyìí wọn ni wọn ò wulẹ̀ mọ́mọ́ lọ́mọ́ wọn àmú onígun pa báyìí lójú ná tí ẹ wùrẹ̀ ihun sun ìní wọn ti padà mú wọn mú ọlọ́run ọwọ́ mà ní pẹ̀lú èyí kọ́ padà bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnujẹ́wọ́ ǹjẹ́ dàbàrà bó ṣe kẹrẹ̀ kó tó pọ̀tọ̀ fún ẹ̀ bí fúnra lára rẹ̀ nígbà tí rí wípé ilẹ̀ ti mọ kò síbi àsápamọ́ sí mọ́ wọn ni bello fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò bí ayẹ ìbákà wípé lótìtọ́ àti lódodo àwọn máa ń jiyàn gbé ni àwọn sì máa ń fi èyí táwọn ń ṣe yìí máa fi bójú ni pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ ti gùọ̀zù àwọn gbaránsọ̀mù gba owó ìtúlẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn máa ṣe ìwàsí ká máa daran láti ibùsọ̀ kan lọ ibùsọ̀ míì ìpínlẹ̀ kan wọ̀ pínlẹ̀ míì láti kano wọ kaduna wọ katsina bẹ́ẹ̀ náà sì rèé àwọn mú ìwà iṣẹ́ ìjínigbé àwọn mú mọ ohun tí àwọn ṣe àmọ́ lọ́wọ́ yìí ilẹ̀ ti mọ́ bá wọn àwọn òṣìṣẹ́ elétò ààbò sì ti palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ti wò yóríyórí lákàtà iléeṣẹ́ ọlọ́pàá.
0: ẹ̀dá àbáhùn ó dúró sórí ẹ̀nù a jẹ́ pé a fi àgò kẹ́yẹ àparò
1: òun ojú wa lójú rí o
0: lójú ẹ̀ rí o ó dá ẹ̀jẹ̀ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ kan ò tó ń jẹ́ ká rí gbọ́ pé ọwọ́ ṣẹ̀kún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti akwa ibom wọn ni ọdẹ púpọ̀ púpọ̀ jù afurasí ìgárá àlọ́kọ́lọ́ ń kígbe kan wọn ni ọwọ́ ṣẹ̀kún òfin ọgbà nílẹ̀ fẹ́ẹ́fẹ́ bí agbègbè kan nínú ilé ìfẹ́ ni ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró wọn ni ǹjẹ́ wọn mọ ẹyẹ gbogbo àwọn ẹrù bú eléyìí tí ń kó rọra wò wọn bá ìbọn méjì ọ̀tọ̀ lọ́wọ́ rẹ o èyí tó jẹ́ àgbélẹ̀rọ bákan náà ni wọn tún bá ìbọn ṣọ̀gìnì ṣọ̀gìnì aláyùn tíyìn fúnra rẹ méjì wọn ni wọn kà mọ àkàtà rẹ eyín oníjọba ìbílẹ̀ tí wọn ń pè ní ọ̀bì ọ̀nà mbọm ní ìpínlẹ̀ náà nígbà tí wéròyìn the punch eléyìí tó ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ó ní ẹjẹ́ mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ọ̀hún ló wáyé o lọ́wọ́ ìdajì ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tí a wà níbẹ̀ ó ní àwọn èèyàn náà ni o wọn kàn ń gbúròó ìgbúrò ọ̀hún kọ́ wọn ké gbàjarè sákàtà iléeṣẹ́ ọlọ́pàá ó ní abúlé kan èyí tí wọn ń pè ní ikot ekwenga ó ní ibi abúlé ngan o ó ń làwọn ikọ̀ alọ́kọ́lọ́ ń kígbe ibẹ̀ ni wọ́n lọ wọ́n ti lọ ṣe iṣẹ́ àbúrò náà ọ̀yájà sọ̀dá lọ sórí tábìlì tó ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ akwa ibom nígbà tí ó sọ̀rọ̀ dsp tom from john ó ní bẹ́ẹ̀ ni isele gbankan gbe waye o pede royin ni ojo aje ose ta wa nibe ye ni lo ti uyo nigba ti john en to se atotonu sowo iwaju pe oko idole ni onipajawire pararo ta ti gunle iwade kan oni wakati 24 ni tebotoro ipinle akwa ibom oni ajama ye pe bawon se nguro a ti ngbo firin firin pe wo won tun ti de o awon ara ilu won loju orun o oni ngba to won wa go baye ago marun ni daji kutu fere hai ona ni isele gbankan gbe ohun waye oni be ni to je ogo olopa inspector henry ona lo lewaju awon lo sibi ise akanse na o oni eje mo bi pe eni eleni oniyan loniyan kan ti an pe ni ini inform o lo ni lo kamole to si je pe won gbe iban si ni atari bayi ni o pe gbogbo n to ba ni kobre sini ko le alopopo re kobre sini gbe le kokoro ta won fi si kobre sini fi le awon lowo o oni eje mo pe isele ta nso nipa re yi odi arowo to ile ise olopa oni be awon sise ohun o owo osekun ofin o gba mu lowo osekun awon to ti ko agba pada lowo re oni ari bayi be ise akanse ayika ti agbegbe won ko le ba tubo bo kuro lowo ikolu awon onise laabi oni ile ise olopa o nipele etakwa ebom awon o le sun be awon oni wo lati kapa ewa odaro nibe ewe iroyin the punch lo je ka ri gbo ayina le na gan ki e ka so wo iwaju o
1: eje tun ni so nbe ka te so wo iwaju le kan si
0: a

0: ti omo odun meji din ni ogun kan kefas seun ti won ni o dede lu egbe eni odun meji le ni ogun 22 ha to lu ni omo odo lojo isimi Sunday ti yun si gba be jasaju le orun lani isele to sele yi o sele ni legbe awon melebi yi ni phase 4 jiko yi ni jiko yi agbegbe ti nbe ni olulu le Nigeria Abuja ibi samanti igbe donle according to gegeba ti se wi o won ni omo yi ti se omo odun meje ni yi gangan miracle lo ko re iyanu ni nje
1: mashallah
0: oni wahala ya so bilisi bere lasiko ti won ni kefas ji lo ro jon ama noodles ti won ni o sele ti o fe je laaro sadede ni yon pura ani kefas wo pe why what can happen noodles ti o fe je bawo lo sele disfaran to le pura
1: mashallah
0: wani ibe nani o kokko bi mama ti yin o lere mama anybody noodles o won wa o nje bi alaran o te ba wo pe noodles kini nje be ti ma da bi alaran ta won mo kekeke kon don ani won bi ere oni yin lo won o mo nti o sele o won o mo bi o nje wa o si ni oda kefasi se suru o titi Sunday ji ti Sunday ba ji boya o nlo je o le so je kegbon re o ji ani ngbati mama Sunday o si bere o ni ko pe gojina o njade lo ni nkan bi owo ago marun ago mefa ku iseju mewa ni o njade lo lo ro kutukutu to si fi oko re Sunday ati mireku o fi ile sile pe ma gbagbe wi pe kefas ati Sunday tegbon taburo la won iya gangan ti se ya won eyan o jade oko nbele won nigbati mireku wi o oni ko ju bi 20 iseju lo leyin ti mama won jade won ni kefas o lo ji Sunday nbi ti o si lo ji Sunday se wa lo je ndomi mi
2: Olorun ma sanu nta
1: kan lo we bi npa ni
0: Sunday se wa lo je noodles won
1: ina wi
0: ani ide aye de ba ti bebere wi pe kilo wi kilo so kilo wa sele bo ba ri be kilo sele se o di wahala ni won ni be lo ti wo mo eni awi lowo o ngbati o bere si ni ba won fa won bere si ni wo idimo ko pe ko jina won ni kefas ba wole lo o si lo fa omodo bodi amode to fa bayi a fi pin
1: olorun gba wa o
0: lori mo
1: olorun
0: ni atari o won ni ka to wi ka to fo ati la we mudi lo le mani oro yi si pada di gba nko gbe o gba be ja o won gbe won du baba re gbe o du gba ruwo bele won ni sugbon e pa o pada boro mo o tori bi pe won gba pa Sunday ko se gbe o o di wojo lo won si gbese Sunday o di wojo lo lati be ni oro ti pada di gba nko gbe won ni eleyi wa pada je isele to sele pelu e awon eko vigilante won de o ko si pe ko jina oro to eti olopa o leyin ebe won pada mu kefasi tori eleyi ti koja oro mo lebi mo
1: lebi ko
0: te soro is a bad matter bro ni won tun fighting ko emi kan ti bo si won ni le ise olopa ti nbe ni jiko yi won foro na to won leti won se pada mu kefasi nle o lori inu buruku to bi to fi nbe me egbon re olagbara
1: o se ni laanu pupo ju o
0: ọdá
1: ẹjẹ ká agbera tán ká lọ sí àkàtà wọn nípínlẹ èkó wọn ni ajú àbẹrẹ ní làbọ ló wọn ṣe iṣẹ takuntakun léyìí tó sì jẹ pé àwọn abilékọ méjì ọtọ ọwọ àṣekún òfin ó gbá wọn mú lọwọ ṣógan ni o wọn ni ẹsùn tí wọn fi kàn wọn náà ni wípé wọn lọ gba àwọn ẹbẹ kan ẹrìmọ ilé bẹẹ ni wọn bẹrẹ sí ni pa àwọn ẹlẹrìn dòdò ayédèrú ẹyin onílù ti bàdágìrì nípínlẹ èkó ń bẹ o nígbà tí wọn tẹsí ọwọ iwájú o wọn ní ẹjẹ mọ wípé àwọn ẹlẹrìn dòdò tá à ń sọ nípa rẹ yìí ń orúkọ iléeṣẹ oníléeṣẹ ọnà ni wọn ṣe bẹẹ tí wọn lẹ mọ láà o léyìí tó sì jẹ pé ayédèrú ni wọn ń pọn jáde nígbà tí wọn ṣe àfikún atótónu náà wọn ní bí a bá lọ tààràtàrà o àwọn àdúgbò kan bẹ tí wọn ń pè ní tàlàbí onílégbalé onílégbalé wọn ní bá a bá lọ tààràtàrà a lọ sí agbègbè kan tí wọn ń pè ní ìjọba ìbílẹ̀ ti ọlọ́run dá àwọn ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ló jẹ́ o ní ìpínlẹ̀ èkó wọ́n ní nǹkan bíi aago mẹ́sàn-án.

0: Owó àṣálẹ̀ ọjọ́ ìkọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2024 ta wà níbẹ̀. Nígbà tí wọ́n tẹ̀síwájú, wọ́n ní abilékọ àkọ́kọ́ ẹni ọdún 52 48-year-old woman. Ẹni kejì ẹ̀ òun ti pé gérégé 50 wọ́n ti pé ṣangilítí at 50. Wọ́n ní àwọn méjèèjì ò lọ́wọ́ ṣèkún òfin ọgbà wọn mú, wọ́n sì fojú wọn bàdé lórí iléeṣẹ́ ti àjọ ààbò ẹni làbò ló tó wà nílùú Badagiri. Nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú ńbẹ̀, wọ́n ní àkọ́kọ́ náà báwọn ṣe débi tí wọ́n ti ń pọn àwọn ayédèlú ẹlẹ́rìndòdò náà. Ǹjẹ́ nọ́mbà àdánimọ̀ yín dà o? Ẹ kó àwọn ìwé tẹ̀gbà lọ́wọ́ ìjọba bóde tó fún yín ní àṣẹ láti máa pọn ẹlẹ́rìndòdò. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé báàbù ni o, wọ́n ń wọlé bẹ́ẹ̀ ni. Ọ̀dà bọ́ bá jẹ́ pé yìí tún kọ́, ẹ fún wa ní àwọn ìwé eléyìí tẹ́ gbà lọ́wọ́ àjọ tó rí sí ìpèníyà àti ohun tí à ń mu láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn àjọ ti NAFDAC. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé wọn ò tún ríyìn gbé bọ́ta o. Ǹjẹ́ ṣé nọ́mbà wa ń bẹ lára àbí ò sí ńbẹ̀? Wọ́n ní ọtún lọ rèé mú ayédèrú nọ́mbà àtàjọ NAFDAC. Wọ́n bá tún lẹ̀ mọ́ ara ayédèrú ohun tí wọ́n ń pọn, wọ́n ní ọtún lẹ̀ mọ́ lára o. Ǹjẹ́ ń bo lọ̀rọ̀ òde dúró báyìí? Wọ́n ní àwọn méjèèjì lọ́wọ́ òfin ti gbá ńlẹ̀ báyìí, lẹ́yìn tó sì jẹ́ pé wọ́n lẹ́jọ́ jẹ́ o lákàtà ìjọba ti orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ àríyàn gbọ́ fún ti ọ̀sán òní o.
1: Your Nescafe is not just a drink, it's your

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sútí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Your Nescafe is not just a drink, it's your

0: àdìdì ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: With Glotalk Master we loaded, we don't have to settle for less because we are a people who love to talk and we don't talk small.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní.

0: fifi jeun mo fun idile obiri aye owo ti won gba ni ilu ifeyinti tan ko si ibi ti tokotaya yi le ki owo bo mo omo kan soso ti won bi ko ri nkan je ko ri aso wo ko le ba egbe re lo si ode asehin wa asehin bo adi tupinu ati jade ni ilu ilakose losan jokan bayi o ke si baba re oni
1: baba mi mo dupe lopolopo fun bibi ti ebi mi lai se ani ani bi o ba je bayi ni e wa tele e ko ba ti ni ero pe ki ebi mi e ko ba ti le leto eni tin ni obirin ṣùgbọ́n àyípadà ti dé ó di òwúrọ̀ àná tí mo ti fi ẹnu mi bá oúnjẹ mọ ṣùgbọ́n n kò rí kí ẹ̀yin pàápàá jẹun n kò sì rí kí ìyá mi bu òkèlè nítorí náà mo fẹ́ láti jáde kúrò ní àárín ìlú kí n fi orílẹ̀ ibikíbi tí mo bá rí bóyá bí èmi bá lọ ẹ̀yin àti ìyá mi lè rí ọ̀nà àti máa tọ́jú ara yín ó dìgbà o bàbá mi bí ọlọ́run bá wí pé mo tún máa rí yín a jẹ́ pé wọ́n rí yín ṣùgbọ́n bí ẹlẹ́dàá bá pé òní ni àrímọ a ó máa pàdé ní òde ọ̀rọ̀.

Báàdì tún fèsì sí ọ̀rọ̀ yìí. Ó ní ọmọ mi Àdìtú, níbo ló mọ̀ tí ó bá lọ? A kò ní ara ilé kan ní ìdálẹ̀ tí ó jẹ́ olówó tí ó le tọ́lọ́. A kò ní ìyé kankan tí ó ṣe pàtàkì tí ó le lọ́jọ́ kọ́tì. Bí ìyá rẹ bá lọ gbọ́ nǹkan tí ó wí, ó máa kú sí Ọlọ́run ni. Nítorí lóòótọ́, a kò lówó, ṣùgbọ́n a ní ọ̀. Ìwọ ni owó wa, ìwọ ni oko wa, ìwọ ni ilé wa. Ìwọ yìí nìkan ju gbogbo ohun àlùmọ́nì ẹlòmíràn lọ. Èmi pàápàá ti ń pa èrò àti padà lọ sí ìlú ìfẹ̀yìntì. Bóyá mo lè rí owó yá kí a fi máa jẹun. Jọ̀wọ́, jókòó.

ṣùgbọ́n àdìtú ti pinnu lọ́kàn rẹ̀ pé òun ní láti lọ dandan. Kò wí nǹkan kan fún ìyá rẹ̀. Lọ́nà kínní, ìyá rẹ̀ yára bọ́ sí òde nígbà tí ó fi ń sọ̀rọ̀ fún bàbá rẹ̀. Lọ́nà kejì, kò tilẹ̀ fẹ́ sọ fún un. Ó ní bí òun bá jẹ́ kí ìyá òun gbọ́, yóò dì mọ́ òun ni. Ẹkún ni yóò sì máa sun, nítorí obìnrin a máa fi omi ojú ba ọ̀rọ̀ pàtàkì jẹ́. Ìgbà tí bàbá rẹ̀ rí i pé kò gbọ́, ó fún un ní àdá kan, ó fún un ní ṣílè kan àbọ̀, ó kí i pé ó dìgbò ó ṣe, ó sì súre fún un. Ó wọlé, ó bẹ̀rẹ̀ sí í da omi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀.

Adìtú bá jáde, ó lọ sí ọjà. Ó ra ìwọ̀ apẹja. Ó ra iyọ̀ púpọ̀. Ó sì ra ìṣáná tó ilé mẹ́fà dáadáa. Àti ọjà ló ti ki orí bọ inú igbó tí ó ń lọ ní òun nìkan pẹ̀lú ebi nínú láìsì tilẹ̀ mọ́ òpin ìrìn àjò òun. Ìgbà tí ó rìn tó wákàtí méjì, ó já sí ojú ọ̀nà oko kan. Ó rí ọ̀gẹ̀dẹ̀ pupa méjì ní ilẹ̀ tí wọ́n tóbi dáadáa. Ewé bò wọ́n lórí. Ẹnìkan tí ń ti oko bọ̀ ló sọ̀kalẹ̀ níbẹ̀ tí ó tú ẹrù rẹ̀. Ìgbà tí ó tún máa gbé ẹrù ni kò rí àwọn ọ̀gẹ̀dẹ̀ náà nítorí ewé bò wọ́n lórí. Àdìtú kó méjèèjì. Ó jẹ ọ̀kan lọ́jọ́ náà. Ó fi èkejì pamọ́. Ìgbà tí ó tún ti kúrò lójú ọ̀nà yìí náà ni ó tún ti ki orí bọ inú igbó tí ó ń lọ. Ó rìn títí ilẹ̀ fi ṣú lọ́jọ́ náà. Ìgbà tí ilẹ̀ ṣú pátápátá, ó dúró. Ó wá igọ̀ igi kan. Ó sùn síbẹ̀. Lọ́jọ́ kejì, ó fi orí lé inú igbó. Ó ń bá ìrìn rẹ̀ lọ. Ó jẹ ọ̀gẹ̀dẹ̀ kan tí ó kù. Ṣùgbọ́n ó jẹ ọ̀gẹ̀dẹ̀ yìí kò pẹ́ tí ó dé ìdí igi òró kan tí ó rí ọ̀pọ̀lọpọ̀ èso tí ó wọ̀ sílẹ̀. Ó kó díẹ̀ nínú àwọn òró wọ̀nyí. Òun ló sì ń jẹ títí ilẹ̀ tún fi ń ṣú lọ. Ní àkókò yìí, ó wà ní àárín inú aginjù gan-an ni. Kò sí ọmọ ènìyàn tí ó dé ibẹ̀ rí. Gbogbo agbègbè jẹ́ igi àti ìtàkùn. Ó kún fún agbe àti àlùkò, àparò àti àdàbà, èkúté àti ọ̀kẹ́rẹ́, ẹranko ńlá àti kékeré. Gbogbo agbègbè dúdú kìjan kìjan. Àti rí ojú ọ̀run ṣòro. Igbó náà pọ̀ gidigidi. Àdìtú Olódùmarè tún sùn sí igọ̀ igi kan nígbà tí ilẹ̀ ṣú.

lọ́jọ́ kẹta wà yí o. Ó pinnu àti wá ibì kan tí yóò fi ṣe ibùgbé láàrin igbó ńlá yìí. Ó rìn títí. Ó dé ibi odò kan báyìí tí ń ṣàn láti orí àpáta. Apá òkè odò yìí, kí ó tó di pé ènìyàn dé odò gan jẹ́ ilẹ̀ títẹ́jú. Ibí yìí ni àdì tún wá àyè sí tí ó fi ṣe ibùgbé. Nísinsìnyí, ó sọ ara rẹ̀ di èrò inú igbó. Ó sọ ìrètí àti lọ sí àárín ìlú nù. Ijó àárín ìlú kò jẹ́ nǹkan fún un. Ìlú àárín ìlú kò ní ipò lọ́kàn rẹ̀. Ó di alábàágbé ọ̀bọ orí igi. Alájọrin ejò nínú igbó. Ọ̀rẹ́ àdàbà àti òrìrí. Kinní kan ni ọkàn àdì tún kò bàjẹ́ mọ́. Kàkà bẹ́ẹ̀, ó wọ inú igbó. Ó bẹ̀rẹ̀ sí dẹ ẹ̀bìtì kiri. Ó dẹ mẹ́fà dáadáa kí ilẹ̀ tó ṣú. Ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, ẹ̀bìtì mẹ́ta ti pa èkúté mẹ́ta. Àwọn èkúté wọ̀nyí ni àdì tún fi ṣe oúnjẹ àárọ̀. Ó mú èkúté kúrò. Ó tún ẹ̀bìtì dẹ. Òun náà tún lọ. Ó dẹ ẹ̀bìtì mẹ́fà sí i. Ẹ̀bìtì wá di méjìlá. Ìgbà tí ó lọ wu àwọn wọ̀nyí ní ìrọ̀lẹ́, mẹ́rin tire. Wọ́n pa ọ̀kẹ́rẹ́ kọ̀ọ̀kan. Báyìí ṣá ni àdì tún bẹ̀rẹ̀ sí bá ìgbésí ayé rẹ̀ lọ. Tí ó ń pa èkúté, pa ọ̀kẹ́rẹ́ nínú igbó kiri. Ọjọ́ kejì tí ó dé ibùdó rẹ̀ yìí ló mọ̀ pé inú ìjàmbá pátápátá ni òun wà. Ó di ọ̀sán ọjọ́ náà ni ló bá déédé gbọ́ tí kìnìún kan ń bú ní apá iwájú rẹ̀ tí ọ̀kan tún ń bú lẹ́yìn tí ó sì dàbí ẹni pé wọ́n ti ń bú. Wọ́n túbọ̀ ń súnmọ́ ara wọn. Àdì tú Olódùmarè gun orí igi lọ. Ó dákẹ́ nigínnigín nírètí pé òun ó rí kí kìnìún kan kọjá. Ṣùgbọ́n dípò kìnìún, ẹkùn lórí ẹkùn rìn sí wá. Ó rìn sẹ́yìn, ó bá ti ara rẹ̀ lọ. Ibi tí ó wà yìí jẹ́ ibi tí ó ti lè rí inú omi kedere. Ìgbà tí ó kọ́ wo inú omi, ó rí ogunlọ́gọ̀ àwọn ẹja. Ìgbà tí ó wò ó lẹ́ẹ̀kejì, ó rí ọ̀kẹ́ àìmọye àwọn ọ̀nì tí wọ́n rìn kiri nínú omi. Onírúurú ni gbogbo wọn. Ẹnu òmíràn gùn, ó rí ṣoṣoro. Tí òmíràn kò gùn tó bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ní eyín tí ó nípọn, tí ó mú bérébéré bí abẹ. Gbogbo wọn ni wọ́n sì ń wá sí òkè omi tí wọ́n ń gbé imú sókè, tí wọ́n ń la ẹnu háhá. Àdì tún jókòó sí orí igi títí ilẹ̀ fi ṣú. Ìgbà tí ilẹ̀ ṣú, ó sọ̀kalẹ̀. Ó jẹ ọ̀kẹ́rẹ́ díẹ̀, ó sì jẹ ìgbín tí ó rí he. Ó jẹun tán, ó mu omi. Ó mu omi tán, ó fi ẹ̀yìn lélẹ̀. Ó pa ojú dé, oorun mú un lọ. Kí ó tó jí ní ijọ́ kejì, oorun ti ta. Kò bá tilẹ̀ tí jí. Bí kò ṣe nkankan tí ó dédé dúró sí igbá àyà rẹ̀ tẹ́lẹ́kú, ó wúwo rinrin. Ìgbà tí àdì tún la ojú báyìí, kí ló máa rí? Ejò ló kájọ sí igbá àyà rẹ̀. Èrè sì ni. Oorun tí àdì tún sùn wọ̀ lára púpọ̀. Gbogbo wàhálà tí ó sì ti ń ṣe mú kí ó rẹ̀ púpọ̀. Kò para dà rárá. Eré ṣe bí òkú igi ni. Ìgbà tí ó sì fà, tí ó kájọ lé ní igbá àyà, tí ara rẹ̀ gbóná mọ́ dáadáa.
ó kúkú túbọ̀ rọra jókòó ní tirẹ̀ ni. Kì í ṣe gbogbo ejò náà ni igbá àyàdì túgbà. Apá kan ara rẹ̀ wà ní ilẹ̀. Ìgbà tí ó jí tí ó rí ejò yìí kò mọ ohun tí òun lè ṣe. Ejò ká bí òkìtì ọ̀gán sí igbá àyà. Ó yọ orí jáde. Ó ń wo gbogbo agbègbè. Bẹ́ẹ̀ ló ń yọ ahọ́n lẹ́nu bèrè. Àdìyí tún rọra mú ara dúró ní gínigín. Nírètí pé ìgbà tí ó bá ṣe díẹ̀, ejò yìí yóò lọ. Ṣùgbọ́n kàkà kí ó sàn lára ìyá àjẹ́. Ó ń fi ọmọ rẹ̀ bí obìnrin. Ẹyẹ ń yílu ẹyẹ. Dípò kí ejò lọ, ṣe ló túbọ̀ ń ká ẹ̀rù rẹ̀ tí ó ṣàn sílẹ̀ lé orí igbá àyà àdìyí tú. Tí ẹrù wọ òun mọ́lẹ̀ tintin. Ìgbà tí ó ṣe, ara àdìyí tú kò gbà á mọ́. Ẹrù èrè yìí máa pa á kú. Ó bá pinnu láti paradà. Ẹ̀ẹ̀kan wuyà tí ó dìde. Ejò túká. Ó bẹ̀rẹ̀ sí wọ́ ní ilẹ̀ kiri. Rírí tí ó rí àdìyí tú. Ó gbéra kúrò ní ilẹ̀. Ó nọrùn síwájú bí ẹni kí ó fi orí sọ ní igbá àyà. Ṣùgbọ́n onítọ̀hún yẹ́. Ilẹ̀ ló bá orí lọ. Ejò yìí wá tún fẹ́ lọ́mọ lára. Kí ó lọ́mọ tán. Kí ó wá tú ara rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ó dá a lẹ́yìn. Ṣùgbọ́n àdìyí tú kò jẹ́ kí èyí ṣeé ṣe. Bí ó ti ń lọ́mọ lẹ́sẹ̀ ni ó ń gba ẹsẹ̀ rẹ̀. Ìgbà tí ó ṣe, ó rí àyè lọ́mọ àdìyí tú ní ibi ìdí. Àdìyí tú bá ògèdè ìgbé lọ sílẹ̀. Àwọn méjèèjì wá jọ ń yí kiri. Bí ó bá yílé ejò lórí, ejò náà yílé. Bí ejò yílé, òun á tún yílé ejò padà. Gbogbo ara àdìyí tú olódùmọ̀.

rẹ̀ tí ó pọ́n sí ìta. Ìlú rẹ̀ ni pé a kì í mọ̀. Bí òun bá sùn lọ́tán, ejò le wá wọ́ bá òun. Bí eléyìí bá sì lọ rí bẹ́ẹ̀, ó nírètí pé àdá òun yóò gé. Ó rí àdá náà mọ́lẹ̀ lọ́nà tí ó jẹ́ pé ẹ̀yìn àdá náà kò lè

tí ó sì di pé ejò máa pa á ó rántí pé òun ti rí àdámọ́lẹ̀ ó bá dọ̀bálẹ̀ lé ejò ńlá náà ó fi gbogbo ọwọ́ di ọrùn rẹ̀ mú.

dáadáa. Ìgbà tí àdì tún ti ṣe yìí ni òun náà ti mọ̀ pé òun fa ìjọ̀gbọ̀n lẹ́sẹ̀. Ó sáré tagbára tagbára. Ìgbà tí ejò kò sì rí ẹni tí òun bá jà mọ́, ṣe ló bẹ̀rẹ̀ sí fi orí gbé ilẹ̀ kiri. Yóò gbé e bọ abẹ́ ìtí, a gbé e bọ abẹ́ ìràwé. Yóò gbé e lé òkúta, a gbé e lé kùkùté. Ìgbà tí ó pẹ́, ó kó wọ inú omi lọ, ojú omi gbogbo pupa lọ ṣú. Èrè kò mú ọ̀ràn náà jẹ́, nítorí nígbà tí ó tó ọjọ́ márùn-ún, a rí i, ó fò lójú omi, ó ti kú pátápátá. Ṣùgbọ́n bí ẹni pé ọjọ́ ìjọ̀gbọ̀n ni ọjọ́ náà jẹ́ fún àdì ìtúni. Ìgbà tí ó sinmi ìjà òun àti èrè tán, ó lọ wo àwọn ẹ̀bí tí rẹ̀. Mẹ́fà pa òkúté tí ó tóbi. Ó ti hun ìyànmọ́ kan fún ẹja pípa. Ìgbà tí ó sì máa dé ibi ìyànmọ́ yìí, dípò ẹja, ejò ló pa. Jomijòkè ni. Ìgbà tí oníyànmọ́ rí ejò nínú ìyànmọ́ rẹ̀, ṣe ló ju ìyànmọ́ sí omi padà. Àdì tú kò dé ibi ìyànmọ́ mọ́. Ó bá pinnu láti dẹ ìwọ́ rẹ̀ kí ó pa ẹja. Ó wá igi tútù tí ó tóbi díẹ̀ báyìí. Ó so okùn ìwọ́ rẹ̀ mọ́. Kò pẹ́ tí ó ju ìwọ́ rẹ̀ sínú odò tí ó pa ẹja àrọ̀ tí tóbi kan. Ó yọ ìwọ̀ lẹ́nu èyí ni. Ó jù ú sí òkìtì. Ó tún dẹ ìwọ́ rẹ̀. Láìpẹ́, ó pa ẹja ọsàn ńlá kan. Lẹ́yìn èyí, ó wá dìde. Ó lọ sí orí òkúta kan tí ó yọ téńté láàrin.

òkúta tí ó yọ orí sókè díẹ̀ díẹ̀ wà gbogbo tí ènìyàn lè tọ̀ kí ó tó dé orí òkúta yìí. Àwọn ni òun náà lò dé ibẹ̀. Ó bá fi ìwọ rẹ̀ sí omi, bí ó ti jókòó lé òkúta, tí ó na ẹsẹ̀ síwájú, tí díẹ̀ nínú àtẹ́lẹsẹ̀ rẹ̀ wà nínú omi. Àfi ìgbà tí ó wo kinní kan tí ó ń bọ̀ sí ibi ẹsẹ̀ rẹ̀, wéré ó fa ẹsẹ̀ sí òkè, ọ̀nì ni. Ṣùgbọ́n síbẹ̀, ọ̀nì tó ń gbé ẹnu bọ̀ háńhá. Àdì ìtúbá ju ìdí ọpa ìwọ rẹ̀ sí i lẹ́nu, ọ̀nì pa ẹnu dé mọ́. Gbogbo eyín ọ̀nì wọlé sí ọpa ìwọ̀ lára, kò ṣeé fàyọ mọ́. Ó wá di pé ọ̀nì ń gbé ìwọ̀ lọ. Òun fa ọpa ìwọ̀ lórí òkúta, ọ̀nì fà á nínú odò. Ìjọ̀gbọ́n dé. Bí ó bá tilẹ̀ fa ọ̀nì gun orí òkúta, kí ló fi máa pa á? Ibikíbi tí àdì tí Olódùmarè bá ń lọ nínú igbó, àdá rẹ̀ kì í yá, nítorí ó ti so okùn agba tí ó yí kan mọ́ èkó àdá rẹ̀. Ṣé ló sì máa ń gbé e kọ́ ìjìká kiri? Ṣùgbọ́n nígbà tí ọ̀ràn ti ọ̀nì yìí kọ́ dé, ó gbàgbé pé àdá wà ní èjìká òun. Ìgbà tí ó ṣe tí ó wá rántí, ó pinnu àti bẹ́ sínú odò kí ó lọ bá ẹranko burúkú náà jà. Wéré ó fò sínú omi, òun àti ọ̀nì fi ìjà pa ẹ́ ta. Igi tí ó wà lẹ́nu ọ̀nì tí kò lè fa eyín rẹ̀ yọ lára rẹ̀ jẹ́ ìrànlọ́wọ́ pàtàkì fún àdì ìtú. Ó wá ku ibi tí ó lè fi àdá ṣá lára ọ̀nì tí gbogbo ẹ̀yìn rẹ̀ dàbí òkúta. Bí ọ̀nì ti ń ju ìrù ni ó yẹ, kò gbọdọ̀ jẹ́ kí ó kan òun kí ó má baà gé e lára. Ìjà ńlá wá ṣẹlẹ̀ nínú ibú omi ńlá yìí. Ẹja sá lọ, wọ́n sá pamọ́ bẹ́rẹ́bẹ́rẹ́. Àwọn jomidòkè gbogbo sá kúrò nínú odò. Bí àdì tó ti ń mú orí ọ̀nì ni ọ̀nì ń yọ́ bọ́rọ́. Bí ó ti ń wá igbá àyà rẹ̀ ni ọ̀nì ń yẹ̀ gẹ̀rẹ̀. Omi tí ó ti tòrò gbogbo di wíwú. Ìgbà tí ọ̀nì sì wá fa eyín yọ lára igi, àdì tún kan ìjọ̀gbọ̀n. Bí ó bá mú òkun lọ sí ìsàlẹ̀, ọ̀nì á mú òkun tì í. Bí ó wá sókè, ọ̀nì á tẹ̀lé. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Sísá ni àdì tún sá jáde nínú omi. Ta ni ń jẹun tí ajá ń

0: lẹ́yìn ẹlẹ́ yìí kò sí ohun kankan pàtàkì tí ó tún ṣẹlẹ̀ sí àdì ìtúlọ́jọ́ yìí ṣùgbọ́n àwọn ẹranko burúkú gbogbo kò ní í má kọjá. Onírúurú ejò ń wọ́ lulẹ̀ láti orí ìtàkùn bẹ́ẹ̀ ni àwọn kìnì ń ké sí ara wọn lórígun mẹ́rẹ̀ẹ̀rin ibùdó. Síbẹ̀ àdì ìtúkò wípé òun máa lọ láti ọjọ́ kejì èyí ló ti bẹ̀rẹ̀ sí okùn dídẹ láti máa fi pa ẹranko. Ó wá ọ̀nà títí orí ibi tí ihò ọ̀kan nínú àwọn kìnì hù wà ó sì pinnu láti bá a ṣe ọ̀rẹ́. Ní ọjọ́ tí ó kó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yìí àgbọ̀nrín tí okùn rẹ̀ pa ló fi bẹ̀rẹ̀. Àdì ìtúkùn àgbọ̀nrín ó kó ìtàn méjì ó di ojú ọ̀nà ihò kìnì hù ní àkókò ebi gan tí kìnì hù ń bọ̀ kíkankíkan. Bí àdì ìtú ti máa dé ẹnu ihò ní kìnì hù jáde rírí tí ó sì rí ṣe ló ń bọ̀ gan-an láti bá apá jẹ ṣùgbọ́n kí ó tó kàn án lára onítọ̀hún ti ju itan àgbọ̀nrín kan sí i kìnì hù bẹ̀rẹ̀ sí í jẹ eléyìí kí ó sì tó wá tún parí èyí ni ó ju itan kejì ibi tí kìnì hù ti ń jẹ ẹ́ lọ́wọ́ àdì ìtú lọ ibi tí ọlọ́run tún ti máa ran àdì ìtú lọ́wọ́ ó dédé rí ẹ̀wọ̀n ńlá kan he níbi tí ó gbé ń dẹ inú igbó kiri ó bá lọ dẹ ẹ̀wọ̀n yìí sí ojú ọ̀nà ihò kìnì hù tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bí kìnì hù bá ní kí òun jáde ṣe ní ẹ̀wọ̀n yóò wọ́ mọ́ ọlọ́run tí kò ní lè kúrò lójú kan. Àdì ìtú so ẹ̀wọ̀n yìí mọ́ igi ràbàtà kan ní ẹ̀bá ihò ẹranko náà ìgbà tí kìnì hù ní kí òun jáde ṣe ní ẹ̀wọ̀n wọ́ mọ́ ọlọ́run tí kò lè lọ mọ́ ó jà títí kò ṣeé ṣe ibẹ̀ nìkan ni ó wà àti jẹun sì di ìṣòro gidigidi. Ibí yìí ló ti wá mọ ojú àdì ìtú dáadáa nítorí òun ló ń bọ́ ọ ìgbà tí ó bá ti tó àkókò àti jẹun a gbé oúnjẹ wá bí ire wọ́n ń di ọ̀rẹ́ ó di kí ó máa fi ọwọ́ pa kìnì hù lára wọ́n jọ ń ṣeré ìgbà tí ó máa tó oṣù méjì wọ́n ti di ọ̀rẹ́ pátápátá. Lẹ́yìn èyí ó tú ẹ̀wọ̀n kúrò lára igi ó mú ẹ̀wọ̀n lọ́wọ́ kìnì hù ń tẹ̀lé bí ajá kiri ó kọ́ kìnì hù náà dáadáa bí ó bá ti gbọ́ súwẹ́ níbìkan tí ó wo kìnì hù lójú tí ó na ìka síbẹ̀ wéré kí kìnì hù bẹ́ kí ó pa nǹkan náà wá ni báyìí ni àdì ìtú bẹ̀rẹ̀ sí í ṣe sí ẹranko gbogbo ó bá ìnàkí ńlá kan mú ọ̀rẹ́ kò sì sí ohun tí òun kò lè wú kúrò ní ilẹ̀ tán ó lè gbé òkúta títóbi ó lè fa igi ńlá tu ìyàtọ̀ díẹ̀ ló sì wà láàrin òun àti ènìyàn àfi ti irun tí ó bò ó lára bí aṣọ. Àdì ìtú pàápàá fẹ́rẹ̀ di ọ̀bọ nítorí ṣe ni òun àti àwọn ọ̀bọ jọ máa ń fò láti orí igi dé orí igi wọ́n ti mọ ojú rẹ̀ púpọ̀ wọ́n ti sọ ọ́ di èkejì àwọn a tilẹ̀ máa ṣe àsè fún àwọn ẹranko ní agogo mẹ́ta mẹ́ta ló máa ń pàdé àwọn àgbọ̀nrín kan báyìí a ti gbé oúnjẹ sí ìta ibùdó rẹ̀ fún wọn àwọn náà kìí sì ṣàìwá máa jẹ oúnjẹ agogo mẹ́ta yìí. Àdì ìtú gbé ọdún méje bámúbámú nínú igbó kí ó tó fi ojú ba ẹni tí ó jẹ́ ènìyàn rárá òun dé ibẹ̀ nígbà tí ó di ọmọ ọdún mẹ́rìndínlógún géere ìgbà tí ó sì fi máa rí ẹnikẹ́ni ó ti di ọmọ ọdún mẹ́tàlélógún dáadáa kò sí ẹni tí ó lè rí òun pàápàá kí ó pè é ní ènìyàn mọ́ irun gbogbo ti kún bò ó lójú rùngbọ́n ti yọ ṣọbọlọ ojú òun pàápàá kò yàtọ̀ sí ojú aṣiwèrè mọ́ ṣùgbọ́n kò sí àṣírí inú igbó tí ó jẹ́ ìpamọ́ fún un. Ní ọjọ́ kan, kìnìún rẹ̀ mú un lọ sí ibì kan báyìí. Ìgbà tí ó dé ibẹ̀, eyín erin tí ó bá ju ẹgbàájì dáadáa. Ó bá mú ọ̀kan níbẹ̀, ó ń fi tilẹ̀ kiri. Fún odidi ọdún mẹ́ta, àdìtú kò mọ̀jú pé kí òun sun ẹran tàbí ẹja jẹ lọ. Bí ó bá rí ìgbín, kí ó sun ìgbín jẹ. Bí ó rí ìjàpá, kí ó sun ìjàpá jẹ. Kò sí àwo àti sí ọbẹ̀ rárá. Ní ọjọ́ kan, àdìtú pinnu àti mọ ìkòkò. Ìgbà tí ó pẹ́, tí ó ti ń yí inú igbó kiri, ó kan amọ̀. Ó wa amọ̀ díẹ̀, ó di orí òkúta tí ó tẹ́jú pẹrẹsẹ kan. Àdìtú di orí òkúta yìí, ó da amọ̀ lé. Ó wá òkúta kan tí kò ju ọmọ lọ ata lọ. Ó bẹ̀rẹ̀ sí fi gún un. Ó gún un títí. Ó gún un tó wákàtí mẹ́fà dáadáa kí ó tó di pé amọ̀ yìí tó àti fi mọ ohun tí ó jọ ìkòkò rárá. Ìgbà tí ó ṣàṣe, ó ṣe ìkòkò kan tí ó nípọn. Ṣùgbọ́n ó didi ọjọ́ kan ló tún fi dá iná lé ìkòkò lórí kí ó tó di pé ó lè fi ṣe ohun kan. Ní ọjọ́ tí àdìtú jẹ ọbẹ̀ tí ó fi àwo rẹ̀ yìí ṣètán, nǹkan kan ṣẹlẹ̀ sí i.
1: Òǹkọ̀tàn olóyè dí Òfágúnwà, olóòtú àti olùdarí ìtàn Ọlárẹ̀wájú Adéwùsì, àwọn ẹ̀dá ìtàn Òǹsọ̀tàn láti ìpìlẹ̀, àdìtú Olódùmarè, obìnrin ayé bàbá àdìtú Ọlárẹ̀wájú Adéwùsì. Tó ìpàdé tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àdìtú Olódùmarè, ire o, ó dìgbà.

0: Flash FM 105.5.
1: Ètò tẹ fẹ́ gbọ́ báyìí òun ni àkókò ìyìnrere láti ilé iṣẹ́ ìránṣẹ́ People of God Evangelical Ministries POGEM.
2: It is given unto man to die.

0: àkúnú ètò yíga alága jù ẹ wá tó fi di.
1: Àdúpẹ́
2: Ọlọ́run ọba yóò jẹ́ ká máa rẹ́rìn-ín ànísọkún.
1: Àmì o
2: Ayọ̀. Ẹyin tẹ́ wà nù lé, ẹyin tẹ́ wà ní pálọ̀. Ẹyin tẹ́ wà lẹ́yìn ìkòlé, ẹyin tẹ́ wà níwájú ilé, ẹyin tẹ́ wà nínú mọ́tò, ẹyin tẹ́ wà lóko ẹ̀gàn, ibi yòówù tẹ́ lè wà. Mo ní ẹ̀rín là á máa rin àgbàdúrà màní ànísọkún.
1: Àmì Ayọ̀ ni dàpọ̀ mi kún fún wa.
2: Ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ tí omijé yóò fi máa dà pòròpòrò lójú ènìyàn kò ní lè ṣẹlẹ̀ sí wa.
1: Àmì lómijé ìbànújẹ́.
2: Àti àwa àti ẹ̀yin àti gbogbo ẹni tó ń gbọ́ wa níbikíbi tẹ́ ti sẹ̀ǹgẹ̀rẹ̀ ìtòsí.
1: Ọ̀rọ̀ jáde àṣẹ́ra mú.
2: Ní alẹ́ tòní agbó ìfẹ́ special. Ìkànnì ọmọlúàbí la ti ń kàn sí yín splash 105.5 FM.
1: Bẹ́ẹ̀ni ọ̀làlẹ̀ bí oṣù
2: àrẹ. Ilé funfun Báláwo
1: Fẹ́lẹ́lẹ̀
2: la ti ń kàn sí yín
1: Nìbàdàn. Wọ́n ti ń retí wa.
2: Ọ̀rọ̀ mi dàbí àdìtú.
1: Àdìtú lọ̀rọ̀.
2: Àdìtú mi ó tún dàbí ọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kan ó fi yé wa wípé.
1: Bó ló ṣe sọ.
2: Bí ọ̀run ṣe ga ju ayé lọ.
1: Ọ̀rọ̀ Olúwa
2: ni. Bẹ́ẹ̀ náà ni òun Ọlọ́run ṣe ga ju ọ̀nà àwọn èèyàn lọ.
1: Kábíyèsí bàbá.
2: Ọ̀nà Ọlọ́run ó ní ọ̀nà ti òun Ọlọ́run Elédùmarè. Ó ní bí ọ̀run bó ṣe ga ju ayé lọ.
1: Ẹ̀sọ́ yí ọ̀rọ̀.
2: Bẹ́ẹ̀ náà ni ọ̀nà òun tó jẹ́ Ọlọ́run adẹ́dàá ṣe ga ju ọ̀nà àwọn ọmọ ènìyàn tó ń fọwọ́ ohun ọwọ́ ara àwọn dá lọ.
1: Aláṣọyé ni bàbá.
2: Ẹ fiyèsí ohun tá à ń sọ ni.
1: Wọ́n fiyèsí.
2: Ọlọ́run tún wá sọ síwájú bákan náà pé.
1: Bó ló ṣe sọ.
2: Bí ọ̀run ṣe ga ju ayé lọ.
1: Ọ̀run dọ́hùn.
2: Bẹ́ẹ̀ ni èrò ohun Ọlọ́run ó ṣe ga ju.
1: Títàwé èèyàn.
2: Títí àwọn ènìyàn lọ.
1: Ìgbọ́ lọ lọ bo lórí gbogbo.
2: Ṣé mọ̀ pé èrò Ọlọ́run yàtọ̀ sí.
1: Títè
2: èrò ènìyàn.
1: Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ yàgò
2: gbígbé. A jẹ́ pé lójú àwọ ọmọ ènìyàn ta láǹfààní láti máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí ètò agbo òfẹ́ special.
1: Ta lé òní.
2: A lè máa lérò pé kí ló wá tún kù báyìí o.
1: Lọ́rọ̀ òun ká lùkú.
2: Tá a bá ń sọ̀rọ̀ nínú oṣù bà bà bà bà.
1: Oṣù mẹ́rin tó kẹ́yìn ọdún. September October.
2: Àlùbá ayé kò ní bà wá o.
1: Bá mi àmì ẹ̀ pọ̀ àmì rábàndì.
2: Tá a bá sọ pé oṣù kẹsàn-án, oṣù kẹwàá, oṣù kọkànlá.
1: Ìkejìlá tọ́ka díẹ̀ lẹ̀.
2: Àti ìkejìlá September October November December.
1: Bàbá náà ni.
2: Ọlọ́run ọba ò ní jẹ́ kí àwọn oṣù wọ̀nyí kó dì wá mẹ́rù
1: lọ. Àmì o tó dáa ni ó máa
2: ṣùgbọ́n fún ẹni tó bá ní ìgbàgbọ́ tàbí ìmọ̀ọ́nì tí a tún ń pè ní ìgbàgbọ́
1: tó fẹsẹ̀ rinlẹ̀ tí
2: ọ̀fẹ́ múlẹ̀ dáadáa
1: tí ọ̀tẹ̀wọ̀rọ̀ kọ́ tí ọ̀dagun.
2: Yóò sọ lọ́kàn ara rẹ̀ wípé oṣù September October November December gbogbo wa la máa yan yọ o.
1: Àmì yóò bá wà
2: sóríire.
1: A
2: sòrí atare lóríire kí tiyín ó dire kí tàwa náà ó dire láyé ewé rere kó wá gbére wá pàdé gbogbo lóríire tire tire tire tire tire tire tire tire. Kò ní lè ré fò wá jọ máa rí
1: ọ̀rọ̀ jáde àṣẹra mú kásà mí ẹ̀. Káfọwọ́ àmì bọ́jú àwọn tá a bá jẹ kára ta.
2: Bọ́sọ aláyànde bó ṣe sọ fún mi lẹ́ẹ̀kan.
1: Ó yeye ké.
2: Tí ó bá ti di pé oṣù bàbà bá ti dé.
1: Ìpọ́dọ̀ kan fàdùà.
2: Bàbá bàbá ti ẹ̀kọ́. Tó máa ń sọ pé àpòlù ọjà náà. Ọ̀dà ó ṣe pàtàkì owó náà ni owó ló owó tó wọ́ wa mọ́lẹ̀ wómúwómú ara yẹ yóò bì lápò kẹ fi tún wa ṣe láìsówó kò sí ìyà ẹni tí ara ni tí ò lówó lọ́wọ́ bóun ni ó ṣe tọ́jú ara rẹ̀ nílé ìwòsàn ojú òní tiwa
1: o
2: bọ̀sùn manakọ́chà pọ̀lárọ́bà
1: abrakadabra
2: ẹ̀kìmí ẹ̀kú àlejò àgbà mọ́mí dádì mọ́mí.
1: Ntakpara.

0: akiyin kabo pada sori eto wa yi agbo fe special e tawon yen jaladun kaakiri origun mererin agbaye olorun fi si mi lokan pe ki n gbadura fun gbogbo eyin ti en te ti bele je ti en gbo wa kaakiri orilede agbaye adura ta de ni fun yin ka to ma lo si ipele to kan lori eto agbo fe special ina ni pe ire lati gusu
1: amen
0: Ano lati gusu.
1: Amin.
0: Ire lati ariwa.
1: Amin.
0: Ano lati ariwa.
2: Amin.
0: Ire lati iwo orun.
1: Amin.
0: Ano lati iwo orun. Ire lati gusu. Lati ariwa. Lati arin gbogbon. Kaakiri orilede agbaye o ma wa yin ri.
2: Amin o.
0: Oro jade ase tele. Agbo fe special. Ina le n gbadun lowo. A lẹ́yìn ìgbà tí ẹ ti gbọ́ ìpolówó ọjà lọ́lọ́kan òjọ̀kan a ń retí ọwọ́ tí náà kẹ bá wa dòwòpọ̀ ní splash rédíò níbejì splash àti lágẹ̀lú òkè gajòkè 96.7 àti splash fm 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn tẹ̀gbọ́n tàbúrò ní rédíò níbejì yìí kò sẹ́ni tó lè rí àárín wa ẹ lè dájà lẹ́fẹ̀ gbọ́n kẹ dájà lẹ́fà búrò. Ọmọ ìyá kan náà ni gbogbo wa ọlọ́run bò ní jẹ́ kí ó bàjẹ́ ṣe rí òkò tó fẹ́ ti alẹ́ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé gbogbo wa ti ń bẹ nínú ẹbí aláyọ̀ bẹ̀rẹ̀ látorí baálé ilé ìyáálé ilé ìkọ̀ọ̀kan àwọn ọmọ wa tí a jọ ń gbé nínú ilé kan náà àwa tá a jọ wà ládùúgbò àwa tá a wà ní ibi tó súnmọ́ra bíi bàbá onílé ìyá onílé nínú ẹbí kan bàbá onílé ìyá onílé nínú ẹbí kejì nítorí náà ẹ farabalẹ̀ bọ́wọ́ oníjọ̀gbọ̀n ẹ̀dá ṣe é farabalẹ̀ fakọ́fù kí ẹ máa tẹ̀lé wa òkò tó ìfẹ́ ẹ jẹ́ kátàkò tó ìfẹ́ síra wa òkò tó ìfẹ́.

0: so yo babo won ni ekedaye
1: asadapo
0: aye ngun be ibon sunrara kolon na anu e ko sanu wa ni oro ta fe so ni ipele oko to ife ta bo si lori eto agbo fe special ti ale oni oni kan se pelu gbogbo awa ta wa nu mole bi alayo ni bi ki bi te le wa 1330 bele je gbo wa lori radio splash 105.5 fm ile fun fun bala fe lele la wa ni badan lori eto ta pe ni
2: agbo ife special
0: ah akole re la pe ni iku dede egbo elekeji ohun na ni pe safun jejere eya ka bere pelu ademola olagbe njo baba badan kini tumo o sa mo pe aisan kan lo nje jejere
1: be ni
0: nje mi bore
1: cancer
0: olorun bo ni jamo
1: ajari
0: biola ade kan bi ewo lo nje iku dede egbo mo sa mo ko mo tumo iku ki wa ni oriki re to wa je dede egbo a fe gbo kiakia a fe lo asiko yi dada
3: nkan to le pa ni kiakia nkan to le pa ni kiakia bi nkan to n pa ni ni
0: warawara okuda gan ma ti o tin tura le iku to n pa yan warawara iku buruku iku gbona oni pa wa o
3: amen
0: baba badan
1: nje
0: ki lo nje iku dede egbo
1: iku kanka ko to weyin bayi o ti kan la
0: sheri eyin eyan wa te wa ninu molebi alayo oro ta nso lale yi ni ipele oko to ife o ni kan se pelu balele to se daddy of the family ati iyalele to je iyale iyawo ninu ebi alayo ko ti e to wa di pe a ma soro nipa aburo oko aburo iyawo awon omo kokan ti won bi sinu ebi alayo ani lati sora gan o sere le ta mu wa fun yin yi ki se nkan ta kan se ni aroso a wa lo ni a si ti di ododo mu ke le mo pe oro ta nso yi oko ja be iku dede egbo ni iku oni ri wa gbe se arun oni ri wa de mole
1: ba mi o ami kenke
0: nje mo wi pe kodi mo fe fi ma soro eyin ti en gbadun wa nle onje kan wa tawon omode feran lati ma je lasiko yi ti won ba ti le se papapa nile idana ni kishini ton ba ti safe fa won omode won ma fo oke ni
1: onje kosongbo
0: mi fe pe oruko onje yi
1: kosongbo
0: tin ba so o ma ye opolopo won ma saba pe ni
1: kosongbo
3: 2 minutes ni asijina iseju meji ni asijina
0: ko pe awon mode feran re gan
3: won like e gan
0: won ni eja so to ka daba o foto ri ta ba paro eye oko nlo dandan ikede kan to jade laipe yi onto wa sona wi pe eje ka kora ro lori awon onje to n pari pelu mi under
1: awon ko so
0: ni soju ba nlo agba ja ni mi gudo ba oje o ti pe ta tin soro radio
1: ai gbo buburu lenu abo
0: re ṣugbọn ohun to ba ni nkan se pẹlu alaafia eda abi to le fa wahala sinu ago ara
1: gbọdọ mojuto
0: awa na ta je apede gba yi lori radio agbudo so
3: bene
0: kọlọn ma lo da wa lẹbi pe ngba te mo pe nkan kan o da
3: kilo
0: de te se so ninu ko mu okun eto ri radio ti amo yi mo tele bo npe ni content content na wa ni ko mu okun ta leyi ta fe so e ri onje yen ta won omo kekeke ti won ni fe si to se pe bi mama won abi baba won to ba ti bo si kitchen to tan gas to ti se papapa won tun fi eyin kokan si nigba mi o to ti ma nsaba sele bi elade kan bi won iyawo ile to wa nbi won tun di eyin ferefe won da sori
3: onje
0: onje e mo ru onje yen ti ma da bi ifun eran ti awon omo to ba ti ti si bibo bayi a ma fa lo so mi ni soju ba nlo omi in soju be lo so eyin eyan wa ohun ta n sọ gan nisin ni wipe awon ilana ilera won ni won o tele ilana ilera won ni opolopo ibi kibi ni bi ta wa yi asin lati sora se tori emi ti kaluku gbe sara ko pe meji
1: ko pe meji o
0: ko pe meji eyin eyan wa
1: lati tu kan ba
0: ni lati sora gan e se yen le ni elekeji se mo wi pe awon le ise kan wa to se pe won o tele ilana mi o daruko ibi kibi won o tele ilana to ye kon tele kon to ma pese awon ja kan jade ko to di onje tawon kan nje e fi yen sile ṣugbọn yato si eleyi e mo won pe kini kan ni drug resistance malaria agent e fun leleyi to wa wopo ju ti e ba lo si iso awon alapata ti won ta eran nigba mi teyan ba farabalẹ bowo ni jangbe da se farabalẹ fankofu eyan ri e kokko te ba de iso alapata ge bi apere lori patako ti won gbe eran si ko to di pe en to ba fe ra eran
3: o de be
0: ti won de ti jo se adehun won wa ge eran lekiri lekiri ṣugbọn fun eni to ba ni ifarabalẹ nigba mi ton ba gbe eran sori tabili ton reti customer onibara to fe ra eran teyan ba farabalẹ dada eri wi pe esisi nigba mi ki kun eran beyen o wa ye ka wa na ta je gongo bi agba tolorun fun ni la akaye ka le biire lowo ara wa wi pe gbogbo eran ton ba gbe sori tabili awon isin ma kun eran ki lo de to je pe nigba mi lori tabili ti eran ba wa e ni gboro esisin ewo nigba mi ni pe esisin ma gbonjo omo eniye lo nigba mi oro nla leleyi o ki lo de fa ti esisin o fi kun eran wonyi nje mo wi pe a mọ̀ pé àwọn alápatà wa ń gbìyànjú gan.
1: Báwo bàyẹ jẹ́ kan wà ń bẹ̀.
0: Wọ́n ń tiraka wọ́n ń làkàkà ṣùgbọ́n tá a bá rí àwọn alápatà tó ń ta ẹran níṣò ẹran tí alápatà kọ̀ọ̀kan ò bá ní frisa bó lẹ ṣe ń pe frisa Abiola Adekanbi. Ẹ̀rọ amúnkan tutù téèyàn bá jẹ́ alápatà tí ò bá ní tàbí tó jẹ́ pé kò máa lo sólà tó jẹ́ pé njọ wọn bá múná dé náà ni ìwú wà ń bẹ́ẹ̀. Ewu tó wá wà ń bẹ́ẹ̀ ni wípé ìdí tí àwọn eṣin ò fi kún àwọn ẹran kan ìtọ́ka ló jẹ́ fẹ́ni tó bá ní làákàyè.
1: Wọ́n ti fi nǹkan kankan ra àwọ ẹran bẹ́ẹ̀.
0: Àwọn nǹkan tó lè ṣe ọmọ ènìyàn léṣe ni àwọn ìka ènìyàn ń kó kiri. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. O ma papọ̀ mọ́ ti ẹran náà mà tá à ń sọ yìí ṣé wà pé tó bá fẹ́ rẹ ja tútù ìyàwó ilé Abiola Adekanbi ṣé wà pé ó máa ń dìpa ni kí lóde tó fi ń dìpa.
3: Wọ́n ti fi sínú amúnkan tutù
0: kẹ́míkà burúkú kan ń wà ó burú jù tó jẹ́ pé tó bá ti wà lórí kinní yẹn ó léwu àwọn tó bá fẹ́ rẹ ja tútù ọlọ́run ò bínú sí ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ tó bá délé ni pé ó kọ́kọ́ gbé omi gbóná kaná nù kẹ́tù tó bá hó dáadáa wà wá dà sí gbogbo àwọn kẹ́míkà burúkú tí wọ́n ti dà sí pé kó má bàa di fùjẹ̀fùjẹ̀ tó lè ba ọrọ̀ ajé wọn jẹ́ àkọ́kọ́ kú dànù náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ẹran bá ti ń pẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn ẹjọ́ ẹyin èèyàn wa kì í ṣe pé à ń ba iṣẹ́ yín jẹ́ kátàkárà lẹ̀ ń ṣe
1: ṣùgbọ́n
0: ẹran tí wípé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn kan ń ṣe ohun tí ò dáa ẹ sì mọ̀ pé ẹ̀mí tí kálukú wa ń gbé káàkiri kò ju ẹyọ kan lọ kò pé méjì
1: ẹdákun
0: torí ọlọ́run ẹ jẹ́ ká ṣe dáadáa. Wọ́n ń pe kinní kan ní formalin kẹ́míkà burúkú ni wọ́n fi ń tọ́jú àwọn nǹkan wọ̀nyí tó bá ti pọ̀ jù ó máa ń fúnyàn ní wàhálà jẹjẹrẹ àti gbogbo wàhálà tó jẹ mọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa nílé ẹ̀jẹ̀ ká máa kóra ró ká sì máa kíyèsára ọlọ́run bọ̀ ní jẹ́ ká gbé májèlé jẹ o kò jẹ́ kókó eléyìí tá a rí inú ilé ṣùgbọ́n kó tó di pé a máa tẹ̀síwájú ní ìpele tá a wà yìí tá a pè ní òkò tó ìfẹ́. gbogbo àwọn nkan tẹ bá ti ń ṣe èméjì lé lórí kẹ tó rarú oúnjẹ bẹẹ lọ sínú ilé
1: ẹ ṣèwádìí ẹ
0: dáadáa ẹ jẹ fún yín ní àpẹẹrẹ kan màá kàn fi ọgbọn àgbàgbé torí àìṣe ọmọdé mọ ibi tá a bá a dé yìí kọlọrun ọba kó máa ràn wá lọwọ ṣé mọ pé ọpọlọpọ àwọn èèyàn kì í ra tòmátì lọjà.
1: bẹẹni
0: ṣùgbọ́n kò yé àwọn èèyàn báwọn yìí wípé tòmáàtì àti àwọn oríṣiríṣi atarodo nǹkan kan tó ń rà lọ́jà yẹn ó fini lọ́kàn balẹ̀ ju eléyìí tí wọ́n ń ṣe sínú agolo lọ ìnísọ́jú bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n nítorí ìlera mọ̀lẹ́bí kọ̀ọ̀kan àwa gẹ́gẹ́ bí apèdègbayì lórí ètò a gbọ́dọ̀ máa sọ àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní nǹkan tó máa dá wàhálà sí àgọ ara wa káwa náà ṣe kí ni
1: ká
0: sá kúrò ń bẹ́ẹ̀ ká kíyèsí ká sì sá ká bá ẹsẹ̀ wa ká bá a sọ̀rọ̀ ọlọ́run ọba yóò máa ṣàánú wa o. ẹja náà tí àwọn èèyàn ò lè ṣe kí wọ́n má jẹ ó yẹ kán gbé ìgbésẹ̀ kó tó di pé yóò di jíjẹ o.
3: èso náà nǹkan tó máa fi ń dáàbò bo èso àbí tó fi lè jẹ kó pọn náà àwọn nǹkan tó ní agbára tó yẹ pé ó lè ṣe jàǹbá fáwa gangan.
0: ó kú làákàyè sórí èso tó mẹ́nuba yẹn ká tó káàdì ìpele tá a wà yìí nílẹ̀ máa wá kó o mọ́ àwọn ẹ̀fọ́. àwọn àdúgbò kan wà mí ní ìfẹ́ sí àti dárúkọ àdúgbò kankan ṣùgbọ́n tá àwọn àgbàlagbà là ń bá sọ̀rọ̀ fa tába ti lè sọ òkodoro ọrọ
1: o
0: ti máa yé wọn ju bí a ṣe fẹ sọ
1: lọ
0: ṣe rí àwọn àdúgbò kan wà mí ní dákọ mo kàn fẹ kẹ kíyè sára ni mo fẹ kẹ kíyè sára nítorí àìsàn tẹ ìpínlẹ kan
1: jẹjẹrẹ
0: kò ní jẹ ìpín kálukú wa
1: jẹ
0: mọ pé àwọn ẹfọ tó ti lé ní ọsẹ méjì nígbà tí wọn ti lọ fẹ ẹfọ yẹn tẹ ẹ bá rí kinní páànù àbí báàfù tó jẹ́ oníke àbò ní páànù tó bá ti da àtìláwí má bèrè pé kí ló ń jẹ́ àtìláwí ìwọ náà fòye gbé tó bá ti dà sínú báàfù báyìí tó bá ti kó ẹ̀fọ́ ọ̀sẹ̀ méjì sí a tún jí pèrépèré nǹkan burúkú ni ìjọ nítorí ọlọ́run
1: nǹkan sì lọ kó sẹ́nu.
0: ọlọ́run ọba
1: torí owó
0: mo wá bẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń ta nǹkan kò ṣe má níwọ̀n yìí
1: ẹ jẹ́ àròtọ̀ lọ́run
0: ẹ̀yin náà ẹròtọ̀ lọ́run mo tẹ̀yìn náà ò bá lè jẹ mọ́tà fún nìyàn ẹjọ́ abẹ̀yìn ni kì í ṣe eléyìí tẹ sọ lẹ́ẹ̀kan yẹn ò rí bẹ́ẹ̀ màmá wípé àbáṣe yín jẹ́ ọlọ́run wo gbogbo wa pẹ̀lú èrò ọkàn wa ẹjọ́ ẹ má sọ̀yẹn mọ́ ẹjọ́ torí ọlọ́run ohun tó dáa ló yẹ ká máa ṣe abẹ̀yìn lórúkọ ọlọ́run tó ẹ̀yà ká fìyẹn sílẹ̀ a kàn ní ká tara wa lólobó
1: ni
0: ká lè kíyèsára
1: lórí ntá máa ti bẹ́ẹ̀
0: lọ ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹ ṣe gan ṣé ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà ó mà dá púpọ̀ jù a gbọ́dọ̀ pàwó wọlé wọn ní ọmọ tí ó bá mówó wọlé
1: ìnìyà
0: òyìnbó ọyìn ẹ ṣe magic finger bọ̀sún aláyẹ̀dẹ́ abrakadabra.
4: Flash FM 105.5.
5: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
4: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣídì èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Flash FM 105.5.
3: Flash 105.5 FM. The best and the best.
4: Nini sun olejo ara ntoka. Nini mewa rebo latodi orun ni. Àbí ni bí ò ṣe fi wá òṣè. Flash 105.5 FM. Your Washington IB Radio. Flash. Eddie Kota Radio. 105.5 FM. Splash. Numero uno.
5: Ìkàtó bá stand out yàtọ̀, òun náà máa ń pè é dà. Ìdá gẹ́gẹ́ rẹ̀ tó yàtọ̀ sí dágídá. Ìdá gẹ́gẹ́. Àràbọ̀wọ̀ jàlálá ètò lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM Ìbàdàn. Tí ṣàlàyé pé amúyànnà náà ń tà ń pè ní eré ìdárayá. Ìdá gẹ́gẹ́. Ètò ìdá gẹ́gẹ́ ti wá gbára mí ọ̀tún wọ̀ wàyí. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò ìdá gẹ́gẹ́. Ẹ mọ pàdé àwọn atọ́kùn ètò ìdá gẹ́gẹ́ tí wọ́n wà lódò ẹ̀dẹ̀ ta kọ́fà dànù. Látọjọ́ ajé Monday títí dọjọ́ ẹtì Friday báyìí.
6: Láago mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ alẹ́ 10 to 10:30 PM.
5: Ìdá gẹ́gẹ́. Ẹ mọ pàdé ti Jani Oloko dáná, the sport actor. Actor tó wà active. Ìyẹn látọjọ́ ajé Monday dọjọ́rú Wednesday. Bákan náà, lẹ́mọ pàdé Sikiru Àìdí ojú ìtèrè ọmọ Màkítí Korí. Ìyẹn lọ́jọ́ Àlàmísì Thursdays dọjọ́ ẹtì Friday. Látàgo mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ ní kẹ́ ẹ má gbàgbé. Ìdá gangan lélẹ́yìí. Wúrà ni kò ṣe é fi wégún dẹ láéláé. Ìdá gangan. Ó yẹ ẹ gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀. Let's go.